0: Aleluya. Akojumo gbogbo ololufe le se rede bo nfe eto kale si ilu Eko awa lori adu owuro laaro yi emi ola yi wo ni Solomon adu oyin odun aye Oluwa ni ka bi oyin lati le do si power and center world ICC ni number 2 ajebo le ajebo ni ilu Eko e ja gba fi oruko Jesu adupa lo ni Oluwa gbo ko wa Olorun mi mo gba ni wa gbogbo ololufe le se bo nfe to gbo wa laaro yi Oluwa da wo le mo dawole ayi won ki ya lu ko sele loruko Jesu lo wa ami ibi ta fe ka la ro ni wo ni dafi ni ori keta ni ni ogota ta mo si Psalm 63 ese kini verse 1 Psalm 63 won oni olorun iwo ni olorun mi ni kutuku ti de lo ma safeni re o je re nje okan ni erara mi si pasi oni ile gbigbe ati ile ti o gbe ni ti oni ko gbe si mo ba bere lowo gbogbo eyin ran olorun won pati si wa laaro yi pe oje ta lo njo oje ta ni njo opolopo eyan ninu aye orisi ose nbe lo nbe won elemi oje iyawo e lo nbe elemi oje oko e lo nbe elemi oje omo e lo nbe elemi owa oje obi e lo nbe oje ore lo nbe lo mi o nkan de jade mi o we ibi ta ka yi laaro yi ori sami won ni oje olorun lo nbe ohun ni toyin o temi olorun won ni olorun mi ni kutukutu le ni o ma safeli re o nbe re ni o kan ni o era ra mi si fasi o ni le gbe ati ile ti po gbe ni ti o ni o gbe si ololorun ati ya la re pe o nbe olorun lo gbe ma gbe waju ni ni ko nbe oko e ma gbe o tabi ti yawo tabi to mo tabi to bi e sugbon o nbe olorun lo gbe ma gbe oju ni pa pa ni kutukutu owuro ka gbe ga ka tete wo lokan ni pe ta ba le ti se leyi o daju pe olorun ma yo si wa gbogbo nkan wa ni o ma se dede ona ma la fun wa won gba ti wa lori ko Jesu lati owuro yi lo gbogbo eyin eyan to gbo eyin lo ni pe ni o je nbe gbo ni pe to gbo eto yi o gbo olorun ko be fi gbo kan yi ife olorun ko wu onu yi ati mo safeli olorun ko du oro fun yi lori ko Jesu be si safeli olorun olorun ko yo si yi olorun ko fara han fun yi bo gbo olorun ti ri okan yi e ma ri olorun Olorun yóò yọ sí ṣẹlẹ̀ ya yóò sì ṣẹlẹ̀ àyípadà rí yóò yọ ní ayé yín àti sí Ọlọ́run ó máa rọrùn fún yín bẹ́ẹ̀ ló máa rí ògo ní Fọlọ́run yóò tọ́ kúrò ní parí o ilé iṣẹ́ bọ́ ní ẹ̀kọ́ ló mọ̀ tẹ̀síwájú lórúkọ Jésù náà wà àmì.
1: Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba orúkọ tèmi náà láti mọ Abdulgani Adébáyọ̀ Igigbanga ọba tó tún ní kí ojúmọ̀ tèmi kọ́ mọ́ wa òpin ọ̀sẹ̀ náà wáyé Ọlọ́run kọ́mítà sí ní òpin ọ̀sẹ̀ rere fún wa Ọlọ́run níbi lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah àtọ́nílé àtàlejò àtọkùnrin àtọbìnrin mọ̀jẹ̀ agbúrò ìbànújẹ́ lórí ara wa àtàwọn tó wà ní àbúròdì àtàwọn tó wà lónìí jẹ́ ká gbúrò ara wa sí ìbẹ̀rẹ̀ pẹ̀lú àṣẹ àtagbára Ọlọ́run ilẹ̀ tòní tí mo báyìí àmọ̀ jáde àwọn mí ọwọ́ ilé wọn mọ̀ sinmi ẹni tí ń sinmi nílé àgbákò ní gbé báyìí lé o ẹni tí ń jáde tí wọ́n jíjẹ mú mú lọ Ọlọ́run ọba kò ní jọ pàdé àdánwò ire ojú ọ̀nà Ọlọ́run ṣàṣefẹ́ nìkọ̀ọ̀kan wa ká wá gbìyànjú ká dákun ká ṣe dáadáa ká dé gbìyànjú ká tọ́jú ẹbí ká tọ́jú ilé ká tọ́jú ará wíkẹ́ndì láwa ipò bá ń bọ̀ wọ́n náà ra nǹkan fáwọn ọmọ rẹ ìwọ tó lè já sí pẹ́ẹ́lí ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ mọ wálé ìwọ náà tíra ìgbìyànjú tó bá ń bọ̀ mọ́kàn wálé lásán ìwọ náà fábọ́lú gba ìjì dání káwọn mórí ọkàn mọ̀ pé bàbá àwọn ń bọ̀ ọlọ́run ó ṣe ní ọ̀run ọba tó ní ìrọ̀rùn yóò fi kárí ẹnì kọ̀ọ̀kan yóò bá tó léde ṣe dáadáa jù báyìí lọ ọ̀làlá ìlànà orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adébáyọ̀ Igigbanga the grand chief missioner Ayatollah Muhammad Islam Church of Nigeria arawa ṣe àgbà fún ìmọ̀mú àgbà gbogbo ìlú ìjọsà tẹ̀dọ̀ sínú lórí Lagos assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
2: Ìwúrẹ́ tòní yóò wáyé látẹnu èmi ọmọ yín olóyè ìbákàọ̀dẹ́ àgbẹ̀pẹ̀ ògùn láti ìdí òru ní mọ̀ṣẹ́. Ó ju ifá èyí méjì lábẹ́ bíbára wa sọ̀rọ̀ lónìí o. Èdùmàyè òní jẹ́ kí ọ̀nà ọwọ́ ó di tọ̀nà ọ̀la. Tá a bá jáde lónìí, ibi bábá tó ń polówó pípẹ́ nínú ìlú ní àkàrà ajẹ́ tó ń tà wá mọ́ ọwọ́ àkàrà. Ipò olúgbù lóbi gbà kó nínú òkúpọ̀ fún láyé làbábẹ́dá àkàrà tàná gbogbo ẹni tí bá nínú wa pátá wà lápadà bí àkàrà mọ́. Ìwòran ló fún aforíye kókó bí ọta nípa fún ní àgbèrè ọmọ àtàkàrà sọ́là ní
3: Thank you.

0: gbogbo ninu adupe lowo yin sa ati ile atona ti yin na lagbara olorun ko baje ko de ni baje lai lai ilu eko na ni baje lagbara lowo olorun akeyin sa o pe ese ati gbogbo eyan ba loba ati gbogbo ojoye ilu gbogbo oloye ilu patapata ati gbogbo baale ilu ati gbogbo ara ilu akeyin pe ese gan ni bi ese ntete si wa ni ilese bond fm 92.9 bi ese n ba gbe lotun ati losi ti enje kinu wa madun ki gbogbo e ma ni gbogbo nu e adupe lowo yin ese gan ni o lagbara lowo olorun ati ile atona gbogbo yin na olorun aba wa tu se be na ni o ma tu gbogbo orilede wa yi se lagbara lowo olorun gbogbo nkan patapata ma deju fun gbogbo wa tori pe lati gba ta tin gbo ma deju de ma deju lagbara olorun tori enu eni o la fi ko meje a fi enu wa a fi ko airi a fi enu wa a fi ko aisi a fi enu wa a fi ko nkan buruku ni orilede nigeria be na de lo se ma ri lagbara lowo olorun olorun aba wa fi ase si nitori irorun igi o na ni irorun eye nitori idi to ba ye nigeria to ro nigeria lorun o ma ro awa na lorun be na de lo se ma ri lagbara lowo olorun olorun aba wa fase si akiyin upe ese gan ni bi ese ntete si wa oni ajojo ayo oni ajojo odunu oni ajojo re ojo alaafia fun yin ati fun gbogbo wa nbe se ma ma lu be na de lo se ma ma dun akiyin le kon si pe e kaabo si ori awon eto wa ni olokun ojo kan laipe laijina akoko iso tele o na ni ajo ma gbo leyin akoko so tele nko a ma wa lo si inu awon eto wa na ni olokun ojo kan la fi ma lo sinu oro ododo nigbati ago marun ba ti lu nigbati o ba wa ti wa di ago marun abo ojumo ori pelu alaji adedeji oluyege titi di ago mefa ku iseju mewa nigba to ba ti di ago mewa ku mefa ku iseju mewa idile adura leto ti ajo ma gbo opo nu we royin lo ni yajo yajo gbigbona ni feli feli ninu we royin wa o na ni ajo ma gbo nigbati o ba ti di ago mefa titi di ago meje ni agbara na ago meje abo titi di ago meje abo nigba to ba ti di ago meje abo a wa lo sinu ile iroyin wa fun awon ti won feran ere idaraya ajo ma gbo bi o se wa ni agbo ile idaraya wa leyin eyin ko a wa lo sinu koko nu we royin apa keji gbogbo yi to dabi pe egbo lala koko abi yi to dabi pe egbo ni ferefe o ti yeyin dada e ma gbo nibe koko nu we royin apa keji ni leyin koko nu we royin apa keji asi lati ni eto ti ajo ma gbo nigba ti ago mejo abo ba ti lu kere kere titi di ago mesan ireni ti wa ni eto ti a ti jo ma gbo nigba ti ago mesan ba ti lu be la ma de ago mewa titi di titi ti a fi lo sinu ile iroyin wa fun iroyin wa ni iyaleta be titi di ago mewa abo ago mokanla gbogbo awon eto wa ni olokojo kan ago mokanla abo e ma gbo awon eto wa nu awon ego were wa na ma jade wa loni ti won wa fun yin tan bo se ma do bo se ma ni gbogbo ninu titi di ago meji labo ti a tu fi lo si eka ide igbo e ma gbagbe pe ni ago meji la a ma lo sinu ile iroyin wa na lati lo ka iroyin ni iroyin wa ni iyaleta bi aba ti aba ti lo ti aba kuro ni ago meji labo fun iroyin apapo iroyin apapo ago mewa ni iroyin iyaleta leyin yen ni a wa lo ni ago mejila a ma ma lo kuro ni inu ile agbara ta ma gbejoko fun awon eka ide igbo leyin yi eka ide igbo nko eka ide hausa leyin te eka ide hausa ti won ba ti se dada ni a titi di ago merin abo ni awon akegbe mi a tu pada wa ti ni ago merin abo lati wa mu awon eto wa ni olokojo kun titi di ago mejila agbara lowo olorun be la se ma rere wa ni olokojo kun ni le se bond fm 92.9 ninu gbogbo awon eto wa e ma ri ogbon ko nibe e ma ri oye mu nibe e ma ri imo ti mu nibe ninu awon eto wa nko e tun ma wa ri adura to da yin pe ma gba si ori yin ti gbogbo nkan ti a fi dun ta fi ni gbogbo ninu nitori di eyi e ma yi kuro ile ise bond fm 92 2.9 nítorí pé àdúwà ń bẹ. Ẹ máa tún rí ìgbádùn pẹ̀lú àwọn orin ní ọlọ́kọ̀ òjọ̀kan àti ọ̀rọ̀ ìṣítí àti gbogbo nǹkan tí ó máa ṣe ara lóore àti ọkàn ní oore. Bẹ́ẹ̀ ni a ṣe máa rìnrìn wa nílé iṣẹ́ Bond FM 92.9. Àtẹ̀mí àti gbogbo àwọn tá a ti jọ wà nílé agbára látànà Engineer Adesina, Engineer Adai, Engineer Tio àti Engineer Omoegun àti gbogbo wọn pátápátá, Engineer Ayo, ọkọ̀ ìyá Ayo àti bàbá Ayo, gbogbo wa báyìí lájọ wà ń bí báyìí, àti ọ̀gbẹ́ni Taiwo àjọ wà ń bí náà ni láti àwọn tó wà nílùú Oruwa, àti ọ̀gbẹ́ni Olúbọ́dún, àwọn lọ ní jẹ́ kí kókó onúwèé ròyìn kí ó jẹ́ nǹkan tí a ní gbọ́, àti gbogbo àwọn tájọ wà, àwọn alájà wa, gbogbo wa pátápátá, àti arábìnrin wa, arábìnrin Òjikútù, àti gbogbo wa pátápátá, gbogbo wa lájọ wà ń bí tí a jọ ń gbé lọ́tún àti lọ́sì púpọ̀, kí ó lè dùn, kí ó lè láyọ̀, kí gbogbo wa ká lè jọ gbádùn ara wa nítorí kò ní dákẹ́yìn dárun mọ́jú nítorí tiwa, káwa má wàá rí nǹkan kan tá a máa gbé kalẹ̀, torí ìdí èyí ni gbogbo wa ṣe wà ń bí tá a ṣe jọ ń gbé lọ́tún àti lọ́sì. Blessing àlòkò lorúkọ ti tèmi, mo kí yín káàbọ̀ sí ojúmọ́ ayé òní, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ọ̀bùkún, ojúmọ́ ore, ojúmọ́ tó jẹ́ pé nǹkan dáadáa dáadáa ló máa ṣẹlẹ̀ sí yín, ojúmọ́ èyí tó jẹ́ pé tẹ́ ẹ bá ti lọ àpamọ́wọ́ owó ni atajere ọjà lágbára lọ́wọ́ Ọlọ́run, àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ ìjọba ńkọ ọkọ̀ ọba àwọn àdá ọba kò ní ṣe ayinlẹ́sẹ̀ ní rogun àkóbá lónìí o, àti gbogbo ìgbà lágbára lọ́wọ́ Ọlọ́run nígbà tí gbogbo wa bá wá darí sílé, nígbà tọ́jọ́ bá rọ̀, ojúmọ́ èyí ni ìwájú ọjọ́ tí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tí Olúwa ṣeun, nítorí tí àmì rẹ̀ dúró títí láéláé. A kí yín ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa, ohun ọpẹ́ wa o kò wá ní kun lágbára.
1: Báyìí wá, báyìí wá, báyìí wá, báyìí wá, báyìí wá, báyìí wá, báyìí wá.

0: that ita no no ni ta tin dun bayi ko te jare ko no ma lo daguru wa lo tuba lo so do lo ba o tuba olorun ba subhanahu wa ta'ala oni tuba le n to se tuba ko lo n ba safuriji fun wa lam yasiru ala ma fa'alu wa ma tarama buruto se yen
1: na ko wa olorun ba ni alaforiji ko de ma jina si awon ese yen ko ma ma tarama awon iwa baje
2: na
1: ko ba olumi wa ninu okan wa olorun olorun olorun da won ni olola olorun gba fun won opolopo gbagbo ninu wi pe ma fi ya je enikan kan oni koni be lowo mi abi legba tin ba je ni yata awa lo si umura ma lo tora koriji ni waju olorun oba allah iru awon eyan ti won ma ni ani oba ibi olorun oba alaforiji ni na ka ba wi ba de ba wi tan alo alowo olorun oba ni alaforiji ipo wo ni islam toru awon eyan be
0: si alhamdulillah wassalatu wassalam ala rasulillah gbo o se kayi do bori to ba ni bo ba aye ori e
1: tonu na
0: wu e Allah ba subhanahu wa ta'ala huwa sami'u al alim eje ji yan ti pa wa tan gege bi omo niyan as sami'u o kere ju lo o ba ngbo o poju o ba ngbo al alim o ta wo mo o mo lo so fun mi kan ni qur'an suratul mulk pe wa asiru qawlakum aw jahru bi inna alimi that is sudur mo te fe lo de mi ran ba be so jade mo ti mo bo wa lokan yin mo ti mo gbogbo te wa lokan yin parapaka te fe mo ti mo so olorun to mo ta fe to fe se fun wa se se ko wa ni mo aburu ta se to je pe agba ipa wa lalagbara se ko wa ni mo ni o mo o si ma ni owa gbogbo en to ba gba ipe o le se nkan kan fun eda kan ti eda no o si le complain ko se to ma fe josun aburu to lagbara ju oni ro ese be gbogbo aburu tẹnikan ba fi le sọ pe ah mo fi ilẹ fọlọ ọba ẹdakun tẹ ba ti ṣe ẹ pe ẹniyẹn kẹ lọ wa tuba tẹni ò bá sí láyé mọ ẹ wá àwọn ọmọ ẹ kẹ wá tuba tẹniyẹn bá wà láyé tẹ ẹ bá rí tẹ tiẹ fẹ ṣe ẹ tiẹ wá tiẹ tiẹ ọlọ ọba ẹni tí mo tiẹ wá ní ẹjẹ aládọ bàbá yìí abẹni tó tiẹ ṣe aburú abẹni tá a jọ ṣe business tẹ pé wo tiẹ mo dàpọ̀ mọ́ tẹ mẹ́tẹ́ wá rí mọ́ ẹ ra yọ kí ni o òróǹro yẹn nínú tiyín kẹ ra yọ kú mẹ́ bó o lẹ ṣe ti ẹ ti ṣe ti. Era amowo na e fi sara biye mo se lasi ni o se ka esin ni e se sara te ni reti boya nkan e ra so pe ti ore ara okan yin e ti mo pe e fi bi abukata yin laarin iya tolohun oba ni bo se se n te ri ti a si nje ni isatunse te pe te ba soro o tu ba wa tiyan afa kokko ti ran pe ni uridu ana tuba walakin mo fe tuba amo an bere nbe pe gbe n ta fe se fun gan ta ba se nta gbangba bí àpẹẹrẹ ẹni tá a mọ̀ mọ̀ báyàwó ẹ lò pọ̀ bá ṣe ṣìná tẹ wá ń rí tẹ ń rí tẹ ń rí ẹ bá ti túbà lọ sọ́dọ̀ lọ́wọ́ bá ṣé ẹ wá pè é sọ pé báyìí bá ṣe láàrin mi àtìyàwó ẹ lọ́dún bàbá yìí ni rárá tó bá máa ba nǹkan jẹ́ a kì í túbà lílànà bẹ́ẹ̀ ohun tá a ṣe ni pé gbogbo nǹkan tá a bá lè ṣe fọkùnrin yẹn láàrin àwa àti ẹ láti fi dùn nínú tá a máa rò pé kí wọ́n á ṣe fún aláàjì ìwọ ìmọ̀ kan tó ń ṣe aláìsí aláìsí ṣàkóso ẹ̀ láìkì ìjọ ṣàdé ẹ máa ṣe fún pẹ̀lú àníyàn pé
1: ẹ̀fún
0: wá ìjọnú ẹ̀ ẹ̀ sì fi ń wá orí lọ́dọ̀ ọlọ́run bá ṣàrò àtàrẹ ẹ máa ṣe fún gbogbo àtẹ bá ń ṣe fún a máa ṣàdúrà fún yín ó máa máa yọnu sí yín ìyọnu yẹn ọlọ́run á fi rọ́pò aburú tẹ ti ṣe sí tẹ ẹ bá lè sọ síta ọmọ yìí tó dájú ni pé ká pè yẹn pé lágbájá ó ṣe báyìí fún lọ́jọ́ kìnnà dá ṣàforíjì fún mi tó bá ti ṣàforíjì fún wa ó ti tán nìyẹn torí pé àbẹ́bí sọ̀rọ̀ náà ayọ̀ sọ̀rọ̀ ó bá sọ abáàlì kan láti sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ní yẹ́yẹ́ alimu mi nùnà ayé olùgbàgbọ́ òdodo ayọ̀ alimu mi nùnà àtẹ̀dẹ̀rú náà mà ní wọ́n alimu flis jẹ́ mẹ́ni tó jò kan lẹ̀ bí alimu flis mọ́ alẹ́ sàlẹ̀ òdì nàrà wọn àdìrà àmà àti bá náà jò yẹn jò tó máa ní táyà jò kan lẹ̀ kò sí àtẹ̀gùn yà á ti yà ọmọ kìyàmà ó dọjọ́ àlìkìyàmà lọ́jọ́ tí ò ní sí lọ́jọ́ tí gbẹgbẹ́ máa dẹkùn tí kéde máa bẹ̀wò tí ò sí kankan mọ́ ẹ̀nà wa wá wa lọ bọ́ lọ́wọ́ bá pé ọlọ́run ọba lágbájá ṣe báyìí fún mi o ó ṣe báyìí fún mi o ó ṣe báyìí fún mi o ìwọ náà ló sọ pé yà á mọ̀ tú bọ́ la sàrà irú fàmọ́ la omi kò wọ́ ti wà lánàá sọ ọjọ́ tí gbogbo àṣírí máa tú ẹni tó ṣe fún mi láyé gan kì í ṣe àṣírí mo mọ̀ pé òun ló ṣe fún mi ọlọ́ba mi ń ṣe lágbára láti gbà kankan lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mi ò lórí olùrànlọ́wọ́ àti ìwọ náà ni ọlọ́ba ò dá láàrin wa arábìnrin sọlọ́lá àlẹ́sọ̀lá wa ni tọ́lọ́run ọba máa ṣe ni pé ẹni tí ó ṣàbúrú fún yàn yẹn wọ́n wá mú nínú iṣẹ́ olóore tiẹ̀ wọ́n wá jẹun ẹ̀ tán ṣàbúrú fún wọ́n máa lọ

0: elomi atun wa a lo se bayi fun mi won tun je mo won bi won se be debi se we ko ni nkan kan le omo mo lore to le fi mo ni jona o tu wa se tan pe se bi ko so re mo ni olorun le sanu bayi ko wo aljona eri kan ba tun wa wa pe nigba ta wa nle aye o se bayi fun yawo mi o se bayi fun omo mi aburu lo se olorun ba o takun gbesan oni won lesa lahu amal salih oni se kan kan lo to ba fi da pada fun e olorun ba ma bere pe ala deika seya se won ni ese lowo sa mo lese lowo won wa gba ese lowo eni ta saburu fun won wa fi diti eni to saburu fun yan laye eni ya wa je pe ese ti e ma fuye awa aljanna eni yi awa di gbogbo eru e sori ala ndi sinu ina anabi nka ba fe ko ro wa ri be laye katayi yanju e katayi yanju e ti o ko mo ati to tobi ati to kere katayi yanju e a ki saburu fun awon eyan kasi ma yan lo yobo leni pe o si nkan ton ma se si aburu to to aburu yen mo si be ni a ki se aida si yan ka ma wa re nta se aida si kasi ma ya si kasi ma ba soro kasi ma wa yonu e gbo eleyi ko ni dada kan laye ti se fun ni e wa re lomi to se be won so pe to alaji e wo oro ti lo be o si lo na ni e ja aye la wa aye la ko ko ti nja ba jaye de aye ga ma pa jeun e da fi gbele saye
1: aye la se ka to so
0: so so run ala yanje lodo olorun ba lorun e ma je kori be o a ma wa tuba lodo en ta sabu fun be ni a ma wa foriji lodo olorun ba ti ori wa ngba ta nse aburu yen olo ta ala aalam
1: na mo rere ngbadun lati kan ni bond fm 92.9 o ti se ngbala ta ro na ni fola sheikh al imam sheikh yakubu abu abdullah ti won fun wa ni awon idajo to ro mo ti ku ba ruwa olorun ba ni aforiji won ti an pe ni ese bawo la se jo pa yo se kuro ninu e kan ni bond fm 92.9 na la wa oba laluwa oba luwa na re mu sholale aki olodo first olowo epo oba of lagos na ni olorun lo saba bi eto yi kolo masala ba wa san ni be san daada laya ti gbo ni kiyama ogo bi ti oro won ku se kolo masala ba won gbe ni fufu e kolo kolo asha ni won laye ati gbo ajo gbo ni kiyama na elomi nkan da yin po tori awon kan kan fun ase pe mo ku so possible sha mama kan o mo sara e fori je won ninu oro won lojo kan ni won soro kan yi oro kan da omo won ati eni kan papo o wa mu saba bi ki omo yen o papoda boya leyin opolopo odun eni yen wa pon mo yen lati wa toro afori je won e lo so ba pe ìṣúlẹ̀ oníka ìkàkà ní gbólóhùn ẹnu ojú ọjọ́ àjọ tí mọ̀mọ́ fẹ́ lámójú kúrò ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní ibi kí n kílé tí àwọn gbẹ̀gbẹ̀ ẹni àánú ká máa jẹun fojú bá pò ń bẹ ọkùnrin
0: pò ń bẹ
1: ènìyàn tí ó ṣòro fún láti forí jin ẹni tó ṣẹun ó dẹ̀ ti kọjá síwájú ọ̀nà ilé ẹni tó ṣẹ̀ tó ti wá tọrọ àforíjì yẹn inú ipò wo ló máa wà.
0: Kanabi sọ fún wa pé gbogbo ń ta bá ṣe ìnàláha yẹgùfẹ òzùnú bá jẹ mìíràn gbogbo àforíjì ọlọ́run bá ṣe fún wa lórí kí ni àfojúfò àforíjì ló ṣe fún wa lórí àwọn ẹ̀ṣẹ̀ wa nígbò mí ọlọ́run bá sọ báwọn àtàrà sọ pé ìnàláha láàyè àkọsírò àyúṣe kàbí wa yẹgùfẹ ọmọdún náà dáàlì kalẹ̀mọ́ ni ẹ̀ṣẹ̀ wa sẹ́ni tí ò bá ti ṣe bọ́ tó fi lọ́bọ́ lọ́run bá gbogbo ẹ̀ṣẹ̀ tó kù tó bá ṣe ó ṣe àti màá àforíjì ẹni tá a fẹ́ tọrọ àforíjì yẹn ó wà láyé ni kò sí láyé ni o ká máa wá àforíjì yẹn pàápàá bá tiẹ̀ wá rí mọ́ ká kú fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore ká kú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbàdá ti wa tó jẹ́ ọ̀ràn yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ ó jẹ́ nítorí wọn bá subhanahu wa ta'ala máa fi wá láti ṣàforíjì fún wa níbi kan anábì sọ́lá sọ pé ọlọ́run bò pa wá láṣẹ ká máa ṣiṣẹ́ olóore kan àti kó ṣe pé ọlọ́run bá fẹ́ san wálẹ̀sàn lórí ẹ̀ ni so gbogbo iṣẹ́ yẹn kan ṣáà máa ṣe ẹ máa ṣe lọ́pọ̀lọpọ̀ yẹn tó gbà pé ọlọ́run bá mọ kọkọ kó mọ gbangba kọkọ ní tẹ ti ṣe tí kò sẹ́ni kan bẹ̀tẹ̀ pé ìyàtẹ̀ ni ẹ̀rẹ̀ mọ̀ ni ẹni wà láyé kò sí láyé mọ́ o lẹ́yìn bá ṣe àti láǹfààní kẹ̀ ṣe àforíjì fún ẹlẹ́kejì rẹ̀ ni pé òun ò sí láyé mọ́ ṣé kò ní mọ̀lẹ́bí ṣé kò lọ́mọ ṣé kò ẹjẹ́ ká wá wọn wá wọn kàn báà bá lè sọ fún wa pé báà bá ṣe láàrin wá báyìí mo ṣe báà báyìí o báà bá lè sọ fún wa bẹ́ẹ̀ ká kàn ṣiṣẹ́ olóore fún wọn kàṣe kókó má jẹ́ pé bóyá akànjòkó ti pé akọ́mọṣáláṣí àṣẹ ń káàkiri àṣẹ ìwé káàkiri aburú yẹn wà lẹ́yìn ibi tó wà bàbá ti ṣaburú fún ọmọ ìdádámọ̀ agbọ́dọ̀ wá foríjì ọmọ ìdádámọ̀ ni tó bó ṣe àwọn ọmọ ẹ̀ ni bó ṣe ọkọ ẹ̀ ni bó ṣe bàbá rẹ̀ ni bó ṣe ìyá rẹ̀ ni ká wá wọn kàn ká bá ní confidence.

de feyo a pate de oku fofo agbede amo wi o to ba jora won la wa bi ni won ara won ile se radio ti wa awon eyan to dan to dalenu dalo ni pele ifeso wa ko amejeje 92.9 awara pede kinu elede o tun to ba gbo bo shau salama so ko ni sipa sipa yo awala gba ni bi ka so didun lede igbo ọgá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọn mẹlẹ níbi ká má fẹ pọpọ yọ nínú èdè gbogbo lọ fi já síwájú wọn abájọ ìrírí lẹnu iṣẹ òun ìmọ ìjìnlẹ ló jẹ tó gbangba lẹsùn lọyẹ bẹẹ bond fm 92.9 ìfẹsọwọpọ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọkọṣe lọwọ wa ní bẹ ìfẹsọwọpọ àmẹlẹ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹlẹ ọrọ.

0: bó ti wù kí ló súnmọ́ lé tó kọ́ọ̀dùn súnmọ́ ẹ̀dẹ̀ wọn àfẹ́ níbẹ̀ bí abẹ́rẹ́ láàrí ní bá ti ń fẹ́ni lọ́jọ́ pa ti tóbi jẹrin lọ àwọn olólùfẹ́ iléeṣẹ́ bọ́ọ̀dù ẹ̀fẹ̀mù ò fi wá ṣeré o wọ́n sì nífẹ̀ẹ́ wa wọ́n sì ń fàdúrà ràn wá ètí òwúre yóò wúre ètí ó ṣe àdúrà ti ẹ̀dílànà tẹ̀lẹ́sìn kìtì tẹ̀lẹ́sìn mùsùn yóò ṣe lórí gbogbo àwọn ètò wa iléeṣẹ́ bọ́ọ̀dù fm 92.9 ọ̀rẹ́ aráàlú tá a fi kàlẹ́ sí ojúlé kìíní tó ní há lẹ́gbẹ̀ẹ́ òpópónà adékúnlé fàdúyì lágbolé ìjọba onígbògbò ní kíndọ̀ níbi tá a wà yìí o ta ti wọ àwọn ètò wa tegbòtegbò torí wọn ní baálé lónílé baálé ló ládùúgbò ọba lónìlú láàrin àwọn ẹjọ lọ́balọ́ba lọ́jọ́ pa tìyàn ìjọba ètò jẹ́ alága fún àwọn ẹjọ lọ́balọ́ba fún tilẹ̀ orí ní ìpínlẹ̀ èkó ọba lúwà babatunde akíọlù olóyè kó bàbá fuad assalamu alaykum wa rahmatullahi wa barakatu torí gbogbo wa níbí ìbàyẹ tó jẹ láńlọọdù wa òun náà ni ọba adiemi olúwa ṣẹgun olúwa tóyìn àjàsà ọlásídẹ wà akin o gbogbo ẹyin lọbalọba jáìdẹlẹ wa nìjà àdájọ pa kí a ní olóde ẹnì kọọkan o fún tòun ní sàṣà kí n dọba násùlà wà babatunde akin lọpọlọpọ akinlọwọ wa èyí báyìí ọkọ mi ò gbàgbé yín o mélòó láti ẹfẹ kà àwọn oníbàárà wa pọ baálẹ ṣọ babatunde ra àǹjànú àyìnde ìlú òkèdè àgbàgbé yín o baálẹ kẹ́hìndé kalẹ̀jẹ́ yẹn tún ọ̀rọ̀ àgbàgbé yín o gbogbo ẹni tẹ́tí wá taari àdúrà sí mi àtòrí pé gbàdá mo rí lọpọlọpọ ìmáàmù ọ̀kan láwọn ọ̀nà ọ̀rẹ́ dr tójú ọlálẹ́ kan múradúrà yín mugrapẹ̀ pastor julius ọ̀pábọ́lá lọ́jà agbó nílùú ìbàdàn múradúrà yín tẹni bẹ̀rẹ̀ ọlọ́ba ṣe pàtàkì olóyè fakayọ̀dé àgékù ẹjọ tó ń sọrọ bí agbọ́n wọn ní sẹ̀sẹ̀ làgbà láti abẹ́ èkìtì náà ariwure yan bàbá wa tó tún wá pè nígbà tí orin yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ bàbá wa ní òkè ògùn bàbá wa alias ten termilon sulaiman ọ̀jẹ̀dọ̀kọ̀ alias ten termilon wọn ní sáà ti bèrè tòní mọ́ láwọn ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ àpò ni a wọlé pẹ̀lú akọrin ẹ̀mí orí yọmi ká dúpẹ́ lọ́wọ́ ẹni tá a kí tọ́mọdé lórí àmì ẹ̀yàn lówó bíi tí a wà supafásọ fún àwọn ètò láti ṣe títí di aago méjìlá àbọ̀ ọ̀sán náà ni ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ ògbómọjúgbó ẹ mọ̀ tí mo tẹ̀mí láwọ́ ẹ̀ tí ìmàlejò tí àwọn ẹ̀sìn nǹkan ayọ̀ fẹ́rẹ̀ ọmọ ọdẹ fẹ́ wo ìyẹn gàdí àtúbí ló wá sí irú orí tá à ń dùn yìí náà òun náà lọ́jọ́ kó fi sínú sísítẹ́ẹ̀mù kò sì fi pamọ́ òun náà ó fìwà jọ ga rẹ̀ náà ni ẹ̀tún jí ọ̀làlẹ́ kan orin mọ kó jẹ lọ́pọ̀lọpọ̀ ẹ mẹ́jà gbàgbé ètò kan olóòtú kan ni ìyàmẹ́tò ìyàmẹ́tọ́ ọrọ̀lówó gonaike borí ẹ̀fọ́ kì í lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n olóòtú fún ti ojúmọ́ rí sátidé òun náà ni julius ọ̀làlérè wọn lómi ẹ̀kọ́ náà ni akéde ètò tán tún ní ẹ̀nà lálùkòrò ètò òun náà ni blessing àlùkò àdúrà yọ gbà ọ ọtẹ kọnsóyè tó ti yọ nísìn ọtẹ dámẹ àdúrà ìmọ̀ọ́mọ̀ pífàtà àbùgàfà ni pé ànígbà kàlà di canada gbígbà àdúrà náà ni àdúrà wà yọ gbà ní agbára ọlọ́wọ́ eléyìí ni mo fi wọlé sórí ètò àìtó yìí ojúmọ́ rí ẹ̀ka lè máa gbóhùn àwọn tá a jọ ṣiṣẹ́ papọ̀ bí wọn bá fẹ́ wọlé sí àbáwọlé àbí àbájáde wa bí wọn bá sí géètì fún yẹn mi wọn bó ṣe wọlé o sí ẹ̀sùn àyìnlá ọlọ́wọ́ àìsíkò friday láì gbàgbé àwọn ẹnjìnìá wa ẹnjìnìá wálé ọmọ eégún ẹnjìnìá jẹ́jẹ́ lówó owó ṣe fagbára ní o àdúpẹ́ lọ́wọ́ yín àti wọn plant up ètò àgbọ̀n pátápátá náà mo dúpẹ́ lọ́wọ́ yín o ta ló bá mi lálejò bá ń ké sálejò wípé kó wọlé bó ṣe ń bọ̀ wá bíi kó mọ̀ wọlé bó bá wọlé tán bíi kó mọ̀ jáde ni èèyàn márùn kan wà tí èèyàn gbọ́dọ̀ máa bẹ̀rù rẹ̀ wọn aláyò lè pa kádàádà ó lè fọwọ́ àgọ́ sẹ́yìn máa fún ní mẹ́ta èyí ló fi tọ́ ojúmọ́ rí ẹ̀fọ́ méjì yòókù ìbàdàn gbọ́ lọ́pọ̀lọpọ̀ ẹni àkọ́kọ́ bẹ̀rù ènìyàn tó jẹ́ pé ojú ẹ̀ lọ sẹ́ńkọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ̀rù èèyàn tó jẹ́ pé ó wà lẹ́yìn rẹ ẹlẹ́ẹ̀kẹta bẹ̀rù ẹni tó jẹ́ pé ó ti mọ̀ tipẹ́tipẹ́ méjì yòókù ẹ̀ fún mi 08169139968 ọtúnba abiodun olúgbàdì àbí kí n tẹ fóònù ti pọ̀ jù ní báyìí kí n gba ti tábìlì wọlé ìbàdàn sọ̀kọ̀jà jẹ́ ń gba ilé wọlé 070-631-6196. Bá se ń wọlé ní màmú láàárọ̀ yìí. Ojúmọ́ rí ti léṣẹ́ Bond FM. Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Ọjọ́ kò kú tó kù, àfilẹ̀ fáwọn yòókù. Ẹ jẹ́ kí n mílè náà káwọ̀ wọ́yọ́ máa. Tàlọ́ àlejò pé hello.
1: Ẹ máa káàárọ̀.
0: Orúkọ yín wo lẹ ti ń pè wá?
1: Láti
0: Musun.
1: Láti Musun bẹ́ẹ̀ ni.
0: Ẹ bá ní kí alága ìjọba. Ẹ bá ní kí
1: ẹgbà àti iná ń gbà lórí wa.
0: Àmì.
1: Ẹ̀yin jí láàárọ̀ ń ṣe àdúrà fún wa. Agaga pilot. Gbogbo ń dà rẹ̀ kò tí lè ṣe máa bèrè tò. Sẹ́ni ṣe àdúrà fáwọn aráàlú. Àdúrà tí náà gbọ́dọ̀ máa gbà.
0: Àmì.
1: Ẹ máa lọrí, ẹ máa bọrí.
0: Àṣẹ.
1: Irinṣẹ́ yóò ń dojú ìjà kọ ní. Ayé òní bínú yín. Gbogbo tẹ bá fẹ́ lọ́lọ́ máa ṣe fún yín. Wọ́n ní amọ̀niṣe ni ó yẹ ká bẹ̀rù wọn. Amọ̀niṣe ni ilé lọ tá a wà.
0: Ẹyin kò lè lọ tọ.
1: Ilé ìlẹ̀ ká wà lówó Adégbèmá rè. Wọ́n ní tó máa ṣe wá. Òní bá wa gbé. Àṣemíbáni dárò. Àní rí wọn. Ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ bàbá mi.
0: Abilẹ́sìn kọlẹ̀.
1: Abilẹ́sìn
0: kọlẹ̀.
1: Ayé òní bínú wa kò ní bínú àmọ́ wa o.
0: Ẹ bá ní kí alága yín níbẹ̀ yẹn o. Ọ̀nàrẹ́bù túbọ̀ sọ́dún náà rúwé. Gbàngbó yìí náà tùgbà tán jẹ́ alága ẹ̀kọ́ gàlọ́ jẹ́ fún àbí òwe ní ìsìn arúwé ni alága yín níjọba abilẹ̀ Musun bẹ̀ yẹn.
1: Mo ní kí n lọ gba káàdì kan. Kí n lọ sí káńsù. Kọ́ máa gba ìtọ́jú tí ní lọ́dún kan.
0: Kí n máa
1: gbàdúrà ọ̀fẹ́.
0: Ẹ bó ṣe lọ ní. Ẹ
1: máa ṣàdúrà fọlọ́run
0: àrùn lọ́wọ́. Àmì gbogbo alága jẹ́ màmá wa kò abilékọ kò. Gbogbo àwọn alága àjọ àbílẹ̀ ogún ìdàgbàsókè 37 ní ìpínlẹ̀ Èkó yìí ẹ̀sìn wájú tẹ̀yìn wò sáré wọ́n ṣe ń ṣe dáadáa náà ni ẹ ṣe gẹ̀jẹ́ ká tún gba tẹ̀lómi ìwọlé ẹ̀ lóo. Ojúmọ́ rí o ló ṣe bọ́ọ̀nù FM.
1: Ojúmọ́ rí ojúmọ́ aláyọ̀.
0: Orúkọ yín.
1: Orúkọ tèmi ni ọ̀jẹ́dọ̀kọ̀ sinimá. Ọ̀rọ̀ náà kẹnu.
0: Ọkẹnu bẹ́ẹ̀ni.
1: Oníkà fi méjì kún.
0: Ẹ fi méjì kún. Àbójú bẹ́ẹ̀ lọ ni.
1: Méjì ká fẹ́ ẹni tó lè fi
0: inú àbí jù.
1: Inú àbí jù. Ẹni bá lè fi inú àbí jù.
0: Oníbìnú ọmọ polówó wọn
1: lẹ́sẹ̀.
0: Oníbìnú tí ọmọ polówó wọn lẹ́sẹ̀ ẹlẹ́. Agbọ́dọ̀ bẹ̀rù tiẹ̀ náà.
1: Ẹni bá lè dákẹ́ jù.
0: Adákẹ́ mọ́ fọ̀. Dẹ́ka ọmọ fún àmọ́
1: ìtúnṣe.
0: Àjíǹde ara ọmọ ẹgbẹ́ o. Àṣẹ. 08169139968 náà ni ojú òpó. Ojúmọ́ rí ti lè ṣe Bond FM 92.9 rẹ̀ aráàlú kò sí àfúwé rẹ̀. Blessing pé mi ṣàkíyèsí pé ẹ̀hún fún mi ní ìṣẹ́jú mẹ́fà tí n fi kó bẹ́ẹ̀ kò burúkú bàjẹ́. Yá tún dá tọ́mì pẹ̀lú ọkùnrin tó bá tún wà àbí àtẹ̀síwájú ni. Pẹ̀lú orí yọmí ìtọ́bárí bẹ́ẹ̀ blessing ọwọ́ rẹ̀ lélẹ̀ orí kan sojú lẹ̀.

kí gbogbo wa ní orúkọ Ọlọ́run alaye. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà. Níbi tí gbogbo ètò ìdílé àdúrà. Níbi tí gbogbo pátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi. Tí a ó sì máa jọ gba àdúrà, àgbáyọrí àti àgbàṣẹ́gun ní èdè abínibí. Orúkọ mi ni Ajínrere Modúpẹ́ Ọdúnlami. Gbogbo ẹ̀dá alàyè tó ti jí sí ìmọ́lẹ̀ òwúrọ̀ yìí, ẹ jẹ́ kí a jọ dúpẹ́ lọ́wọ́ ẹni tó pa mọ́ títí di àkókò yìí. Ọlọ́run tó wùn nínú àánú rẹ̀, tó jí wa sí ìmọ́lẹ̀ alàyè, ọba tí kò jẹ́ ká tojú oorun dójú ikú, ẹni tí ò já tojú oorun bẹ̀rẹ̀ àìsàn, Ọlọ́run tí ó fa ààyè gbà kí kèrègbè ẹkún fọ́ sí ilé wa lóru mọ́jú yìí. Ẹja fi fún òun lónìí o. Ẹ fi gbogbo ọpẹ fún. Ẹ fi gbogbo ìyìn fún. Ẹ fi gbogbo ọlá àti pa fún. Ọlọ́run gba ọpẹ wa ní kùtùkùtù yìí. Gbogbo ẹ̀ṣẹ̀ ọwọ́ wa tó lè dènà àdúrà àti òwúrọ̀ yìí, Ọlọ́run gbà kúrò lọ́wọ́ wa. Jẹ́ kí àdúrà wa ò ní kò là ọ̀run já. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo ní àwọn ẹ̀bẹ̀ àdúrà pàtàkì kan tí mo fẹ́ kí gbogbo wa ó jọ gbà lónìí. Ara nínú Olúwa, mo fẹ́ kó o gbàdúrà dáadáa. Mo fẹ́ kó o pariwo orúkọ Jésù tó. Pariwo ẹ̀mí mímọ́. Sọ fún Ọlọ́run wípé Olúwa, gbogbo ohun tó yẹ kẹ́ ẹ fi àlá ṣe nínú ayé mi, Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ rẹ̀. Mo kíyèsí, mo sì mọ̀ wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan ó máa ń dúró de kí àlàó wá ná. Lẹ́yìn àlá ni àwọn ìṣẹ̀lẹ̀ yẹn máa ń ṣẹlẹ̀. Láwọn ìṣẹ̀lẹ̀ tó ní ìtumọ̀ ni o. Ní àwọn àmì ńlá tí ó máa ṣẹlẹ̀ nínú ayé àwọn ènìyàn táwọn èèyàn wa máa tọ́ka sí. Ọlọ́run gbogbo ohun ayọ̀ tẹ́ ẹ fẹ́ fi àlá ṣe nínú ayé mi, Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ rẹ̀. Kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Mo jẹ́rìí Ọlọ́run, mo sì mọ ohun tó lè ṣe. Mo fẹ́ kó sọ fún Ọlọ́run wípé Olúwa, ẹ fi àlá, ẹ fi gbèjà mi lọ́dọ̀ àwọn tí ó jù mí lọ, tí ipá mi ò sì ká wọn. Mo kà á nínú ìwé Jẹ́nẹ́sìsì ní ìgbà tí Jákọ́bù dìde tó kúrò lọ́dọ̀ àwọn àna rẹ̀, tí ìṣẹ̀lẹ̀ kan sì ṣẹlẹ̀, tí àna rẹ̀ gbéra tó lépa rẹ̀. Lójú ọ̀nà ìlépa yẹn, Ọlọ́run fi àlá hàn án, ó sì kì í ní ìlọ. Ní ìkoríta yẹn ni Ọlọ́run ti fi àlá gbèjà, ó fi gbèjà Jákọ́bù. Ọlọ́run lo àlá láti fi gbèjà mi. Ẹ fi àlá ìbẹ̀rù sí ojú àwọn ènìyàn tí wọ́n halẹ̀ mọ́ mi. Ọlọ́run, àlá ìgbèníjà. Oníkẹ́yìn Ọlọ́run jẹ́ kí wọ́n lá, kí wọ́n mọ̀ pé lótìítọ́ Ọlọ́run wà ní àtẹ̀mí. Torí ẹni tí Ọlọ́run bá ń ṣe ti ẹ̀kọ́ sẹ́ni tó lè kọjú ìjà tí. Ọlọ́run ẹ lo àlá fún mi. Ẹ fi àlá. Ẹ fi gbèjà mi. Ẹ mú kí àwọn ọ̀tá mi ó bẹ̀rẹ̀ sí ní. Wọ́n bẹ̀rẹ̀ sí ní láàlá ìjẹníyà. Kẹ́ máa ti bi àlá bá wọn fà. Kẹ́ ti bi àlá dásẹ̀ríà fún àwọn ọ̀tá mi. Ṣé ni kẹ́yìn Ọlọ́run ó lo àlá láti gbèjà mi? Gbogbo ibi tí ipá àti agbára mi ò ti tó. Ní àwọn ìkoríta ibi tí agbára mi ti yẹ. Ọlọ́run ẹ lo àlá láti gbèjà mi. Bó àdúrà kejì sọ fún Ọlọ́run. Olúwa, ẹ lọ fi àlá polongo mi fún àwọn tí ó máa ràn mí lọ́wọ́. Ẹ lọ fi àlá polongo mi kẹ́ ẹ fi polongo iṣẹ́ mi. Ẹ lo àlá láti polongo títóbi Ọlọ́run nínú ayé mi. Ọlọ́run ẹ lo àlá fún mi láti polongo mi. Ẹ lo àlá láti lọ fi àwòrán mi hàn àwọn ènìyàn wípé ẹni yìí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe lóore. Ẹ jẹ́ kí àlá mi ó fọhùn tó bẹ̀ gẹ́ lójú ayé ká gbọ́ ohun àlá yẹn.
elu ala mi lati polongo mi wo olorun le lu ala lati fi polongo obirin fun okunrin to ma fe o da le se be fun okunrin si obirin to ma fe o so nti olorun le fi ala se ohun ni pa ti agbara gbogbo tin sele ninu ala to nbe ni ikawo re olorun lu ala fun mi e je ka so fun olorun ni akoko yi pe oluwa elu ala lodi si awon ti won fe ti bi ala mu mi awon kan ni agbara to je pe won ki n ba yan fa loju aye sugbon loju orun to ba ti diju awon lo ma kokori ah olorun elu ala lati pale won mo sugbon awon to wa dide mo mi loju ala yen kan ni ki won ku si gbogbo awon to sora won di egun ti won gbe eku ti won le mi kiri loju ala olorun je ki eku egun orun won gbina je ki ina ojo won bi olorun tin be ti emi re nbe laye mo se ko gbadura dada so fun olorun gbogbo awon eniyan ti pa mi o ka loju aye ti won si ti ba mi da pate pade si ogojo oru pe ninu ala lawon ti ba mi fa olorun e dide ti won e fi tuto bi yin han won e fi pa yin han won e fi atileyin yin ba won ja olorun ni gbogbo igba ti ma wa loju ala ohun gbogbo ti mo nilo ni akoko loju ala yen ke ma pese e ah eyan angeli mi ti e ma n ba mi sise loju ala e gba agbara gidi e gba agbara ni gbogbo ona ke di alagbara loju ala ni toto e o gbodo gba gbere lowo enikeni oju ala temi ati yin ti ajo gbo adua e koni di oju ogun bi olorun tin be te mi re nbe laye gbogbo ogun ti awon eniyan le gbe wa ninu ala lati oni lo gbure lolorun ma se wole awon ogun aye mi to si ti se loju ala koni pada gberi mo loju aye koni pada tun ja mi mo loju ala ogo ma ni fun olorun loke o gbogbo eniyan ti ajo ni irin ajo adura yi loworo yi mo sure fun wa loruko olorun alaye wipe bi olorun ti nbe ti emi re nbe laye ogun oru ogun oju ala koni ja emi ati yin ti o ba fẹran adura ti o si fẹ ma gbọ ni ojojumọ o le tẹ atẹranṣẹ lati ori whatsapp rẹ si nọmba mi ti mo fẹ pe yi wipe e fi mi si idile adura ile yoo fun ọ lori ọfẹ lati ma gba adura yi lojoojumọ nọmba naa ni 080-21-22-2022 lẹ́ǹkan si 080-21-22-2022 èmi ni tí ní tòótọ́ ajíhìnrere mo dúpẹ́ aya ọdúnlami ìrẹ́niyàn.

0: mẹ́rin gbáko lé àkókò tó yẹ kí àwọn èèyàn san owó orí wọn sí àpò ìjọba ìpínlẹ̀ Èkó. Àwọn owó orí wọ̀nyí dẹ̀rẹ̀ kì í ṣe láti fi ara ni aráàlú bí kì í ṣe kí ìjọba lè bá lówó pèsè àwọn ohun amáyédẹrùn fún takọ̀tabo. Lomu Alhaji Abdullatif Kande Adelodun President Lagos State Plants and Building Materials Market Association President Plants Association of Nigeria máa rọ gbogbo ẹgbẹ́ onípákó àti nǹkan ọ̀kọ́lé láti rí dájú wípé a san owó orí wa lákòókò tí ìjọba ti là sílẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin tí ìjọba ti fi kún àkókò tó yẹ ká san owó yìí kí gbogbo wọn rí dájú wípé kí oṣù July yìí ó tó parí a ti san owó orí sí àpò LIRS fún àwa tí a wà ní ìpínlẹ̀ Èkó torí láti ọ̀sẹ̀ kìíní oṣù August ni àwọn ẹ̀ṣọ́ yóò ti wà níta láti máa fi gbúrò òfin gbé gbogbo ẹni tó bá kọ̀ tí ò san owó orí àníṣòwò àṣe short àṣe jèrè la máa ṣe o Alhaji Abdullatif Kande Adelodun ààrẹ ẹgbẹ́ onípákó àti nǹkan kọ́lé ló ń rọ̀ wá.
1: Bond FM

0: tẹ̀sí wájú Bond FM láwà 92.9 rédíò ìfẹsọ̀wápọ̀ tó kárí ayé rédíò ìfẹsọ̀wápọ̀ tó nẹ̀yẹ gbòòlùrì àtẹ̀gùn ojúwe kíní ìwé ìròyìn sáde punch ni ó ti ṣe ìròyìn mi láàárọ̀ yìí ìròyìn lọ́jọ́bá lógún lójú ìwé ìròyìn torí pé kò sí ìròyìn tó tóbi tó jẹjẹ mọ́ pé àwọn babaláwo náà mú ṣe ìpìlẹ̀ ìròyìn tó sì mú àwọ̀ dúdú tó ní pọ̀npọ̀ ni wọ́n fi kọ àkọlé rẹ̀ wọ́n á mú àwọ̀ kan tó dàbí tirẹ̀ lọ́sùn wọ́n fi gbé láàrin jẹ́ kí làlàyé tí wọ́n ń ṣe wọ́n ní bàgẹ́ ẹnìkan báwo máa sì lọ sílẹ̀ bòmí ibi tó ti ń fẹ́ni tó ń fẹ́ bùkátà ẹni wọ́n ní jẹjẹ mọ́ pé kò dín ní ẹgbẹ̀rún lọ́nà ogún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti mẹ́rìndínláàádọ́rin 20,160 àwọn tí wọ́n jẹ́ elétò ìlera ọmọ nàìjíríà ló jẹ́ pé láàrin ọdún kan péré wọ́n kúrò nílẹ̀ nàìjíríà wọ́n sì lọ sílẹ̀ bùmí tó ti ń fẹ́ wọn tó ń fẹ́ bùkátà wọn wọ́n ní iye yìí láàrin ọdún kan péré ni o kò sí kò bá ti àwọn tó yẹ kí wọ́n ti lọ àbáwọn tó tún gbèrò àti lọ sẹ́yìn wọ́n ní báyìí ipe ìjẹ́jẹ́ pé àwọn dókítà oníṣègùn ìbò tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ẹgbẹ̀rún mẹ́ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti mọ́kàndínlógún 3,919 ni wọ́n gbéra tí wọ́n lọ sílẹ̀ bòmí àwọn nọ́ọ̀sì olùgbẹ̀bí àti àwọn tí wọ́n ń tọ́jú tó yẹ pé wọ́n tún ṣe lọ nídìí ètò ìlera ẹgbẹ̀rún méje ọ̀rìnlélẹ́gbẹ̀rin àti méje 7,487 làwọn tó yẹ pé láàrin ọdún kan wọ́n kúrò nàìjíríà wọ́n lọ sí ilẹ̀ bòmí bákan náà ni àwọn tí wọ́n jẹ́ pé elétò àyẹ̀wò ẹ̀jẹ̀ làwọn tí wọ́n kọ́ṣẹ́mọṣẹ́ nípa ká mọ bí ẹ̀jẹ̀ ṣe lára ẹni àti irú ẹ̀jẹ̀ tí yóò nílò wọ́n ní àwọn èèyàn 6,661 ni wọ́n tí wọ́n kó nàìjíríà tó ń lọ sílẹ̀ bòmí wọ́n níṣẹ́ wá rí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa kápò oògùn òyìnbó tó ń pè pharmacist 7,002 làwọn 702 nígbà tí àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa bí a ṣe ń ṣe ètò ara wọ́n láwọn èèyàn jẹ́ 2,658 làwọn ti wọn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ elétò ìlera míì wọ́n ní wọ́n lọ yíyún ní ìjábọ̀ ti ọdún 2005 nínú àwọn tó yẹ kí wọ́n kó nàìjíríà tí wọ́n lọ sílẹ̀ bòmíì wọ́n ní ẹgbẹ̀lẹ́mùkú àwọn tí wọ́n jẹ́ ọmọ nàìjíríà lọ́jọ́ pé kálukú wọn náà ilẹ̀ nàìjíríà náà láti ń tọ́jú wọn láti ń kọ́ wọn láti ń fún wọn lẹ́kọ̀ọ́ láti ń fún wọn ní ìmọ̀ tó yẹ kí wọ́n di onímọ̀ nípa ètò ìlera ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa kí wọ́n lò ó fún wa nàìjíríà wọ́n ń gbé lọ sílẹ̀ bòmí wọ́n lọ fi ń tọ́jú àwọn èèyàn torí pé wọ́n ní ìgbádùn ńbẹ lọ́hùn-ún wọ́n tọ́ka sí àwọn ilé ẹ̀kọ́ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti jáde kódà ẹni tó jẹ́ ògbóǹtarìgì àgbà nípa onímọ̀ nípa ìkànsíni nípa bá a ṣe ń ṣe iṣẹ́ abẹ ní ilé ẹ̀kọ́ àfetìtì ìlú ìlọrin ibi tí wọ́n ti ń kọ́ ní ẹ̀kọ́ dókítà Salamat Aliu Ibrahim wọ́n ní àwọn fúnra náà wọ́n ni wọ́n ti kó Nàìjíríà o wọ́n ti gba orílẹ̀-èdè Amẹ́ríkà lọ Aliu Ibrahim tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló mọ̀ wọ́n nípa ìkọ́ṣẹ́mọṣẹ́ àti nípa ètò ìṣègùn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ rẹpẹ tó ń ṣe wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùdarí nípa ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn tó jẹ́ olùdarí ilé ìwòsàn àwọn tí wọ́n jẹ́ àkànsí ni oríṣiríṣi àwọn èèyàn wọn ni wọ́n ti kúrò wọ́n bẹ̀rẹ̀ sí dárúkọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lókọ tó yẹ kó ń ṣe iṣẹ́ akin tí wọ́n ti kúrò nàìjíríà lọ sílẹ̀ bòmí lórí pé wọ́n ní ìbẹ̀rù ilẹ̀ ọlọ́ràá ni ṣùgbọ́n láàárọ̀ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà àti àwọn tó yẹ pé wọ́n tún jẹ́ àwọn oníṣègùn tó ń bẹ nàìjíríà lásìkò bàtà wà yìí wọ́n sọ nímọ̀ pé àwọn máa ti fẹ́ lọ àbáyé rẹ̀ yọ àbẹ́rẹ́ ara rẹ̀ kan tó mọ̀ pé àwọn mọ̀rọ̀ táwọn fi lè kúrò táwọn lọ sílẹ̀ bòmíì wọ́n ní gbogbo apátá làwọn ti gbaradì báyìí láti torí pé nǹkan ò fi bẹ́ẹ̀ fara lọ ní ilẹ̀ nàìjíríà wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ elétò ìlera tó yẹ pé wọ́n ti fi nàìjíríà sílẹ̀ wọ́n ní ó ní dì táwọn fi fi nàìjíríà sílẹ̀ wọ́n ní lóòótọ́ náà ló jẹ́ pé nàìjíríà ló bí àwọn nàìjíríà ló kọ́ àwọn nàìjíríà ló wo àwọn dàgbà ṣùgbọ́n nígbà tí nàìjíríà tó bí àwọn tó kọ́ àwọn tó wà àwọn dàgbà sí àwọn òrò jẹjẹ ńbẹ tó yẹ pé wọn sanwó oṣù àwọn títọ àbò mẹhẹ tó yẹ pé nǹkan amáyédẹrùn èmi náà tún dẹnu kọlẹ ọpọlọpọ àwọn ló jẹ pé ọjọ ọla àwọn kò tiẹ yí àwọn torí bí táwọn ti ṣiṣẹ ipò táwọn ń gbà táwọn ti ṣiṣẹ kò dá rárá fi ilé iṣẹ táwọn ti ṣiṣẹ kọ bá sí ọfíìsì kọ bá sí ibi tí o ti pọsẹ kọ bá sí oríṣiríṣi nǹkan náà lọpọlọpọ sọ láàárọ yìí ẹnìkan tó jẹ ọmọ nàìjíríà tó yẹ pé oníṣègùn ìbọn ni tó bẹni ó lè ní united kingdom sadiya gumi ó sọ nímọ̀ pé ń ṣe nàìjíríà pé wọ́n kàn ń fi àjà àwọn elétò ìlera wọn ò tọ́jú wọn bí tí wọ̀ ọmọ pé ń tọ́ fa ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn dẹrù àwọn táwọn ti ń lọ sí òkè òkun gumi ẹ̀tọ́ pé òun lọ jẹ́ alága fún àwọn concerned medics foundation ó ń tọ́ka pé láì jẹ́ pé ìjọba nàìjíríà bá gbìyànjú láti ṣe àtúnṣe lórí àwọn kùdìẹ̀kudẹ tó ń bá àwọn èèyàn lẹ́nu iṣẹ́ wọn bí ọ̀pọ̀lọpọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ṣe máa fi iṣẹ́ sílẹ̀ rèé o tẹ́ pé kálukú wọn máa gbalẹ̀ bòmí lọ ọ̀rọ̀ pọ̀ láàárọ̀ yìí tẹ̀bá náà gbọ́n ìwé ìròyìn sáde punch ẹ̀ kàrùn yìí
1: bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ bá sẹ́fún ọdún máa tọ̀lé lásán ọ̀sọ̀kun rẹ̀ wọ́n nígbà tí òkè sọ̀rọ̀ yóò kẹtàn sáré o mẹ́ta bá wá lẹ́nu tí ọba abilé sọ̀rọ̀ akèrè gbẹnu náà ni ọmọléde wa jẹ́ wọ́n kìkì o wọ́n bẹ̀rẹ̀ sí kí o lórí pé kíni pé àǹbásọ̀là kọjá àti ilẹ̀ tó wá sí pagara bí a ó wípé jálé epo báwo ti fò fẹ̀rẹ̀ lọ sí ẹgbẹ̀jẹ̀ náírà tá a lè pín ní ẹgbẹ̀rún kan lé ní irínwó náírà 1400 náírà wọ́n ní bẹ́ẹ̀ bá sí gbàgbé ń tó ń ṣẹlẹ̀ ní àgbàrá yín náà ló jẹ́ kó fa sábàbí o wọ́n ní ta bá ní ká máa wo àgbọn epo ní àgbàrá yín wípé ìyẹn fò fẹ̀rẹ̀ lọ sí $100 bí wọ́n ṣe gbé láàárọ̀ ti tòní wọ́n ní ibi tó jẹ́ àti ń gbé epo ká ra mọ̀ sí dẹ́pò ní Èkó Wọrí Kàlàbà ẹ̀bá kan náà wọ́n tó tẹ̀síwájú pé ibi tí wọ́n ti ń gbé epo nípa lè gbé epo ní 1275 naira ìyẹn ẹgbẹ̀rún kan àti ẹgbẹ̀rún lé márùnlélọ́gọ́rin naira wọn ní ìyẹn fún fúnfẹ̀rẹ̀ lọ sí ẹgbẹ̀rún kan ó lé ní ọ̀rìnlénígba àti mẹ́sàn-án naira 1779 naira ìyẹn débí òbí wọ́n ní 275 naira ìyẹn ẹgbẹ̀rún kan àti ẹgbẹ̀rún lé márùnlélọ́gọ́rin naira wọn ní ìyẹn fún fúnfẹ̀rẹ̀ lọ sí ẹgbẹ̀rún kan ó lé ní ọ̀rìnlénígba àti mẹ́sàn-án naira 1779 naira ìyẹn débí òbí wọ́n ní ló fọ sábàbí tẹ́ pé jálẹ̀ epo fi lọ sókè 1400 naira ìjálẹ̀ epo wọ́n ní bẹ́ẹ̀ bá sì gbàgbọ́ ẹbú fọpo dangote ó wo ṣe foréde wa nàìjíríà pé aṣọ tálejò ní tó ń ga pábó nílé lọ́dọ̀ nílò ní òtí kan lórí pé kí wọ́n máa ta epo ní náírà sí náírà tí ọ̀tá ní dọ́là mọ́ wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ òdúgbà bá wá dé ojúlẹ̀ wa àbújá ìlú ọbẹ̀ bí aṣa rẹ̀ tó lọ́ọ́lọ́ ọbẹ̀ wọ́n ní àti wọ mọ́tò láti fi kan dé èkejì wípé ó le o bọ́ bá tó wá ní kó gbé alátẹ̀kọ́ lọ sí ìlú ìbàdàn wípé ibùdókọ̀ náà wípé owó mọ́tò tó ń le o wọ́n ní bákan náà ní màdúgòrí bákan náà lọ́bọ̀ sí sórí wípé owó epo ó ti lọ sókè jálẹ̀ epo kan ti lọ sí ẹgbẹ̀rún kan lé ní irínwó náírà kó lu àkóso àlùwà 1400 naira ojú òkè the guardian lẹ́tì náà kà láàárọ̀ yìí
0: ó kọ́ ọ́ ilé làbọ̀ sinmi okùn bọ́kọ bá rògùn bọ́rọ̀ sà yọ padà sí ààbọ̀ fún elébùté ni tètè pọ́lá yọ padà sí ahoro gbalẹ̀gẹ̀ yìí ni ẹ dákun ẹ máa bẹ̀ wá sílé o torí pé kò síbi tó dàbí ilé náà lẹ́yẹ ń ké wọ́n ní bẹ́ bá mú ọmọ ẹyẹ tẹ́ bá mú tẹ́ tọ́jú ẹ̀ tẹ́ kún lọ́dà tẹ́ pa láró tẹ́ gbésúnlé tẹ́ gbóúnjẹ fún tẹ́ ń kẹ́ orin tí wọ́n máa jáde lẹ́nu ọmọ ẹyẹ náà ni pé kò síbi tó dàbí ilé lẹ́yẹ ń ké o òun fẹ́ lọ sílé kókókó ni àríwá ahmed tí mo ń sọ ìdímọ̀ lánàá òde yìí nígbà tí wọ́n gbàlejò àwọn ọmọ nàìjíríà tó ń bẹ lókè òkun pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ olótìlera tí wọ́n pe nigeria diaspora medical association èyí tí ẹni tọ́jú darí àgbà fún àwọn àjọ ọmọ nàìjíríà tó ń bẹ lókè òkun àbí kẹ́dá bèrè wà tẹ́ pé wọ́n léwájú wá sílé ìjọba nílùú àbújá nígbà tí ààrẹ ń sọ ìrírí wọn ńgẹ́ bí ẹni tó yẹ kọ́ kẹ́kọ̀ọ́ tó sì gbé ní orílẹ̀-èdè amẹ́ríkà tó tún iṣẹ́ lórílẹ̀-èdè amẹ́ríkà wọ́n lóòótọ́ nígbà táwọn de ilẹ̀ amẹ́ríkà táwọn bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ńbẹ̀ wọ́n ní ó dàbí ẹni pé kò tún sí tó dàbí ìbẹ̀ni ṣùgbọ́n nígbà tó yá báyìí àárò lè sọ àwọn sì wálé wọ́n ní àwọn rántí ibìkan tó ń pè ní Deloitte Chicago mi tọ́ pé àwọn ti kẹ́kọ̀ọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà ló jẹ́ pé àwọn lọ kọ́ mbẹ̀ o wọ́n nígbà tá a wà ní amẹ́ríkà wọ́n ní oríṣiríṣi àwọn nǹkan náà ló jẹ́ pé àwọn ní èrè rẹ̀ rẹpẹtẹ kó tó di pé àwọn darapọ̀ mọ́ iléeṣẹ́ gbóbì wọ́n ní àwọn ò lè gbàgbé Standard Oil Building ní Chicago tọ́ pé ọ̀sẹ̀ àkọ́kọ́ táwọn ọkọ̀ dé ọba inú àwọn dùn sí gini wọ́n nígbà táwọn bọ́kọ̀ ọ̀rọ̀ kún bọ́rọ̀ sà ọgbọ́dọ̀ fi ààbọ̀ fún elébùté ni làwọn ṣe wá wálé táwọn sì fi ara àwọn jìpé àtúnṣe nàìjíríà gbọ́dọ̀ dára torí dé yìí ẹ̀yinú ẹ wálé iṣu tí ò wálé lódúra ẹ̀ níyàn ọmọ nàìjíríà ti ń bẹ lókè òkun ẹ wálé àgbàdo tí ò wálé náà lódúra ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ wálé jẹjẹ́bọ̀ pé èlùbọ́ tó bá kọ̀ tí ò bá wálé ó ti dúra ẹ̀ ní ọkà ọgbọ́n ọmọ nàìjíríà ti ń bẹ lókè òkun ẹ wálé kájọ gbé nàìjíríà kájọ gbé lárugẹ bí ààrẹ bọ́lá ahmed tinubu ṣe ra wẹ́ẹ̀bẹ̀ sí àwọn tí ọjọ́ ọmọ nàìjíríà tó ń bẹ lókè òkun pàápàá jùlọ àwọn elétò ìlera
1: kọ́ kọ́rọ́ ilé sọ́ bọ́lẹ̀bẹ̀ ló ń tẹ̀síwájú láàárọ̀ èkó sí àwọn ìyájọ́ sọ́ra wá sáàfù ní bó ṣe ń bò owó rẹ̀ lè máa bò tèmi lọ́jọ́ kí n túró rẹ̀ lọ ìmíràn lọ sí àgbàlá yóò kọ́lọ́ba kọ́sọ́ mi lọ kọ́sọ́ mi bọ̀ mo wà ní ìwé dídá sí wíkẹ́ láàárọ̀ ṣùgbọ́n báláǹsì jẹ́ ìròyìn benue the guardian wọn ni onílò nífẹ̀ẹ́ kí lù tó ẹni táwọn ọ̀gbọ́dọ̀ máa wòran ẹ tó jẹ́ alága fún ètò ìdìbò ilẹ̀ wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n joas amukitan zan ló pe àkíyèsí ó ní àwọn àgbàlá yìí wọn wọlé de

ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó pé lè wà fọ́nrálù a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí tí ní ègún là wá iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ bon92.9fm ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.

0: wọ́n ti bẹ̀rẹ̀ fún ọ̀lẹ́ṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlànà ìlẹ́bí yìí. Ó fi ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
1: Maggi Star ta àti látara ọ̀rọ̀ sóyà, àlùbọ́sà àbí chili àti pẹ̀lú fìlì.
0: Oúnjẹ alẹ́ ti gbélẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
1: Maggi

0: síwájú Monday FM láwọn ẹni tó dọ̀tún láì rídíò fẹ̀sọ̀ wá pọ̀ tó kárí ayé rídíò fẹ̀sọ̀ wá pọ̀ tó gbọ́ra àlò tí wọ́n ń kíra ń gbé tàbá nípa rẹ̀. Ẹdí oyè ò lẹ́gbẹ́ o, ìfẹ́ sọ wá pọ̀ rí o, ó dára ó dùn ún gbọ́ o, ìfẹ́ sọ wá pọ̀ rí o, a ti pẹ́nu ẹ lárugún o, ìfẹ́ sọ wá pọ̀ rí o, a ò fọ́pọ̀ mọ́ yọrí o. Ìfẹ́ sọ wá pọ̀ rí o, ọ̀pọ̀ ló ń bẹ fún òṣìṣẹ́ o. Ìfẹ́ sọ wá pọ̀ rí o, 92.9.
1: Ayé fẹ́ mi dìbò tó.
0: Ìfẹ́ sọ wá pọ̀ rí o.
1: Kọ̀sán, ọ lọ pákéjì gígùn yẹn padà.
0: Nínú ìwé ìròyìn Nation Live, Ọlọ́run ràn wá lọ́wọ́.
1: Yọ̀ràn lọ́wọ́.
0: Mo sọ fún màmá wa, mo máa fi wà ní GM. Màmá wa, ọmọ bá dín ní kàdé gòkè pé ẹ jẹ́ ká wá bàbá yìí lọ. Bàbá ti dàgbà ṣùgbọ́n ẹja wọn lọ ṣákí ni wọ́n wà. Màmá bá dín láti fi ti wọn lọ, wọ́n sọ̀rọ̀. A gbọ́dọ̀ lọ wọ bàbá bàbá wa ní ṣákí.
1: Alábí ògùn dépò. Ìlànà ìlọ́wọ́ ní ìsìn, wá sọ pé rí àwọn lọ́wọ́. Àwọn kan tó ọjọ́ pé ògùn tó ti gbàgbé ọkọ bàbá. Ẹnlẹ́ ọkọ̀ fún kò bàjẹ́.
0: Nǹkan tó mi ń pe sórí nǹkan tó máa ń sọ pé èmi nífẹ̀ rẹ̀ mi fẹ́ ìfẹ́ orí afán àti tètè kọ́
1: láwọn. Ní tàà sí fún ọ ní ìsìn
0: fún
1: inú ọkàn mo ti wílé náà jáde fún ọ. Iná mo ti mo jáde fún ẹ. Kàńtọ́ kà àbíbò ni.
0: Kọ́kọ́ Olúbàdàn lẹ̀ Ìbàdàn, ọba Rashidi Adéwọ̀lá Dọjà, wọ́n máa ti gbé ìkìlọ̀ kalẹ̀ o. Fún àwọn eléégún olóòlù, pẹ̀lú ọgbà tí wọ́n jẹ́ eléégún àti àwọn atọ́kùnrin àti àwọn olùsìn rẹ̀ pé kò gbọ́dọ̀ síjà o, kò gbọ́dọ̀ síta o. Tégún bá jáde, tégún bá lóṣo, aṣọ rẹ̀ máa ń ṣẹ́kù. Tégún bá jáde, gbogbo ayé àwò. Tégún bá jáde, tó bá ń jó, ayé àpapẹ́ fún. Ẹ jẹ́ ká yé jó, ká yé wò, ká yé ṣiṣẹ́. Ké gbogbo ohun tó bá jẹ mọ́ ètùtù eégún tó jẹ́ pé eégún gan yóò kó kúrò yóò kàlọ́ ní kẹsẹ̀. Àmọ́ ìjà àfẹ́ ò náà ti jáde ikọ̀ èyí tó jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ lórí ètò ìròyìn sí ọba náà Solomon Ayọ̀adé. Ibẹ̀ ni ọba náà ti gbé ìkìlọ̀ kalẹ̀ tó ń sọ nímọ̀ pé gbogbo ẹni tí ẹ jẹ́ ẹlẹ́sìn eégún tó yẹ pé ẹ fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ eégún yìí. Wọ́n ní àwọn nǹkan tí ẹ lè sọ àbórin tẹ́ máa kọjá àbí oyin ọ̀tẹ̀ tí wọ́n máa dá wàhálà sílẹ̀. Ẹ má dán wo, ẹ má dán wò, ẹ ṣe ọdún eégún yín ní jẹ̀lẹ́ńkẹ́, ẹ ṣe bó ti tó àti bó ti yẹ. Wọ́n ní pàápàá jùlọ wípé eégún olóòlù tó bá dàbẹ́ni pé wọ́n bá gbé jáde báyìí wàhálà sábà máa ń ṣẹlẹ̀. Wọ́n ní ọjọ́ ajé Monday sì ni eégún olóòlù yóò jáde tí ó sì wá ṣe àdúrà fún Olúbàdàn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn Olúbàdàn Council, àwọn ọmọ bíbí ìlú Ìbàdàn, àwọn olùgbé àti ìlú ilẹ̀ Ìbàdàn lápapọ̀. Wọ́n tó bá kú ń bẹ̀ yóò tún wá lọ sí ọ̀dọ̀ ọ̀tún Olúbàdàn Ọbàṣà Ẹ̀dí Oyèwọlé yóò tún lọ ṣe kiri fún wọn ní agbègbè Fọ̀kọ̀ nílùú Ìbàdàn níjọ́ kan náà. Wọ́n níwájú ọjọ́ Ìṣẹ́gun Tuesday olóòlù yóò tún lọ ṣe àbẹ̀wò sí Gómìnà Ṣèyí Mákindé ní ilé ìjọba ní Agodi nílùú Ìbàdàn kó tó wá lọ sí Àlì Ìwò ní
1: Yemẹtu.
0: Oje ọjà Oje Ìsàlẹ̀ Afá Òkè Arimọ Pópó Yemọja ọjà Abode Mọ̀lété Ìsàlẹ̀ Ìjẹ̀bú Elékùrọ́ Kọ̀bọmọjẹ́ lẹ́yìn ìgbà yọ́ àlọ sí ọ̀ràn míyàn. Wọ́n tó wá ní ọjọ́ Wẹ́ẹ̀sì ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje wọn ní olóòlù yóò tún wá sí ọjà Agbó Aláfárá Olúbàdàn ta Ìtàbálẹ̀ Ògbórí Ẹ̀fọ̀n Lábọ́ Kọ̀bọmọjẹ́ Ògbẹ̀ Bárá.
1: Èwe fi Ọrẹ ló gan náà kò gbórí ẹ̀fọ́ ọmọ bíbí ìlú Ìbàdàn. Sọ ló pọ̀ dá kò gbórí ẹ̀fọ́ bẹ́ẹ̀ kò burúkú bàjẹ́.
0: Tálọ́bàáyé jiyàn tó ní ìṣọ̀rọ̀ Ìbàdàn nínú. Èmi ò lọ sọ pé Ìbàdàn ìkorò. Ìdí Ìbàdàn báyìí náà ló ń ṣe kó tó pé ọmọ Ìbàdàn oṣù gbé kò ní
1: lọ́dún. Ìwé kọ́ ọwọ́ yẹn èyí máa ní tímẹ̀tì. Ìdá kò bú kẹ̀ láàárọ̀ ti tòní níjọ níjọ láàmú ọlọ àràfà aláàlọ ẹni tí mo ṣẹ̀kọ́ foríjì mi tó bá dọ̀la mo lè ṣe ń tó jẹ́ pé yóò dùn mọ́ àwọn ẹja náà kọ̀ lọ́jọ́ pé ó gbà gbé kalẹ̀ ọ̀rọ̀ yìí o lórí ìtọ́rọ̀ tí a rí ọdún 2026 wọ́n ní tábìlì àwọn ti kún fún ọ̀pọ̀lọpọ̀ awuyewuye gẹ́gẹ́ bí àwọn ẹja náà kọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n láwọn agbèrò mọ́kà náà gbogbo ẹni tó jẹ́ pé ẹ bá ti pàṣẹ ẹnìkan tàbí ìkejì àbílẹ̀ṣẹ́ kan lọ sí Saudi Arabia fún ọdún 2026 tẹ́ rí pé nǹkan tó yẹ kí wọ́n fún yín wọ́n fún yín ó yẹ kẹ́ jẹ́ǹjẹ́ mẹ́ta ni àbí kọ́ jẹ́ǹjẹ́ Nàìjíríà tó yẹ pé wọ́n sábà ṣe ìmọ̀ra wọn níkẹ́ yọjú sí ọ́fíìsì àwọn wípé lè òtún ní sẹ̀rẹ̀ ní ọdún 2027 lójú ìwé kìlí dá sí wikẹ̀ lẹ́tì náà kà láàárọ̀ pé mọ́kà náà alálọ́bọ̀ àríbidé sí àríbìyàn ká àti lọ wọ́n sì lẹ́ẹ̀ kan mọ́ torí pé yóò mọ wù ẹ lọ láti máa lọ sí Saudi Arabia gbígbàdúrà ọ̀bẹ níbẹ̀
0: kó tẹ̀síwájú. Àdúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ bá ṣe ń tẹ̀síwájú láàárọ̀ yìí a kí gbogbo èèyàn tẹ̀ wá ní tẹ̀ gbádùn aláìwé ẹni kúrò ọjà ńlágbọ́dọ̀ lọ́wọ́ bá tàjẹ́ gbọ́ máa tà ó gbẹ́ tẹ̀ wá lórí ojúwe wa Facebook @bond929life àkíyè tẹ̀ wá lórí TikTok tèmi àti Dr. Tunjọ Lálékan.

0: bínú gbẹ̀yẹ̀ ara ilé pé àgbéyẹ̀wò tí ẹ ti ń retí pé àgbẹ̀yẹ̀wò lé ní àní lè gbé yẹ̀wò lórí àwọn ìpolówó ọjà tí a ní ìyá sí láti polówó ọjà torí pé ibi kátàkárà náà ni ajé tí ń gbogbo ajẹ bí ò bá sí ìpolówó ọjà orí òkèlè ò lè pọ́n ọlọ́run ràn wá lọ́wọ́ kọ́lọ́run ṣàánú fún wa ìpolówó ọjà ńlá wúrí owó ẹ máa gbé polówó ọjà iwá sí mọ́dẹ̀ fẹ̀m kẹ́lẹ́ máa ta wàrà bọ́mọ ìta títà ẹ jẹ́ ká yọ̀ǹda púpọ̀lọ ọjà kí òun náà kọ́ bá lè rí inú mi lẹ́sìn àlùkòkò iṣẹ́ ò tó bá dé aago mẹ́sàn-án ẹjẹ́ àpàdé lórí ètò ìrìn tiwa tún jí ọlálẹ́kọ̀ ló kọ́
1: mi. mo bí olú igi náà ló kọ́ tẹ́mi jẹ́ àjọṣepọ̀ olùbàjẹ́ lọ́lẹ́ ìdùnmọ́lẹ́ ẹ ṣé o.
0: a tún máa lọ mú kí ẹ̀gbọ́n mi rẹ́fẹ̀n dr tún jí bami gbóṣe kú oríire ti ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí reverend pastor doctor ti ìjọ federal estate baptist church ní ìpájà eléyìí tí wọn ti wà lẹ́nu rẹ̀ láti bí ọdún márùndínlógójì bàbá iṣẹ́ olùwádùn máa tẹ̀síwájú o bẹ ṣe ń tẹ̀síwájú ọlọ́run ní fi sílẹ̀ ẹ̀mí ọlọ́run àtúbọ̀ máa ṣiṣẹ́ fún yóò reverend doctor tún jí bami gbóṣe àwọn ọmọ jí ó mẹ́sàn tí ó ń ṣe iṣẹ́ olúwa tọkàntọkàn nu àkí wọn pẹ̀lú ìyàwó wọn náà ọlọ́run balójú ẹni àbáwá dúró tì yín.
2: èèyàn méjì ni mo ní iṣẹ́ tí ọlọ́run rán mi sí lónìí bó olójú ẹ̀ ṣe máa dùn tó pé december ọdún 2026 inú ilé tuntun àti ìyàwó àtàwọn ọmọ ní àwọn mọ̀lẹ́bí tí wọ́n bá yín ṣọdún ó máa ń dùn gan o wà gbọ́ o dandan kọ́ pé kó jẹ́ ilé tuntun lọ́dún yìí àmọ́ ilẹ̀ tuntun náà ló máa padà dé ilé tuntun tó túmọ̀ sí pé nǹkan méjì ni mo mú wá láti iléeṣẹ́ frontier home ojú ni wọ́n ò ń ṣe àìmọ̀ fọlọ́kọ tán bá ní oríire lẹ́sẹ̀kẹsẹ̀ ra ilẹ̀ tí wọ́n ti fẹ́ẹ̀sì pẹ̀lú gate tàbí kó ra ilé tí wọ́n ti kọ́ tán kọ̀ọ̀kan kẹ́rù wọbẹ̀ kí ló da tó láyé yìí kódà tán bá ní ready made nínú gbé wá lónìí láti iléeṣẹ́ frontier homes ọ̀gá mi ẹ bá mi kí mi wá gẹ́gẹ́ bí aláṣẹ àtolùdarí iléeṣẹ́
3: ẹ kú gbogbo ìròyìn ẹ̀yìn ara lé orúkọ mi ni olúwatòsìn láti iléeṣẹ́ frontier homes láti wá.
2: alàgbà olúwatòsìn ṣé lóòótọ́ lẹ nílẹ̀ ní kọlá.
3: lóòótọ́ la ní ilẹ̀ ní kọlá àǹfààní tí a dẹ̀ gbé wá ni pé a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ estate wa orúkọ ẹ ni mainland heritage.
2: the mainland heritage. heritage.
3: ní ibi tí ilẹ̀ yìí wà a ní apartment tá a ti kọ́ fully finished three bedroom bungalow
2: pẹ̀lú
3: with a big queue.
2: boys quarter.
3: bẹ́ẹ̀ni sir.
2: fence with gate.
3: fence with gate.
2: you and your family alone kò jẹ kakas.
3: bẹ́ẹ̀ni a fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ní on the 25th of July. nínú estate yẹn náà a ní àwọn ilẹ̀ full plot àti half plot. nǹkan tó wá yàtọ̀ ni pé gbogbo ilẹ̀ tá a ní níbẹ̀ yẹn a ti fi gate sí ó dẹ̀ wà fence. nǹkan tó túmọ̀ sí ni pé gbogbo àwọn tó bá ń ra ilẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ń ra pẹ̀lú fence àti gate.
2: ó tún lò tó ló ń sí ọ̀fọ̀.
3: bẹ́ẹ̀ni ó ní sí ọ̀fọ̀.
2: ó ní sí ọ̀fọ̀ ó ní sí
3: register survey. ó dẹ̀ ni deed of assignment.
2: ẹni sòrò o gbogbo gbọ́dọ̀ ká ìtumọ̀ sí pé kò tí ẹ̀ sógun kò sí wàhálà ọmọ nílẹ̀.
3: kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ilẹ̀ tó fi èèyàn lọ́kàn balẹ̀ ni.
2: house unit ẹ mélòó ni plan yín fún house unit.
3: a fẹ́ kọ 80 units. lọ́wọ́lọ́wọ́ báyìí sìn a ti wà lórí 11 units.
2: kí ẹ̀dẹ̀ ń kọ́ lọ frontier homes
3: bẹ́ẹ̀
2: ọlọ́run a máa fún oṣù bàbá ẹja wá sórí ọ̀rọ̀ owó ó pé bí òun ò bá sílẹ̀ má dábàá ẹ má dámọ̀
3: bẹ́ẹ̀ni
2: èèlò ní ilẹ̀.
3: lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ta fence and gated plot wa ní 50 million.
2: wáṣọ
3: bẹ́ẹ̀ni àwọn èèyàn dẹ̀ ní àǹfààní láti sanwó ẹ̀ fún oṣù mẹ́fà ó bá ṣe ràn wọ́n lọ́rùn.
2: 6 months kò dẹ̀ sí èlé lórí ẹ̀.
3: kò sí èlé lórí ẹ̀.
2: ẹ má bínú kò sí àǹfààní fún half plot.
3: àǹfààní wà fún half plot. half plot is 25 million.
2: million naira.
3: o de le san lẹ́ẹ̀kan náà o de le spread there.
2: fence with gate lòun náà.
3: fence with gate sir.
2: o da ẹ wá jẹ́ ká wá sórí ilé. 3 bedroom yẹn eyín ilé dà wà bàbá ṣe kò wọ́n jù.
3: kò wọ́n jù o.
2: àmọ́
3: ọ̀fẹ́ tó bá wá lọ́jọ́ yẹn tán bá rí ìwọ̀n tí a tẹ́ pẹpẹ sílẹ̀ yẹn. kò ń ṣe pé àkọ́kọ́ 3 bedroom ó ní facilities. bẹ̀ láti CCTV camera. the kitchen is well equipped. cabinet àtàwọn accessories ó wà nbẹ̀. CCTV camera yẹn we have 11 pieces. èyí tó kọ́va anulẹ̀ àti èyí tó kọ́va ìta. ṣùgbọ́n ìyá wa nílé wa bẹ́ẹ̀ sì nílé o ẹ lè máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé yín.
2: ẹ tún fi kámẹ́rà
3: sílẹ̀. so smart home la kọ́
2: ló máa ń ṣe pé
3: olè lásán ní on the 25th of July
2: afẹ́
3: ṣe ìfilọ́lẹ̀ fún àwọn èèyàn tó ní àwọn èèyàn ní òkè òkun tí wọ́n nífẹ̀ẹ́ sí láti invest nínú ilé ó wà fún wọn ní 30% down payment ẹ lè mú sínú ilé
2: with
3: 30% ẹ máa san díẹ̀díẹ̀.
2: àmọ́ mo ti di lálọ́ lẹ́sẹ̀kẹsẹ̀.
3: bẹ́ẹ̀ni sà.
2: ẹ sà àwọn tó fẹ́ wá ní on the 25th kí wọ́n máa ṣe láti kópa.
3: láti kópa ẹ máa pe nọ́mbà because ó ní card tá máa fi wọlé fún wọn àwọn tó bá pe nọ́mbà yẹn àwọn la máa reserve káàdì sílẹ̀ fún àwọn tó bá lè pe nọ́mbà yẹn àwọn la máa send wọn ṣe máa dé ìkọlá lọ́jọ́ yẹn. fún àwọn tí wọ́n bá mọ ìkọlá ìpẹ́tẹ́ rẹ̀ wọ́n á mọ̀ pé a lot of access shots ló wọ̀ bẹ̀. bóyá ẹ̀ǹbò láti abúlé ẹ̀gbá ni o ọ̀nà tẹ́ máa gbà wọlé wà. ẹ̀ǹbò láti ẹgbẹ́ dá ni o ọ̀nà tẹ́ máa gbà wọlé wà. ẹ̀ǹbò láti ojú òwe ọ̀nà tẹ́ máa gbà wọlé wà. all tied road to the site.
2: bàbá n kò lọ ọ́fíìsì wa sà.
3: ọ́fíìsì wa wà ní number 3 Greenlee Street Oyelope bus stop, Ekweda Lagos.
4: Number 3,
3: Greenlee Street, Oyelope bus stop, Frontier Commercial Services Limited. Ibe ni mo se wa wa. Awon number te le pe wa si fun awon to ba fe wa at awon to ba fe ba wa do opo lojo yen 080-581-92207 tabi 090-716-10299 090-716-10299 ele bi po wa si 081-494-50791 081-494-50791 ese amareti
5: 92.9 ẹkùn dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa orúkọ mi ni Mosúmọ́lá Adéjúmọ̀kẹ́ aya Oyin Ìsùn èmi ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Junike Twin Services ohun tá a mú wá fún yín ní dédé àsìkò yìí ni ọ̀fadà rice with pepper sauce ọ̀fadà yẹn á jẹ́ ọ̀fadà gidi kì í ṣe àwọn tán ti máa ń dàlú dàpọ̀ ọ̀fadà tó ta sánsán gidi nítorí ìrẹsì ọ̀fadà ó ní àǹfààní tó kì í ṣe lára a fọ ọ̀fadà yẹn dáadáa igbá la máa fi yọ àwa fọ á mọ àwa dà sínú omi tí a ti gbé kaná a kì í gbani nímọ̀ràn pé ká fi yọ sí ọ̀fadà torí iyọ̀ máa ń jẹ́ kí ọ̀fadà tètè bàjẹ́ ṣùgbọ́n pepper sauce tá fẹ́ ṣe yẹn ńṣe la máa wé ata ẹ̀ epo la máa fi ṣe epo ni a kọ́kọ́ máa gbá àgbẹ̀pọ̀ sórí iná àgbà epo yẹn dájá a dàlù bọ́sà sí ẹsẹ̀kẹ́ni tá a bá ti dàlù bọ́sà yẹn sí náà láti máa da ata tí a wẹ̀ yẹn sí a ní jẹ́ kálù bọ́sà yẹn jóná a dẹ̀ fi irú sí a fi ẹja àgbódò tí a ti fọ̀ sí a jẹ́ kó jiná dáadáa gbogbo yẹn a jiná mọ́ra wọn a ṣiṣẹ́ wa fi inú ẹran ara ẹran pọ̀n mọ́ àti gbogbo èròjà tá a fẹ́ fi sí ìyẹn dì pẹ́ẹ́n lé bí agbára wa bá ṣe ká sí àti tá a bá ṣe fẹ́ kó ládùn dáadáa sí a wá jẹ́ kó jiná dáadáa onílé kejì kan a ti máa gbọ́n ìtasánsọ́ ẹ̀ pàápàá tí a bá rí ọ̀fadà tó dára tí kì í ṣe àdàmọ̀dì ọ̀fadà ó dẹ̀ ní àǹfààní púpọ̀ tó ń ṣe lára nílé iṣẹ́ wa pàápàá torí àsìkò covid-19 tá a wà tí àwọn èèyàn ò fẹ́ jáde lọ títí a lè bá wọn ṣe oríṣiríṣi ọbẹ̀ a dẹ̀ gbé wá fún wọn tí wọ́n bá ti sọrí ìtàn fẹ́ a máa tún gbé lọ síbi tán ti fẹ́ àwọn ọbẹ̀ bíi èdíkà ikàn ofe òwèrè banga soup àwọn oríṣiríṣi ọbẹ̀ even ní ẹ̀fọ́ ríro ọbẹ̀ ẹ̀gúsí kò sí ìta lè sè a dẹ̀ gbé lọ fún wọn níbikíbi tán bá ti fẹ́ ká gbé wá ẹ ṣeun.
6: Sọkọ yọ ọkọtọ ọlọbẹ ló lọkọ ẹwù ọfun mi sì ti ń dá tòlótòló kí ló dé aláṣẹ iléeṣẹ Junike Catering Services lẹ ti ń gbọ látàárọ yẹn madam Mosúmọ́lá Oyesan mo lérò pé ẹ ti gbádùn oúnjẹ yẹn mo sì rò pé yóò ṣe yín láǹfààní lọpọlọpọ ẹ lè pè wọn tẹ ẹ bá ní ṣíṣe ṣe tẹ ẹ bá fẹ kí wọn bá yín ṣe oúnjẹ ayẹyẹ tàbí kí wọn bá yín gbé wá sí ọdọ yín bákan náà wọn sì tún ṣe training fún ẹyin tẹ ẹ bá fẹ kọ oúnjẹ ṣíṣe ṣe mọ pé ọlọbẹ ló lọ kọ tẹ ẹ bá fẹ kí ayẹyẹ yín kó dùn wò dáadáa wọn ṣe event decoration náà tí gbogbo oore oore gidi kí n tó gbàgbé wọn ṣe cake lóríṣiríṣi ìyẹn birthday cake wedding cake pẹ̀lú cooling van ìyẹn amọ́tí tutù dódódó ẹ lówó tí ò ga ńlára ni gbogbo ẹ wọn ṣe small chops bákan náà cocktail ìyẹn nǹkan mímu smoothies ohun mímu tá a fi èso ṣe pẹ̀lú desert lóríṣiríṣi Jimmy Catering Services ẹ lè pè wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0802-313-5514 0802-313-5514 tàbí 0808-786-2525 0808-786-2525 tàbí kẹ́ẹ̀kan sí wọn ní olúléṣẹ́ wọn tó kalẹ̀ sí 1 Jimmy Catering Street Alaja Bus Stop Ìdímù Lẹ́kọ̀ọ́ ẹ̀kan sí wọn lónìí ẹ kú sinmi ìgbárí ọ̀sẹ̀ happy weekend.

0: ọmọ nàìjíríà ìwò lè wo bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe wọ́n ní tá a bá débi ẹ̀yìn ṣíṣe là á sí ẹ jẹ́ kí n sọ fún yín bẹ́ẹ̀ bá ti gbẹ yá tètè gbọ́ o wọ́n ní asín lóyún ẹ̀kọ́ amòdù lóyún oyún wo ìlú àwọn méjèèjì ó fi bí tọkọjà òru àníbámọ bí ọmọ tí ó ní oró nínú o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ilé nítorí jó tábàjọ tí ó bá pege dáadáa lẹ́yìn òde ẹ jẹ́ ká gbé díngí síwájú ìyẹn kíláàsì mo pé o ẹ fi wọra yín ẹ jó sọ́tún ẹ jó sósì àwọn lókọ lẹ́yìn tí world call ife ẹyẹ àgbáyé tó ti kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ sunday tọkọjà lọ ìyẹn ọjọ́ kọkàndínlógún nínú oṣù keje àwọn lókọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tíìmù tó wà nàìjíríà premier football league wọ́n gra kọ́nìmọ̀gbá lọ́lọ́kan ọjọ́ kan àti àwọn agbábọ́ọ̀lù àwọn àràmàkà tí wọn ò ní wò ó ṣe tí wọn bá dodore pápá ọ̀pọ̀lọpọ̀ kó owó rọ̀gùn rọ́gùn nínú wọn bẹ̀rẹ̀ láyà yín kí n tó lọ sókè òkun ẹ jẹ́ kí n sọ fún yín ọmọ kí n kọ́kọ́ já sí Victor Osimhen ẹ mọ̀ pé ọmọ nàìjíríà gidi ni Sunday Olize òun náà mọ̀ sọ̀rọ̀ nípa ti Victor Osimhen màá yàbàrà màá sọ fún yín tó sọ tó wà lójú ewé ìròyìn o Sunday Olize náà mọ̀ sọ̀rọ̀ ó ní ẹ jẹ́ ká pàjùbálẹ̀ de kòkó ká wo kọrílẹ̀ dọmọ ẹni ní kùtùkùtù làgbàlagbà ti máa ń hòdí kó lè bá a funfun ló bá dọjú alẹ́ Olize tó rú ẹni wọ́n kọ̀ múṣẹ Sunday Olize ó ní sọ eré ó ní Nàìjíríà dákun ẹ má mọ̀ sùn ẹ má sàkùn tẹrẹrẹ o sẹ́rí 2030 ife ẹyẹ àgbáyé tá à ń wò lọ́ọ̀kan yìí ẹ fẹ́ mọ̀ pé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ báàtò báàkì la pàdánù láti lọ kópa nífẹ̀ ẹyẹ àgbáyé sẹ́ran ti 2022 nígbàtí orílẹ̀-èdè Ghana tó dáwà kulẹ̀ tó ní ẹ tó bẹ́ẹ̀ USA lélẹ̀ 2026 lélẹ̀ tọ́sẹ̀sẹ̀ tẹnu pé Senegal ló gbé orílẹ̀-èdè Nàìjíríà kó níbi ibi àgbáyé afẹsẹ̀ halẹ̀ títí inú bẹ́ wúrẹ́ ń fẹsẹ̀ halẹ̀ lọ́rọ́ wá ṣe yọ pa olówó rẹ̀ jẹ ni báyìí Sunday Olize ó ní ẹ dákun gbogbo ẹni tó ń ṣe àkóso eré ìdárayá 2030 ò jiná o 2030 ò jiná o ẹni ẹ má jẹ́ kó de àsìkò ìjà ká máa wá òkà lúwo o ẹ má jẹ́ kó de àsìkò tá à ń lọ sí òde ìnáwó ká tẹ̀tẹ̀ máa rí ìkan náà o ẹ yá foríkorí o ẹ fikùn likùn ẹ gbá ètò ara yín kẹ́ ẹ gbà lá o nítorí wípé oyún oṣù mẹ́sàn-án ni 2013 o kì í ṣàlejò ara o ẹ wá bẹ́ẹ̀ ṣe ṣe o tá a tún ní já nígbà kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ Sunday Olize sókè ni wọ́n mú nítorí díẹ̀díẹ̀ àwọn mìíràn ọ̀ ẹ jẹ́ kí n mo sì ń wà ní abẹ́lé báyìí o níbi díje níbi Nigeria Premier Football League lọ́wọ́lọ́gọ́ tí wọ́n ń ṣe àkóso tó ṣe pé ogún klọ́ọ̀bù ló wà ní abẹ́ Nigeria Premier Football League tí wọ́n sì ń ṣe àkóso ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti ń ra agbábọ́ọ̀lù lọ́lọ́kan ọ̀jọ̀ kan jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí Kano Pillar wọ́n ní wọ́n ti gba agbábọ́ọ̀lù tuntun o wọ́n ní sẹ́ẹ̀rí sáà tuntun ti ń bọ̀ lọ́ọ̀kan yìí àwọn ọ̀gbọ́dọ̀ sí wọ́n ní wọ́n pé kan ò sí o nítorí wípé a ti pàjùbálẹ̀ de kòkó a ti worúkọ gidigidi ilẹ̀ di ọmọ wa defender àwọn tó gbégbé ibi tí wọ́n kù díẹ̀ sí tí a kù dé bá wọn ní Kano Pillar ni mo sì ń ròyìn lọ́wọ́ o attacking gan sef wọ́n náà ti wá wọ́n ti ra márùn-ún sangiliti léyìí tó ṣe pé wọ́n ní wọ́n tójú ogun lọ wọ́n tó ilé dìmú táwọn bá kó wọn sórí pápá alátakò àwọn dárùn méfìdà ìyẹn agbáàrin gungun gbogbo ẹ̀ tó fi dé left back wọ́n tún ra goalkeeper gangan kóòtù wọn david agbọ̀n ogun mọ́dẹ́dẹ́ ó ní kò ṣe olóko àfigirì àparò sẹ́rí àwọn agbábọ́ọ̀lù táwọn kówó lé lórí yìí wọ́n tún gbangba sùn lọ́wọ́ wọ́n tún gbangba sùn lọ́yẹ́ kódà tí wọ́n bá dojú ogun jìnnìjìnnì kan ò sí wọn wọn ò ní ronú ìyá wọn ò ní worún bàbá wọn ò náà mọ́ ọ̀ràn dáná burúkú yá alátakò wọn ni ẹ jẹ́ kí n ṣe pápápá rifa united finidi george tọ́jú akọ́nìmọ̀gbá wọn ó ní dúró sí ìbẹ̀rẹ̀ sí lẹ́yìn ife ẹyẹ àgbáyé ọ̀pọ̀lọpọ̀ tán ti lérílé kan pé àwọn ọ̀rà àwọn ti ṣe bẹ́ẹ̀ sí àwọn ti mú ìlérí sẹ́ o bẹ́ẹ̀ rí sáà tí ń bọ̀ yìí sáà tuntun ti ń bọ̀ yìí àpọ́nlé ò ní sí fẹ́ni tó bá ń wọṣẹ́ rẹ̀ lọ́lẹ̀ ni wọ́n ní bọ́ àti ilé ayé arí ìníjọyé lé bàbá rẹ̀ o n ò lè á kú kì í tẹ́rí sí i finidi george ó ní ẹgbà nísà yìí ẹ jẹ́ kí n kọjá lọ sókè lọ́m kí n da omi mu nípa ekanemi máa jíṣẹ́ rẹ̀ fún bákà mo jíṣẹ́ rẹ̀ fún mo ti ń lọ sókè òkun nìyẹn ṣùgbọ́n n ó mu omi náà kó tó di pé mo tẹ̀síwájú o.
1: Bond FM 92.9.
2: Bàdàlẹ̀ sí tọ́ta. Bàdàlẹ̀ sí títì. gbogbo olugbe ipinle Eko. Ipinle wa ki se akitan. E deku dida lenu lona Abikita. Ajakale arun lo ma nfa. O ma ndi awon koto idaminu. O si ma ba yika je. Tori na awon osise PSP. Ti lo ma fun telu nikan. Ni ke je ko ma ko dot yin. Ke si ma so wole kiko dede. Ojuse ni kokan wa ni. Lati je ki ipinle Eko tubo ma wa ni mimo toni toni. Apo Eko le ko dot iloma lo nilo bere fun ti e bayi bayi lori ero ayelujara www.lomasmartbeans.com o ma leyin to ba gbianju didalenu lona ibofimu egberun lona igba ole adota naira lowo itoran pelu awon osu meta gbaku to ba ni onkohun lodi si awon osise PSP pe loma lofe 0800 00loma 0800 005 2962 tabi 0708 060 1020 email info@loma.gov.ng ikoni ajolu @loma_gov loma won mu ipinle ko mo toni toni.
3: Great news, great joy, great shopping experience. A brand new shopping destination is opening its doors to you and your family. The people of Ibejulekki, Aja, and its environs. Welcome to the latest edition of our Twins Faja Superstars, where quality meets affordability and every shopping trip becomes a celebration. Our Twins Faja store, your one-stop destination for groceries, trendy clothing, quality electronic, household essentials, kitchenwares, house accessories, your everyday necessities, and more. Much more. Amazing gifts await lucky shoppers. You stand a chance to win exciting freebies, including 5,000 Naira. Yes, 5,000 Naira. Beautiful umbrellas, quality transistor radios, and many more surprise gifts. Don't miss the grand opening on 1st August 2026. Visit us today at Ajapi's Garden Estate Gate, Shangotedo. For inquiries, call 070-002-11211. Twins Faja Superstars. Shop more, save more, and smile more.
1: Bond FM.

0: ìdí tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrán ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí ẹ bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbín ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀ sísí ní ìgbìnà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ born 92.1 fm ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.
1: ọmọ nàìjíríà èèmọ lè wò ó.
2: ọmọ nàìjíríà èèwo lèwo dídùn sọsàn sọ lọwọ ìbẹ rí bó ṣe ń jáde lẹmu fòròfòrò bígbà tí mo fi rúkú súyà tí mo fi ń wa gaàrí mu ìyìn tá a bá mọ ṣe bí ìdán ni ńlọ ti fa fún ikún níkún níbo ló ń lọ ó lòun lọ lọ ikú ẹ pẹlẹpà ó ní kọsọkọsọ ló ń bọ sí lẹnu òlì nìkún èmi kì í so lè bọlọ sí fi rán mi ìlè mi ń kà á sí i lọwọ ajákùwé ètì ayọlá sweet lọhùn àti king of boys mo ti jíjẹ ti rán mi ẹjẹ tó pápápá ni mo sọ fún chairman gidado ní ìtìrẹ ìtìmọsùn ìtìrẹ ròdù ń bẹ yẹn ó lòun fẹràn bá a ṣe ń ka lórí pápá ó nítorí ó máa ń jẹ kí bp àwọn kó máa wálẹ dáadáa chairman nurtw ìtìrẹ junction bẹ yẹn gbogbo wọn lọlọkọ ọjọkan wọn fi ìdùnnú hàn ẹ jẹ kí wọn jẹ ìbéèrè tí mo fẹ béèrè tẹẹtì àjẹsíṣẹ ǹjẹ jẹ mọ pé tanzania league wọn ti láǹfààní wọn ní àwọn tó bẹẹ àwọn lákàkì ní ìsìn var ẹ sì mọ pé africa orílẹ̀-èdè africa ní tanzania wọn ní var yóò bu àwọn ò introduce sí bọ́ọ̀lù tí àwọn ọmọ gbá báyìí ìgbà wo ni nàìjíríà tó mọ lákàkì tó ẹ má bínú o ọmọ nàìjíríà ni mí o ìyá àti bàbá mi o ìbàdàn ni ọmọ nàìjíríà ni mí ẹnìkan ló ní ká béèrè ìbéèrè yẹn tanzania wọn ti ní àǹfààní sí var lóòótọ́ owó ni wọ́n ná ṣé bí àwa nàìjíríà ṣe ń bá a lọ yìí ìgbà wo ni var yóò jẹ ẹtọ fún wa ẹ má bínú ìbéèrè ni ní ṣúkì ni mi ò ní ká pè mí ẹ bá mi tẹ àtẹ̀jíṣẹ́ 080 lẹ́yìn ètò ni o 080-23-53-74-78 080-23-53-74-78 lórúkọ dr tunji ọlálẹkan ajórúkọ bí ẹni yìnbọn mo kà sí i létí èmi àti blessing àlòkù lájọ wà nílé agodo eléyìí ò ní jẹ́ kí ò ní jí àsọmọ fún wa ẹ̀ẹ́tàn pàdé mi lọ́jọ́ mi gavaru o ṣe o ó dàbọ̀.

èyí ni láti kéde sí etí gbogbo olùgbé ìlú Ọ̀dàbújá Súlè ní ìjìlá Àwórì lábẹ́ Adó-odò Ọ̀tà Local Government Ìgbésà Ogun State wípé ẹbí Tolú ní ìlú Ọ̀dàn kò pe àwọn adágúnbalẹ̀ wá sí Ọ̀dàbújá Súlè kí gbogbo toyin létàlejò lọ fi ọkàn balẹ̀. Àwa ń bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ Gómìnà Dàpọ̀ Abiodun kí wọ́n ràn wá lọ́wọ́ àti ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn gbogbo ẹ̀yin lọ́balọ́ba olórí ìlú à ń fẹ́ ràn lọ́wọ́ yín o.

0: loma ti kristi na won ba yin ko
1: o ba yin ko
0: se lojo ki won si ko je pe omo ko ko ma je pe yo to pada
1: yo to pada fun kini adupe lowo olorun
2: gbogbo nu be ro ya ma fi agba eti la ro agba eto koko nu be ro ya ma fi ti adupe lowo bi wa le se wa bonde fe laju wa ha ba ko shini omo lasho nla adupe lowo iga ni aselo asuro ko se mi se igbagbe ago mesan awo ni le a ma pe fun irin ti ago mejo abo ni ase lati kele shake ya fun
0: mo gbe o le gi na ni ja ma ku si mi o pe ose e si ma ja agba egbe e foro la ago mewa koja se ti ma si mewa bo pe akiman sat oba leta ta tun gba lori tabili a je ko de se ti gbo yin yo ro ni ago e si dasi e se o
3: e ku deje asiko yi gbogbo bi ti e ti lanfani ati mo gbo mi to mi la kan o ti gbogbo ayo pe ni baba gbe ora olotu sara o se wa wa ni number 13 Akinwale street off Thomas Alako ogba bus stop ogba ni keja ni Eko nbi ni ile se wa arun sara ni kan le ni loju to ati mu ko dogun bere ko deje gbon ka duro ka mo le duro ta bere ka mo le bere paja paja owo paja paja ese ti ba to si bo lese ayo ni ko mo to mi a ma ri taje taje bi to se subu tabi bi o to se nko ni tabi ara kuku tai tai tabi ko da bi pe ko si eje ni ese tabi gbogbo ara mo arun sara ti se lo ni bi aru bo se gbogbo tabi ko ni egbe ara kle tabi ko ri die ko mo wa bi ti lo fi dire be ni arun bi lo fa ayo ro ni so tabi apele bi ara tita ara jija tabi ki nkan ma rin ka ki na gbo re lo ni ti e ti o mo pariwo ara kan wu o ko ni ti fa abadi ni te lo ni tabi se wu je fúyà báyìí kọ ọmọ bọ̀wá sí ọ́fíìsì wa ní nọmba 30 Akinwale street off Thomas Alako ní ọgbà bus stop off Dike Ekene sórí 08039261180 39 36 11. Tí ẹ bá dé a fún yín ajẹ́gùn bẹ́ẹ̀ ni a ní pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò ìgbàlódé tí ó máa sọ ibi táwọn nǹkan wọ̀nyí kò sí inú àgọ́ ara rẹ ọ̀pá máa ṣe ẹ̀yọ́ lásìjù tàbí kẹ́lọ́ jáde dáadáa kó máa ṣe ṣeré ṣeré a ti ṣe àwárí lórí ìṣètọ̀ tó jẹ́ pé láàrin ọjọ́ márùn-ún ẹ ti mọ dúpẹ́ fún ọwọ́ lórí ààrùn ìṣètọ̀ ọ̀tọ̀ ni ìṣètọ̀ bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni ìtọ̀ ṣúgà èyíkéyìí tí ò bá jẹ́ ọ dúpẹ́ fún ọlọ́run fún sára náà fi gbé omi àtẹ̀jẹ̀ káàkiri àgọ́ ara ọmọ ènìyàn tí ó bá lágbára tán ó lè kó bá èrìrì ènìyàn tí ó mọ orúkúkú tàbí rí bí ọyẹ tàbí kó fa ìdákọ́lẹ̀ fọlọ́mọ ọkùnrin ṣẹ́ lọ sígasíga tàbí kó má lè ṣe rárá tàbí kí nǹkan tiẹ̀ kéré títọ́ inú àti òdodo tá a fi ṣe iṣẹ́ nínú iṣẹ́ wa ló fa di aṣíwájú tí wọn náà bá dọ́dọ̀ mi àtàwọ́ bàbá gbọ́ra tu sára ọ̀ọ́dúpẹ́ fọlọ́ kásímì ní nọmba ta Akinwale street off Thomas Alako ọgbà bọ́ ọgbà níkẹjà rírò èkó bí tàbí kọ kò ní sórí 08039261180 38039261180 ọlọ́run kò ní fi àrùn ọ̀dọ̀ wa mọ́lẹ̀ o a ó máa retí yín àbọ̀.
4: root fm 92.9.
5: أعوذ بالله من الشيطان الرجيم فاسألوا أهل الذكر كنتم لا تعلمون
6: أدبلوا الله بعد باش برفنا لولد والحمد لله أقصتم أتو على المباركة أسئلة وأجربة بريعتي داون ورمبونت FM 92.9 بدو ساتدي لابو مجو عبو يورو كتلاي كوكو ني ويرو أقا ديا وان فالو لكو جوكنا تو رمى داو سيبا وان بيرو وان إلين كو مالكو

0: pàtàkì jùlọ ní orí sàárà ṣíṣe téèyàn bá fẹ́ ṣe sàárà pé sọ́dápà ò mo fẹ́ ṣiṣẹ́ atẹ́gbọ́n rẹ ò kí lè fi gbòrè lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala téèyàn bá fẹ́ ṣe ohun tí a ṣe ni tó bá wá látọkàn wa àti ohun tó bá wúlò fáwọn tá a fẹ́ ṣe fún so tó bá yẹ pé àwọn àràádúgbò tá a fẹ́ ṣe fún wọ́n ti ń pariwo pé àwọn ò ní ìsebẹ̀ kò sí ìsebẹ̀ nílé bí yorùbá ti ń pè gbogbo àdúgbò àkótẹ́ a sì ṣebẹ̀ pé ṣebẹ̀ wá wọ́n ìsebẹ̀ kékeré báyìí owó ńlá ni téèyàn bá fẹ́ ṣe sàárà tó bá lo ìsebẹ̀ fún wọn lásìkò yẹn bá mu lọ́pọ̀lọpọ̀ ó da lọ́pọ̀lọpọ̀ ó da tó wá ṣe pé bẹ́ẹ̀ sì ni ṣúgà ni amóhundún ni ìdí ni ká fún wọn ni àmọ́ nígbà táwọn èèyàn ní di jíjẹ mú wọn níná lílò ẹ wá ní ìṣọ ni káwọn èèyàn máa fi ṣe sàárà eléyìí kò sínú ẹ̀sìn tiwa àwọn tí wọn á dá wọn ní nǹkan àwọn tí wọn gbọ́ ẹ̀sìn yìí wọn máa ṣe bẹ́ẹ̀ fẹ́nu wọn. Wàlékùn sọlá wọn tó ń lọ bẹ̀rẹ̀ kàtó náà. Fadọ́lù. Bísúná. Alhamdulilayi wasalaatu wasalaam ala ibeere kan naa ni mejeji labẹ atolak ni mejeji si le lo wa akoko ni pe eje ka gbiyanju o to di pe ọkọ wa sọ pe mi o ṣe mọ kiyawo sọ pe mi o ṣe mọ ọlọrun ọba subhanahu wa ta'ala lori ẹ daadaa anabi si ṣe fun wa bó ṣe ka ṣe nínú akoko ni pe kọkọ to sọ pe mi o ṣe mọ abi iyawo to ni mi o ṣe mọ ọlọrun ọba subhanahu wa ta'ala sọ ni ṣoki aya yẹn kin mu laarin wa xakaman min ahli ha wa xakaman min ahli. Ẹgbẹ́ àwọn kan délé ọkọ àti ilé ìyàwó tí wọ́n jòkó kan kí ló fajà kí náà ń jàlé lórí kí ló dé kí ló fa wàhálà kí ló fa gbọ́n mi ò sí gbọ́n mi sí omi ò tó torí kíkọ́ rẹ̀ kalẹ̀ nínú sàm kò sábúrú ń bẹ̀rù tó bá yẹ pé ó déjú ẹ̀ tán kakó rẹ̀ kalẹ̀ àmọ́ ìnira tó máa ń sábà wà níbẹ̀ fún obìnrin pàápàá jùlọ nígbà míì náà fún ọkùnrin tán bá ti wá lọ́mọ ìfòró ẹ̀mí tó wà ń bẹ̀ fáwọn ọmọ nísìnyí àti lọ́jọ́ máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó ká gbìyànjú kó má ṣẹlẹ̀ ọmọ tọ́lọ̀ bá sọ pé wá ṣẹlẹ̀ pé akọ̀yàwó kalẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ gbà padà ó tún ṣe bẹ́ẹ̀ ẹ tún kọ kalẹ̀ lẹ́ẹ̀kejì ẹ gbà padà ó ti tán nìyẹn ẹlẹ́kẹta bá fi kọ kalẹ̀ kó máa lọlé wọn kó lọ lẹ́lẹ́kẹta yẹn kó máa lọlé wọn nílé wọn yẹn tá a ti ṣe rídà yẹn lásìkò tó bá máa dá oṣù mẹ́ta yẹn tẹ́kọ̀ kalẹ̀ gbogbo ohun tí ń ṣe pẹ̀lú ká lè fẹ́ mọ́ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ wá lè fẹ́ mọ́ gẹ́gẹ́ bí ọkọ lásìkò yẹn ẹ láǹfààní láti jẹ́ kó wá fẹ́ lòmíì tó bá wá fẹ́ lòmíì kó máa bá gbèsè ayé wọn lọ tó máa kọ́ra lọ́kọ̀ yẹn tó tún lè fẹ́ padà nígbà tó bá ti kọ́ ní ẹlẹ́kẹta yẹn àwọn èrè pé nígbà tó wá kọ kalẹ̀ kò wá rí ọkọ kò rẹ́ nìkan kan tó fẹ́ wọn mọ́ kí ni kò ṣe náà la fi sọ pé kán rò dáadáa o mò ń lọ fimi sílẹ̀ n ò ṣe mọ́ ó ti ṣú mi ó sì ń pèsè jíjẹ mímu níná lílò fún ẹ àmọ́ kò ṣe àwọn kan míì tó ni ó kẹ́ sọ dáadáa kó dàbọ̀ yẹ pé tàlàáfíà náà ni pé bàbá yóò ṣe déédéé àwọn èèyàn ṣe ń sọ lẹ́nu dáadáa láìpẹ́ ìṣá wọ́n ní 2 minute man pé bó bá ṣe ó ti dá gbogbo ẹ̀bẹ̀ ìranù má ṣe ìranù má ṣe ṣìnà má sì kúrò ní ọkọ torí pé ó yá àyè tó ń ṣe tó mo ń lò tó bá lọ aṣọ oṣù mẹ́fà ọdún kan lẹ́yìn ẹ̀ àrọ̀ tí ò ní gbé pé kẹ́ mọ́ra àwa di pé ó di ajé àta fìtí nọmba ó ṣẹlẹ̀ lọ́rọ̀ yìí ó ta mọ̀ nípa lọ́rọ̀ àwọn yẹn máa tó wa lóṣèlú tá a ń dá sí kódà torí pé ojú rédíò mi ní dárúkọ ìsìn ní sọ ní pàtó bó ṣe jẹ́ bá a ṣe mọ̀ ni pé ìmọ̀kọrẹ́ ní kalẹ̀ ó léwu lọ́pọ̀lọpọ̀ fóbìnrin ó léwu lọ́pọ̀lọpọ̀ fọkùnrin gbìyànjú ilé ni tẹ́ bá wa rẹ lómi ìfẹ́ yín mọ́ ẹ wà nílé bàbá yín náà ni ẹdí tí yorùbá ń pè ní dálémọsún ẹ lè padà sọ́dọ̀ ọkùnrin yín mọ́ tí ó bá jẹ́ pé ti kọ̀ yín lẹ́lẹ́kẹta.
1: Wàlékùn sàbúlà bàràkàtù. Naam.
0: Alhamdulilayi ma. Mama o mami wa. Gaza kumulahu khayra. Ẹ kú jẹ́ mẹ́ta ma.

gbọ̀nà jẹ́lẹ́sẹ̀ orin. Adé Afáyẹ̀ ọmọ ọlọ́rọ̀ nífẹ̀. Òní a ó pa ọ̀la ó pa ẹnu ẹni là á fi pa ẹ̀kú ojú ọ̀nà. Ẹnu ẹni lẹsẹ̀ ẹ̀kú ojú ọ̀nà ni o. Báwo bá lóun ọ́ pàyìnrín? Wọ́n atáyìnrín ṣe ìyá ìrìn dé ọmọ ọlọ́rọ̀ nífẹ̀. Ẹ kú ẹ̀yẹ àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn àtò gbogbo apáta. Báwo bá lóun ọ́ pàyìnrín láyé wa pa yóò tún tún àyìn wa ṣe láṣẹ ìlú ayé. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun wá wọn ò ní rí wa pa o. Dípò kí wọ́n pa wá wọn ó tún wa ṣe ni. Gbogbo ẹni tó bá lóun ó ṣe wá ń jàǹbá wọn ò ní rí wa ṣe ń jàǹbá. Dípò kí wọ́n ó ṣe wá ń jàǹbá wọn ó ṣe orin. Àyìn Ọlọ́run ọba wa ló gọba tó pa wámọ́ tó fún wa láǹfààní ti lè wà lórí ètò léni. Torí pé adágbére lọ́sẹ̀ tó kọjá pé ká tún fi ìpàdé sẹ́ni lórí ètò ìrìnì tiwa. Bá ti lo àbá wa ló ń tẹ̀ aláǹfààní àti wà lórí ètò léni. Yìí wá ṣe pé aláǹfààní àti wà lórí ètò àmì àtúnmì. Torí bí èèyàn bá wá sórí ètò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó léwu. Àmọ́ àwa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa ti ẹ̀yà ara wa tó pé pérépéré ni. Àwa ti lé ti lẹ́rù. Adìsíwa, adìsẹ́yìn, adìsórí, àti gbogbo ara ni. Àwa ní tààrà sòsé ni.

0: ẹ tẹ̀sí wáyú láti bẹ̀sà.
1: Eré ìfẹ́ dára, eré ìfẹ́ mi, eré ìfẹ́ dára, eré ìfẹ́, eré ìfẹ́ ṣùgbọ́n mọ̀ láwù sí ìgbà ẹ̀dì ẹ́ kí ni mo ṣe fún ẹ o. Yóò fi fẹ́ jẹ́ méjì sílẹ̀. Bíbí ìdí ara wa ní òyìnbó.
0: Ẹ ti ba rẹ́kọ̀dù jẹ. Ẹ ti ba àyè ṣe rẹ́kọ̀dù ẹ̀dẹ̀ fúnṣẹ́ ni. Ẹ ti ba rẹ́kọ̀dù jẹ. Tó bá wọ́n ti sá lọ. Tó bá yẹ gbà tí wọ́n ṣe rẹ́kọ̀dù yìí ni ìgbà analọ́gì ni. Kìí ṣe ìgbà díjítà. Tó yẹ pé tá a bá kọ dé a lè sinmi. Eléyìí ọlọ́pọ̀ kan gbọ́rọ̀ ni. Kọ gbọ́rọ̀ dàrú. Tó bá ku ìṣẹ́jú ẹyọ kan. Kó fi parí tẹ ẹ bá lọ rẹ́rìn bẹ́ẹ̀ rẹ́rìn. Ẹ bá rẹ́kọ̀dù jẹ. Ẹ wá dọ̀sẹ̀ tó mọ̀ ẹ̀jẹ̀ pàdé Alàgbà Samuel Ojo 08132377749. Ẹ kú ojúmọ́ o.
1: Ẹ lọ ẹ sáré
0: gbà o. Orúkọ yàrá tẹ́tí ń pè wá.
1: Jami Balogun ló ń pè láti kọ̀ọ̀kan.
0: Jami Balogun láti kọ̀ọ̀kan. Ẹyin ti fẹ́ jẹ gbu ẹ̀bùn wa tán. Èwo lẹ fẹ́ kọ́ fún wa ní orin wọ̀nyí. Fẹ́ràn fújì nìkan fẹ́ràn kó ní fújì lẹ̀ náà kúra yín.
2: Tèmi gbà o. Lọ́jọ́ onírè ń péré. Lọ́jọ́ onírè ń péré màkà ṣáì. Ní tèmi gbà o. Bẹ́jì bá dé bọ́jọ́ bá rọ odò kí ṣaláyì rí gbà. Lọ́jọ́ onírè ń péré. Lọ́jọ́ onírè ń péré màkà ṣáì. Ní tèmi gbà o.
0: Ẹ tẹ̀síwájú láti bẹ̀. Mo ti mọ̀ tẹ́lẹ̀ lọ pé ẹ gba káàdì mi lè látọ̀dọ̀ ààrẹ wa kọ̀ ẹ ṣeun. Ẹ ṣeun. O rẹ̀ oní fújì lẹ́yìn gan fúnra yín. Bọ́ ẹ bá sì kọ fújì tẹ́lẹ̀ fújì wà nú ẹ̀jẹ̀ yín.
3: Ẹ bẹ́ẹ̀ rohùn tó rọ̀ mọ́
0: ọdún. Bẹ́ẹ̀ni ẹ ṣeun. 08232377749. Èdè ni ti wà lè tẹ́ gbà ní Mọ́dẹ FM láwà 92.9 Radio Fẹ́ sọ wá pọ̀ tó kárí ayé. Ẹ kú ojúmọ́ o. Orúkọ yẹn ò tẹ́tí ń pè wá. Olè wo lẹ fẹ́ kọ fún wa o.
1: Ẹ jẹ́ ń gbìyànjú bàbá kọ́mándà.
0: Ká máa bá kọ̀mándà fà á. Tàbí ẹ jẹ́ abá kọ̀mándà fà á nù. Ọ̀yà o. Òun rèé o.

0: ẹ tẹ̀síwájú láti bẹ̀. Àmì.
1: Aṣọ ẹlẹ́dùn máa rẹ ni pé ká máa bí sí i, ká máa rẹ sí i, ká máa gbáyùn lórí ilẹ̀. Ẹlẹ́dùn máa rẹ dá wa sí i. Ìgbà òwúrọ̀ la wà, ọba jẹ́ kalẹ̀ ọ̀sán ni. Jẹ́ kalẹ̀ sàn wá o, bàbá jẹ́ ká yẹyẹ wá.
0: Ẹ kú ojúmọ́ o. Orúkọ yẹn ọ̀sẹ̀ sí ń pè wá. Maruf Ogutola látàlákùkọ. Èwo lè fẹ́ kọ́ fún wa náà orin wọ̀nyí? Olówó ń yọ̀. Kò burú. Ẹ yá o. Ẹ máa gbọ́ o.

0: tẹ̀síwájú sá. Ẹ ṣe wá dákẹ́ lágbó. Ẹ ṣeun. Wọ́n sì dákẹ́ bẹ́ẹ̀ pé ọmọ bákan gbádùn ẹ̀ lọ ti wọ́n ni mo. 08123237749. Ọ̀dà ń bọ̀ ń bọ̀ lọ.
1: Èrè sàgbàgbà rówó náà. Gbogbo ní jẹ́ àdáni, àtàjèrè fún àẹ́sà ní. Gbogbo ní jẹ́ àdáni.
2: Iyebíye lọ́tọ́ ṣe lábí owó ọmọlú àbílẹ̀ inú rẹ̀ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdàmú ìgbọ́ràn ń dáàbòbò ni ẹ̀mejì ni ó gbàbùsàn ẹni tó kẹ́gẹ́ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ẹ pariwo ara ẹ o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ìṣẹ̀dá dámọ́ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì ní kápsùlù àtààpò pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.

0: at 2.9. ìfẹ́sìwápọ̀ kárí ayé.
1: Bíbélì wí pé ẹ lọ sí gbogbo ayé, ẹ lọ jẹ́rí mi pẹ̀lú ìrere. Gbogbo ìgbà tí mo bá ti ní orí ọ̀fẹ́ àti wà pẹ̀lú bàbá mi ní Olúwa, bàbá ìrètí ayọ̀, orúkọ wọn ó gbalé, ó gba ìgboro káàkiri Nàìjíríà àti káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Láti bí ọdún 15 sẹ́yìn ni mi àti wọ́n dẹ̀ ti wà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a sì wà lálàáfíà àti ìlera pípé. Mo sì ń jẹ́ eré wòlíì torí pé wọ́n ní bẹ́ẹ̀yàn bá súnmọ́ wòlíì dandan ni kí o ń tọ̀hún kó o náà kó jí eré wòlíì torí pé mo súnmọ́ wòlíì dáadáa pẹ́pẹ́ kí. Bàbá ìrètí ayọ̀ wọ́n bẹ lágbodò pẹ̀lú mi bí ẹ sì mọ̀ pé kiri olóòsàn ta bá ti rí wọn báyìí, wọ́n ti mú nǹkan tó máa ṣàǹfààní fún wa nílé agbodò pẹ̀lú wa ń bí. Gbogbo ọmọ Nàìjíríà pátá, gbogbo ọmọ ìpínlẹ̀ Èkó, mò ń kí pé ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àǹfààní, ẹ kú orí ọ̀fẹ́ náà, a sì kú ìmúralẹ̀ torí pé ó máa lágbára gidigidi. Mega praise Thomas ni mega praise ti ọdún yìí náà ni yóò ní kìmí inú rádì. Mo kí ẹ káàbọ̀ sà.
2: God bless you. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo etí tó ń gbọ́ wa láàárọ̀ yìí. Ẹni rí dààmú ọ, iná yóò ní jó yín o, iná ọmọ ò ní jó ẹnìkankan wa o. Àkú weekend mo dẹ̀ gbàdúrà ilé iṣẹ́ ìyá máa tẹ̀síwájú. Prógrámù tá a torí tẹ ọdún ni kì í ṣe àìmọ̀ fún lóko. Mega praise, just praise God for complete 9 days in the evening between 5:30 every day. I want you to be there. The Bible said in all things we should give thanks to God. In any condition you find yourself in life, any condition, just give thanks to God.
1: No condition is permanent.
2: And I know

0: o dara lati ma so titọ tori otito lo ma ngbe ni leke otito lo ngbe orilede leke ninu ohun gbogbo ti a ba nse eje ka ma gbianju lati ma so titọ nitori pe ogun odun ti roba ti nlo niwaju ojo kan soso bayi ni otito yo ba ti yo si fi eyin e lele ni di eyi eje ka gbianju ka ma fi otito se awon ohun gbogbo ti a ba nse ki ilu ko le toro ki ilu wa ko le roju eleyi ni mo fi wale sori eto loni ti mo se si ndupe lowo olorun to mu wa dori eto loni layo ati alafia lai gbagbe baba wa ninu oluwa pastor paul akebolade ti won je chairman fun know your right anti corruption ni orile ede yi patapata towotowo ni baba ni won fi nja fitafita fun wa pelu adura ni gbogbo igba wipe ki alafia ati ifokanbale ko le wa lawujo wa olorun yo tubo ma royin ni agbara bakan na mi o ni salai ki gbogbo mo ebe no your right jake jado orile ede nigeria titi de office efcc ati kaakiri agbalaye nibi ti eka office wa to ti wa kaakiri mo ki gbogbo eyin amofin wa eku ise takuntakun eyin oga olopa ti ki gbe leyin iwa odaran ati iyanije eku ise asiku igbiyanju olorun ade igbiyanju wa lade bond 92.9 fm na lawa ti e ti ngbo wa know your right ma eto e ni eto to nlo lowo lori radio bond 92.9 fm na lawa yi ti e ti ngbo wa ayokunle ajaye makinde loruko mi ti o pe niyan mo si akobi egun mo ki olorun button mi oku ise opolo lagbara olorun oke oke ni gbogbo wa ni ajo ma lo to mo ki gbogbo eti to ngbe eto yi loni kaakiri orilede nigeria pata nibi ti owoja radio bond 92.9 fm to tan kale de boya iwo wa fe darapo me egbe know your right anti corruption tabi o tile ni ejo kan eyi to fe gbe wa nipa eni to yan o je tabi eni to lu e njibiti tete kan si wa ni ofiisi wa ni 1 dele ara street dele ara bus stop abaranje road ni ikotun tabi ki o tete ma pe namba wa 0704967879 0704967879 o si le pe 0802703 7390 0802703 7390 to noni baba wa won ti wa pelu mi nile agbara lati tun te siwaju nipa awon oro to je mo eto maniyan eyi ti o le mu ki amamajiya aimeto ati gbogbo awon alaye oro ti o le mu ki awujo wa ilu wa orilede wa ko wa ni ifokanbale eje ki n gba baba mi laye lati tesiwaju ninu ohun ti won fe ba wa so e kaabo sile agbara sa
1: akobi mo tun ki yin o a ma dara fun yin se bi oruko ti jesu e ni tenu gbo bi owo oluwa fun ara re a je ki ona yin oruju a lo abo yin bi oruko jesu oluwa ma gba fun yin o eni ba de yin lona ko lo lo dumare o de won lona olotu wa the wonderful beautiful mama alaja wa ganiyat asiru belo e se gan oluwa fun ara re a ma so yin le so to e gbogbo te nse fun wa lori eto yi doctor tunji olaleko mo ki yin o jeemu wa akosile abuhab god bless you sir many ore oluwa and the rest afa nko o mutiu oyedokun it shall be well with you may the lord almighty honor you as you are honoring us thank you gbogbo eyin ti e n fi ibere olorun sise ni bond fm mo ki yin mo si gbadura pe eyin yin ni e fi ti te fi jeun omo be ni kori awon aroye ti se te won bayi won ti fe yin ti ko lo je ki won ri ayo fi lo iba won bo se ko ri niyan eni ba fo titọ se ah o ti bidọ na ko jere otito god bless you all ni ka to won ni eto ah ma fe ki awon kan ti won fi fe han pe won fe wa o ni mama wa kan won wonderful pretty woman highly educated to wa si odo wa ni ose to koja yin o gbe case kan wa ah won so kan kan nipa eto wa won ni for over 5 years consistently pe awon o ti miss e lo to ati koja 25 years lori afefe we won ni for over 5 years since pe awon o miss eto yi for one day and I'm not just hearing it mo ti gbo be ri ta won kan so pe ah awon gberede won kuro ni bond eni kan so pe won ni radio merin le to ba tin gbo le ya gbo le ya gbo le ya gbo le yi oluwa wa wa pelu yin o e fu awon eyan be ti ma n ki wa ti ma n pe wa ah emi a be yin pe ke e lo search fun gospel rights and law gospel rights and law lori facebook lori tiktok instagram no lo se mo pe omode ni wa ti loruko to po sugbon eni ti e ti tele bi 5 years te ba wa ri ona mi tele ma fi gba tele every day mo ro pe atu fun yin ni sense of trust ga de lo follow wa te ba ti ri product wa be lati soro nipa ofin ta tin soro nipa igbagbo ati awon ibi tin sele ninu agbo igbagbo loni mo so fun enikan mo ah ewo ninu church gan ni satani n gbe nsin aha so mi so ko gbogbo eyan ni eni bi sugbon ejo e sora fun awon oruko kokan iranse satani lo poju so yen la wa se n se eto yen lati ma fi si awon eyan ni ile and thank God awon doctorate degree holders kan awon professors kan commend wa o le je pe boya commendation omo eniyan o gbe eyan jo wo ijoba orun so wa yin te ba ni fe si eto wa lori Facebook lori Instagram lori TikTok e lo search fun in YouTube yes awon be by the grace of God and so in about it ti olorun fun wa then mo ran ti enikan ise ti won ran mi ni fe je yi comrade Musbao ni mo se comrade Musbao mo ki e mo yin seri ijoba wa papa ijoba Eko ijoba Ogun se papa ijoba orilede Nigeria eni to ye ka hono ni yi won ran mi ni se boya like e boya ko ni like e gan mi le so tori ko toro sugbon ko mi ni last week and we spoke mo wa fe be yin te wa ni ipo local government chairman from councilor to the governors of Lagos state and the presidency igba ti gbogbo awon eyan kan sa lo ni josi kuro ni Nigeria ki Abacha killer squad koma ri won pa awon to duro ni yi to nja fun eto omo eniyan to nja fun eto Nigeria awon killer squad yi Abacha lo fun chemical si okunrin yi loju ko toro sugbon ni eyan ba ejo ta ba le hono e ta ba le ma reward e ko ti le ni semo wa ri o ri mo pe boya won ni issue loju o sugbon Abacha killer squad ti won ti black food won bo ba like it it's okay my brother bo ba like it it's okay sugbon bi awa ba ni eni ti eyan da loko wo eni ti eyan se rere fun ni then comrade Musbao oluwa ma wa pelu yin o
0: ese baba wa e je ka doke lohun na ka wo ile agbara lo ka gbo ohun ti won ni fun wa a nbo na
2: e tẹ́tí sí ìkéde pàtàkì yìí àǹfààní ńlá rèé fún gbogbo ẹ̀yin tí ẹ máa ń lọ fi owó gọbọi ṣe test ní lab káàkiri ẹ tètè máa bọ̀ láti ṣe àyẹ̀wò ara yín báyìí pẹ̀lú computer system tí yóò ṣàlàyé gbogbo àìsàn tó bá wà nínú àgọ́ ara yín àti àwọn oògùn tí ẹ nílò láti lè mú kí gbogbo ẹ̀yà ara yín láti orí títí bí àtẹlẹsẹ̀ wà ní àlàáfíà pípé pẹ̀lú owó ṣíkíní lẹ ó fi ṣe àyẹ̀wò yìí bákan náà ni ètò omi sísè kan tún wà fún mi èyí tí a pè ní multifunctional hydrogen cup water láti fọ gbogbo ìdọ̀tí ara jáde kí gbogbo ẹ̀yà ara yín lè wà lálàáfíà àyẹ̀wò ẹ̀rọ kọ̀ǹpútà yìí yóò tún ṣàlàyé ohun tó lè ṣẹlẹ̀ lọ́dún kan síwájú bóyá nínú ìjọ yín tàbí lẹ́gbẹ́lẹ́gbẹ́ ló fẹ́ kí wọ́n ti wá ṣe àyẹ̀wò ara yín pẹ̀lú owó tí ò ganilára ẹ̀yin ẹ̀ṣẹ́ àti pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08081 94 080 83 83 81 94 tàbí 080 26 18 25 77 ẹ̀rọ ti pé ìlera lọ́rọ̀ àlàáfíà rẹ̀ ṣe kókó
0: bákan náà fún ẹ̀yin tí ẹ fẹ́ ra ẹ̀yà ara kẹ̀kẹ́ marua tvs lọ́pọ̀ yanturu ní wholesale ní cheapest price láti máa tún tà níbikíbi tí ẹ bá wà kẹ́sì máa jèrè rẹpẹtẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ń wá rà á níbẹ̀ láti ìbàdàn ní o ìjẹ́bú-òde àtàwọn ìlú tó kù káàkiri ní owó tí ò ganilára pé comrade victor sí 090-78-04-8759 ṣé ẹ̀yìn fẹ́ ọ̀dà tó jí ojúlówó tí kò ní sí bóróbó kúrò lára ilé tí ẹ bá fi kùn star paint ní kí ẹ tètè máa gbà lọ láti lọ ra ọ̀dà tó jẹ ojúlówó oríṣiríṣi ọ̀dà ni wọ́n ń ṣe jáde lọ́dọ̀ wọn bíi satin paint standard emulsion paint gloss paint semi gloss matte paint marble throwaway àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ṣe ń ṣe ọ̀dà lóríṣiríṣi jáde wọ́n tún ń ṣe screening fún ilé pẹ̀lú graphitex design bí ẹ bá ṣe fẹ́ sí tàbí ìwọ tilẹ̀ fẹ́ kọ́ bí a ṣe ń ṣe ọ̀dà nílé iṣẹ́ wọn ni bóyá o sì fẹ́ ra ọ̀dà lóríṣiríṣi kọ́lọ̀ tí ẹ bá fẹ́ tàbí ẹ fẹ́ kí wọ́n tilẹ̀ wá láti wá bá yín kun ilé yín kí wọ́n ṣe screening pẹ̀lú graphitex design ni ilé iṣẹ́ star paint ní kí ẹ tètè gbà lọ lábẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ náà wàsíù dúrójayé bíọ́lá ilé iṣẹ́ star paint wà ní 42 Alihaji Fasali Street off Abaranjẹ Road Ìkọ̀tún Lagos ẹ lè tètè pè wọ́n báyìí láti ra ọ̀dà ni tàbí kí wọ́n wá bá yín kunlé yín láti ṣe graphitex design ni ẹ pè wọ́n sórí 081-31-64-3751 tàbí 081-75-83-3044 iléeṣẹ́ star paint gangan lẹ pè yẹn.
3: Promo promo promo promo ìròyìn ayọ̀ Airtel 5G unlimited data router lágbé wá sí etí ìgbọ́ yín o. Àǹfààní wà fún ẹ̀yìn tí ìyá data ń jẹ. Ẹ máa sáré bọ̀ pẹ̀lú 25,000 naira yìí kí ẹ lè jẹ àǹfààní promo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nítorí 40,000 naira ni à ń tà tẹ́lẹ̀ àmọ́ ní ìsinyìí ó ti di 25,000 naira ẹ̀tẹ̀ ní ká máa fún yín ní 25,000 naira promo yìí yóò tàn ní ìparí august tó bá dẹ̀ ti dìparí august tó bá ti ra tiẹ̀ ó máa padà sí 40,000 naira nìyẹn ó wá pẹ̀lú 1 month free unlimited data power bank àti installation o lè lo pẹ̀lú fóònù ẹ tẹlifíṣọ̀n cctv àti gbogbo ohun tó bá ń lo data nínú ilé èèyàn ọgọ́ta ò bá kọ̀nẹ́tì mọ kò ní tán títí oṣù yóò fi parí ìwọ tó bá ní 25,000 naira yára pe blessing lórí 08123070360 08123070360 yóò bá yín ṣètò bó ṣe máa kàn yín lọ́wọ́ láìsí wàhálà ẹ ṣe púpọ̀.
1: Ní ọ̀sẹ̀ yìí a kò fẹ́ sọ̀rọ̀ nípa ìyàtọ̀ tó wà láàrin first imprisonment.

0: ránṣẹ́ sórí ilẹ̀ tí ẹ bá rà lọ́dọ̀ wa. Ẹ má gbàgbé ilẹ̀ tí à ń polówó rẹ̀ ní Abuja sì wà síbẹ̀ fún títà. Torí à ń fẹ́ ni tó lè ra 9 plots yìí papọ̀ ní ẹ̀kan náà ni o. Ní Kwari, Gwagwalada ní tòsí post office ló wà. Pẹ̀lú ilẹ̀ 10 plots tí à ń polówó ní àbọ̀ ọkọta. Ìyẹn náà sì wà síbẹ̀ fún títà o tí kò jìnà sí roundabout ní ọkọta. Fún ènìyàn tó lè ra gbogbo rẹ̀ papọ̀. A ní ilẹ̀ sí Ìbògùn, Ọbásanjọ́. Ilẹ̀ wa sì wà ní Owóde ní òkè Iríjà. A ní ilẹ̀ sí Ìlàró, behind Ìlàró stadium off Ebenezer Obey Fadiyi Farm. Pẹ̀lú 350,000 sí 450,000 sókè lẹ ó fi ra ilẹ̀ plọ́ọ̀tì kan lọ́dọ̀ wa lásìkò yìí. Ẹ má jẹ́ ká gbàgbé. A ní ilẹ̀ sí Oko Afọ́. Ilẹ̀ wa wà ní Lẹ́kí, Ẹ̀pẹ́ àti Ajá. Má gbàgbé. Ilẹ̀ wa wà ní Tòtówú. A ní ilẹ̀ sí Ìgbẹ́sà. Ẹ má gbàgbé pé a tún ní ilẹ̀ sí Ìkòròdú off Ẹ̀pẹ́ Road tí àwọn ènìyàn ti ń jẹ àǹfààní rẹ̀ ọwọ́ ní wìtìwìtì. Bákan náà ilẹ̀ tí ìjọba yọ̀ǹda fún àwọn tí ó ní ilẹ̀ lẹ́yìn OPIC ní àgbára náà wà fún títà lọ́wọ́lọ́wọ́ tí à ń tà lábẹ́ ọ́fíìsì wa fún ẹni tí ẹ bá ṣe tán. Bákan náà ni a tún ní àwọn ilẹ̀ kan báyìí sí Mòwe After Christopher University tí kò jìnà sí Redeem ní Ìṣẹ́rì pẹ̀lú owó tí ò ganilára lẹ ó ra ilẹ̀ tí ẹ bá fẹ́ níbẹ̀ ilẹ̀ tó dára tó tẹ́jú ni. Bákan náà ẹ má gbàgbé nípa ilẹ̀ tí a sọ pé ó wà lẹ́yìn báràkì ajílété ìyẹn ní Owóde tí a sọ pé ilẹ̀ tó dára tó súnmọ́ ibi tí security àwọn sójà tó wà ní ilẹ̀ yẹn dára. Èyí ni a ti sọ fún yín tẹ́lẹ̀. Ẹ rántí rẹ̀ lásìkò tí a ń ṣe promo lórí rẹ̀ lọ́wọ́ yìí gbogbo ìwọ tí ó bá ká owó mẹ́ lọ́wọ́ má ṣe fi àsìkò rẹ̀ dọ̀la tètè pè wá báyìí kí wọ́n náà lè jẹ àǹfààní promo yẹn pẹ̀lú 400 sí 450,000 ìwọ náà jẹ àǹfààní plọ́ọ̀tì kan ní orílẹ̀ ajílété èyí tí a ti sọ fún wa kó tó tó di pé yóò gbórí sókè. Bákan náà wọ́n tún ti gbé ilẹ̀ 3 acres kan fún wa ní Abẹ́òkúta after eléwé ẹran ní Ọbadà ilé níbẹ̀ yẹn. Ìwọ tí o bá nífẹ̀ẹ́ sí àti ra àwọn ilẹ̀ yìí má jẹ́ kọ́dún yìí tó kọjá láì gbé ìgbésẹ̀ kankan. Ìwọ náà tètè pè wá kó jẹ àǹfààní àwọn ilẹ̀ tí à ń polówó yìí torí gbogbo ilẹ̀ tí ẹ bá ti rà lọ́dọ̀ tiwa ló ní ìfọkànbalẹ̀ tí kò béwu dé. Ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀ àwa ṣe tán gẹ́gẹ́ bí ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn láti dìde ká sì yanjú rẹ̀ ní kí a mọ́ṣá. Bákan náà tí a bá rí ẹni tó ní ilẹ̀ tí ó jẹ́ ti ẹbí tiwọn tàbí ilẹ̀ tiwọn tí wọ́n fẹ́ tà fúnra wọn tí kò ní wàhálà kankan lórí tàbí èyí tó bá ní wàhálà kí ẹ tètè jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tí a máa gbé. Ó sì jẹ́ wípé ìwọ nílò lọ́yà tó mú háráhárá tó lè bọ yanjú ọ̀rọ̀ pé wá gbogbo rẹ̀ ló wà ní ìkawọ̀ wa tàbẹ́nì kan gbá ọ lójú tó yàn ẹ̀jẹ̀ tó lù ẹ́ ń jìbìtì tó fẹ́ kábẹ́ tráàkì nọ́mbà rẹ̀. Gbogbo iṣẹ́ yìí òun ni àwa ń ṣe ní ọ́fíìsì wa. Ti máa pè sórí 070-49-67-8729 tàbí 080-2-703-7390 080-2-703-7390. Ẹ má ṣe jẹ́ kí ọdún yìí tó lọ láì gbé ìgbésẹ̀ kankan. Bákan náà fún ẹ̀yin tí ẹ fẹ́ ra ẹ̀yà ara kẹ̀kẹ́ Marwa TVS lọ́pọ̀ yanturu ní wholesale ní cheapest price láti máa tún tà níbikíbi tí ẹ bá wà kẹ́ ẹ sì máa jèrè rẹpẹtẹ lórí rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ń wá rà á níbẹ̀ láti Ìbàdàn ní o Ìjẹ́bú-òde àtàwọn ìlú tó kù káàkiri ní owó tí ò ganilára 09070-7804-8759. Tó ẹ fẹ́ pè mí tí mo jẹ́ atọ́kùn ẹ pè mí sórí 08139365988 títí ọjọ́ mẹ́jọ tá máa pàdé Ọlọ́run dá ẹ̀mí wá sí kápẹ́rẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ bó dàrọ̀.
1: Net 2.9 Point FM Net 2.9

ìdí tí ìtọ́jú àyíká wa ṣe ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrànlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí ẹ bá bójú tó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀ sí sínú ìgbìnà wa iná ló ń wọṣọ onídàá ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni.

0: orúkọ mi ni Ọpẹ́yẹmí Ọ̀kaàgà. Sí lébù jẹ́ ègé ọ̀rọ̀ tí èmi lè gbé jáde lẹ́ẹ̀kan sí. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù kan kọ́ sì jẹ́ lọ dé. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù méjì Adé Ṣọlá jáde gbé jẹ́ máàpù. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù mẹ́ta ṣòkòtò pàtàkì kọ́kọ́rọ́ agbogbo àgbàlá. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù mẹ́rin Adéọlá Àárínọlá Mobọ́ládé Ọláìdé Àgbàlagbà. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù márùn-ún Alébíòsì Agbábíàkà Kábíọ́sì Elédùmarè. Ẹ ṣé.
1: Orúkọ mi ni Jimoh Wari, òwe kékèké, màálù tí kò lérò, olúwa ló bá lè ṣíṣí, bá mi náà mọ̀, gbèdé ló ọ̀nà mọ̀, ilé láàárọ̀, ìyàtọ̀ sọ ọmọ lórúkọ, tí dúró ayé ni bí mi, tó gbé rẹ̀ láàbò, ẹni tí agbálábá ni bàbá.
2: Orúkọ mi ni Salaudeen Fauzia, àwọn ẹ̀kọ́ èrò ilé ife pọ̀ síbí skul. Tábìlì sébù agbáṣẹ́ ìkòkò bọ́ọ̀sì tí mo ti bẹ̀. Aṣọ mágbèsè rẹ́dù amúmáǹkọ tẹlifíṣàn ìpèrè sẹ́gúndù.
3: Orúkọ mi ni Júù Zakaríyà, iṣẹ́ rìkọ̀dùtéṣàn, àwọ̀ pọ́lọ̀, kọ́ṣọ́rọ́ṣọ́ tẹ́lọ̀, ọmọléèbé stúdẹ̀t, àwọ̀ ọkùnrin bọ́ọ̀sì, àwọn obìnrin gẹ́ẹ̀sì, onídìrí.

kọ́, àjẹ́ bọ́kọ ẹ̀yìn ìfófó, àjẹ́ kùnrin bí ẹni mu tí òyìnbó yó. Ó kọ́ mi ní Yusuf Abdulrahman, Ibola, èso rẹ̀ ráńpẹ́ ní ilá, eré rẹ̀ ní ìgbà ìlàta, ńlá kókó ṣe ṣọ̀rọ̀ ńlá, àti ńlá, àtọ̀ ńlá, pẹ̀lú ìgbàta, òṣèlú ọ̀nà ìgbìmọ̀ bẹ́ẹ̀.

mi ni Idowu Ijaba. Ọ̀rọ̀ orúkọ jẹ́ orúkọ ènìyàn, ẹranko, ibi àti nǹkan. Àpẹẹrẹ orúkọ èsì ni Bọ́lájí, Àtọ́kẹ́, Àìkẹ́, Àrídùnú, Mọ́tàlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ ọ̀rọ̀ orúkọ ẹranko, màálùú, ajá, ẹkùn, adìyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ ọ̀rọ̀ orúkọ Abẹ́òkúta, Àdàn, Ọ̀yọ́, Ògùn, Sokoto. Àpẹẹrẹ orúkọ ìlú, iléèwé, mọ́ṣáláṣí, ṣọ́ọ̀ṣì, ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ orúkọ ìjọba, tábìlì.

ọmọ rẹ rọpò Bọ́lájì ò sí nílé ọmọ ni ó jogún ẹ̀ ń bu ọmọ ni ó jogún ẹ̀ wà lọ́dọ̀ wa ká mọ́wọ́ oṣù ká fi pọmọ lára ilé là ń wò ká tó sọmọ lórúkọ orúkọ tí bàbá.

gẹ́gẹ́ laago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn àkójọpọ̀ ìròyìn ló ń dé sétí ìbọn láti iléeṣẹ́ bond fm 92.9 ìkẹjà ìpínlẹ̀ èkó ṣáájú ẹgbọ́ àwọn kòkòrò ẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó ṣe fìlọ́lẹ̀ mádàndéfò iléègbé láti dáàbòbò ẹ̀mí àti dúkìá ọwọ́ àjọ kan ògbóregbé ìlú èkó tẹ àfúrásì 64 wọn bá egbògi olóró àti ohun ìdíàmọ́ra ìjà lọ́wọ́ wọn ọ̀gá àgbà àjọ ọlọ́pàá pàṣẹ káwọn ọlọ́pàá máa yìnbọn fún ẹnikẹ́ni tó bá gbé ohun ìdíàmọ́ra ìjà lọ́nà àìtọ́ nílẹ̀ òkèrè olè ní ẹgbẹ̀rún lọ́nà igba àwọn èèyàn orílẹ̀-èdè france àti spain tí wọ́n ti kó kúrò nílé wọn látàrí iná tó ń ṣọṣẹ́ láàrin ìlú méjèèjì ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún rẹ̀ látẹnu bilkis abdulrahim lawal ìjọba ìpínlẹ̀ èkó sọ pé àwọn ti ṣe ìfilọ́lẹ̀ ètò mádàndófò iléègbé fún àwọn tó ń kọ́ ilé lẹ́yìn tó jẹ́ dandan lójúmọ́ àti máa dáàbòbò ẹ̀mí àti dúkìá olùgbé gómìnà babájídé sanwó-olu ẹni tí igbákejì olórí àwọn òṣìṣẹ́ ọ̀gbẹ́ni sam egúbẹ ṣojú fún níbi ìfilọ́lẹ̀ ètò náà sọ pé lójú náà ti jẹ́ kí ètò ààbò tó dúró rẹ kó wà lẹ́ka ilé kíkọ́ àti láti jẹ́ kí ìpínlẹ̀ èkó bá àwọn akẹgbẹ́ lágbàáyé dọ́gba làwọn ṣẹṣẹ ìfilọ́lẹ̀ ètò náà ó ní ìdàgbàsókè ń bá ìpínlẹ̀ èkó lójoojúmọ́ tọ́pọ̀ sí ìkọ́ ilé àtàwọn àkànṣe iṣẹ́ mìíràn torí náà ààbò tó péye ní láti wà fún ara ìlú gómìnà sọ pé ìjọba ti gbé agbára wọ àjọ lápkà láti máa ṣe àyẹ̀wò àwọn tí wọ́n ń kọ́ ilé àti láti lè ṣe àmúṣe òfin tó ń de ilé kíkọ́ fún ààbò tó péye. ọwọ́ àjọ ọkọ̀ ògbóregbé ìpínlẹ̀ èkó bá afurasí 64 tí wọ́n sì ká egbògi olóró ìbọn àdá àti oríṣiríṣi ohun ìjà olóró mọ́ wọn lọ́wọ́ àjọ náà sọ pé lára akitiyan àwọn láti rí pé àwọn ọ̀daràn àwọn tó ń ta egbògi olóró àwọn ọmọgànfín àtàwọn tó ń gun ọ̀kadà lọ́nà àìtọ́ wọn fi ìlú èkó sílẹ̀ ni àwọn ṣe gbé ìgbésẹ̀ náà lára àwọn àdúgbò tí wọ́n ti kó àwọn afurasí ọ̀hún òun ni múrí okùn ọlá ní agbègbè victoria island abẹ afárá ọbalẹ́ndé ibùsọ ọkọ̀ law school márùnkọ́ òpópónà márùnfẹ́ ìlú lẹ́kí sí ẹ̀pẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alága àjọ náà adétayọ akérèlé sọ pé àwọn afurasí ọ̀hún ni wọ́n fojú ba ilé-ẹjọ́ torí pé ẹ̀ṣẹ̀ wọn tàpa sí òfin ìṣàkóso àyíká tọdún 2017 àti òfin tó ń de ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ tọdún 2018. alága ìjọba ìbílẹ̀ sùlúlérè ọ̀gbẹ́ni bámidélé yusuf léwájú ikọ̀ ẹ̀ láti mójútó ètò gbálẹ́gbàtà tó ṣù yìí káàkiri òpópónà ojú ẹlẹ́gbà sí tẹ́jú ọ̀ṣọ́ ọ̀gbẹ́ni yusuf nígbà tí ó rọ àwọn ará ìlú láti máa kópa níbi ètò gbálẹ́gbàtà rán wọn létí pé ojúṣe wọn ni láti ṣe àmójútó àyíká wọn kó má bàa sí àjàkálẹ̀ àìsàn ó rọ wọn láti jáwọ́ nínú dídá ìdọ̀tí síbi tí ò yẹ kí wọ́n sì rí pé ojúlówó àjọ psp ló ń bá wọn gbé ìdọ̀tí wọn bákan náà láwọn olùgbé agbègbè ṣógúnlẹ̀ ládìpọ̀ aláṣíá pẹ̀lú agbègbè ẹ̀kópa níbi ètò gbálẹ́gbàtà ti oṣù yìí àwọn olùgbé náà sọ pé inú àwọn dùn bí ìjọba ṣe padà sí ètò náà lẹ́yìn tí wọ́n ní ó jẹ́ kí àyíká mọ́ tónítóní tí àwọn èèyàn sì máa gbé lálàáfíà torí pé ìlera tó péye wà ṣùgbọ́n wọn ni ètò yìí kò ní èsè sóré àyàfi tẹ́jọ ọlọ́mà tí wọ́n bá ń tètè kó ìdọ̀tí tí àwọn ará ìlú gbá síta torí pé tí wọn ò bá tètè kó agbára òjò lè wọ́ padà sínú kòtò ìdaminù tó sì lè fa omi yalé bákan náà ni ó lè fa àjàkálẹ̀ àìsàn àkójọpọ̀ ìròyìn lẹ́ńgbọ́ láti iléeṣẹ́ bond fm 92.9 ìkẹjà ìlú èkó.

0: káàbọ̀ padà ìròyìn àpapọ̀ ń tẹ̀ síwájú. Àjọ Lashma ti ṣí tó ń ṣètò mádàndófo ìlera ti ṣí ọ́fíìsì tuntun fún ètò ìlera Èkó ní agbègbè Surulere kí àwọn ará ìlú lè túbọ̀ máa láǹfààní sí ètò ìlera tí owó ẹ̀ kò ní gún wọn lápá. Akọ̀wé àgbà àjọ Lashma Dókítà Emmanuel Azamba sọ pé ọ́fíìsì tuntun ọ̀hún ni àwọn ṣí láti lè jẹ́ kí àwọn ará ìlú pàápàá jùlọ àwọn tó wà ní agbègbè Surulere ní àǹfààní sí ètò ìlera Èkó kí wọ́n lè máa gba ìlera ní rọrùn. Ó ní àwọn ṣí ọ́fíìsì tuntun ọ̀hún láti lè jẹ́ kí ètò ìlera kó túbọ̀ jàgàrà sí láìsí wàhálà kankan. Dókítà Zamba sọ pé ṣíṣe ọ́fíìsì tuntun ọ̀hún ṣàfihàn ìpinnu ìjọba ìpínlẹ̀ Èkó láti máa pèsè ètò ìlera ìrọ̀rùn fún ará ìlú. Ìjọba ìpínlẹ̀ Èkó ti tẹnpẹlẹmọ́ ìpinnu ẹ̀ lórí ètò tí yóò mójútó ẹ̀kọ́ àwọn ògo wẹrẹ láyìká àti pàápàá jùlọ kí wọ́n lè ṣàmúṣẹ kádàrà wọn gẹ́gẹ́ bí oríṣe kọ́ fún wọn lọ́jọ́ iwájú. Ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n léde ọ̀rọ̀ yìí bí àpérò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ìdàgbàsókè ètò ìrètí ọ̀tún ti àwọn ògo wẹrẹ nílùú Èkó, eléyìí tí ọ́fíìsì igbákejì ààrẹ tójúmọ̀ gbé kalẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó àti àjọ UNICEF. Aṣojú olùgbà gómìnà lámọ̀ràn lórí ìdàgbàsókè ọlọ́jọ́ pípẹ́ ọ̀mọ̀wé Ọ̀rẹ́ Olúwa Fíní àti akọ̀wé àgbà ọ́fíìsì tó ń rí sí ìdàgbàsókè ọlọ́jọ́ pípẹ́ abilékọ Kàfáyàtì Sàrùmí nínú ọ̀rọ̀ wọn pè fún àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba fún ìgbé ayé ìrọ̀rùn àwọn ògo wẹrẹ. Ọ̀mọ̀wé Fíní sọ pé ètò náà máa gbárùkù ti àwọn ògo wẹrẹ àti mọ̀lẹ́bí wọn fún ọjọ́ ọ̀la tó dára. Lára ohun tí wọ́n tún sọ níbi ìpàdé ọ̀hún ni bí gbogbo àwọn ògo wẹrẹ ṣe ní àǹfààní sí gbígba ìwé ọjọ́ ìbí, ètò ìlera àti ẹ̀kọ́ tó yè kooro, oúnjẹ tó ṣara lóore, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá àgbà àjọ ọlọ́pàá Ọlátúnjí Dìsú ti pàṣẹ fáwọn ọlọ́pàá káàkiri ilẹ̀ yìí láti yìnbọn fún ẹnikẹ́ni tí wọ́n bá rí tó gbé ìbọn tàbí ohun ìdí amúra ìjà dání lọ́nà àìtọ́ látàrí àìdúró ètò ààbò tó ń bá orílẹ̀-èdè yìí fínra. Dìsú pàṣẹ yìí níbi ìpàdé àwọn tọ́rọ̀ kàn tó wáyé ní ilé ìjọba tó wà nílùú Makurdi ìpínlẹ̀ Benue. Ó ní ààrẹ Bọ́lá Tinubu ti ṣáájú pàṣẹ náà lójú láti fòpin sí ètò ààbò tó mẹ́ẹ̀. Ó ní àwọn ẹ̀ṣọ́ aláàbò nìkan ló láǹfààní láti gbé ohun ìdí amúra ìjà. Ó ṣàlàyé pé òfin ẹ̀ka ààbò ó de àṣẹ náà tí ó sì sọ pé ẹ̀ṣọ́ aláàbò wọn ní ẹ̀tọ́ láti yìnbọn fún ẹnikẹ́ni tó bá jẹ́ wípé kò lẹ́tọ̀ láti gbé ohun ìdí amúra ìjà tó sì ń dúnkokò mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tàbí ará ìlú. Ó ní ó ṣe pàtàkì káwọn ṣe àmúṣe òfin yìí látàrí ọ̀pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn ń pàdánù lẹ́nu iṣẹ́ wọn. Ọ̀gá àgbà ọlọ́pàá náà rọ ará ìlú láti gbárùkù ti àwọn àjọ aláàbò tí wọ́n bá fura sí ohunkóhun tàbí ẹnikẹ́ni kí wọ́n tara ṣàṣàfi tó àjọ tó rí sí ètò ààbò létí. Alága àjọ INEC Ọ̀jọ̀gbọ́n Tolúlàṣẹ Amọ̀pítàn ti fi dá àwọn ọmọ Nàìjíríà lójú pé ètò ìbò ọdún tó ń bọ̀ yóò jẹ́ onígbàngbà làsátà. Ọ̀jọ̀gbọ́n Amọ̀pítàn sọ̀rọ̀ ìdánilójú yìí nígbà tó ṣàbẹ̀wò sí olórí orílẹ̀-èdè yìí nígbà kan rí tó tún jẹ́ alága ìgbìmọ̀ àlàáfíà lórílẹ̀-èdè yìí ní ajagun-fẹ̀yìntì Abdulsalam Abubakar ní ilé ẹ̀ tó wà nílùú Minna ìpínlẹ̀ Niger. Alága náà gbóríyìn fún ajagun-fẹ̀yìntì Abubakar fún akitiyan ẹ̀ lórí ètò ìtọwọ́bọ ìwé àdéhùn àlàáfíà tí àwọn olùdíje sípò òṣèlú máa ń ṣe kí ètò ìbò lè lọ nírọwọ́ rọsẹ̀. Ó ní bó tilẹ̀ jẹ́ wípé ìpèníjà ń kojú àwọn ṣùgbọ́n àwọn kò ní káàárẹ̀ ọkàn láti rí pé ètò ìbò ó lọ gẹ́gẹ́ bí ará ìlú ṣe fẹ́. Ẹni tí ará ìlú bá dìbò fún náà ni àwọn ó kéde tó sì rọ àwọn èèyàn tí ò tí gba káàdì ìdánimọ̀ wọn láti tara ṣàṣà fi orúkọ sílẹ̀ torí pé lónìí ni yóò dópin. Nínú ọ̀rọ̀ ajagun-fẹ̀yìntì Abubakar ó ké sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ṣàtìlẹ́yìn fún àjọ INEC lórí ìbò ọdún tó ń bọ̀. Nílẹ̀ òkèèrè àwọn aláṣẹ orílẹ̀-èdè France ti kó àwọn èèyàn tó lé ní 6,000 kúrò ní ìlà oòrùn gúúsù wọn tí òǹkà àwọn tí wọ́n ti kó kúrò sì ti lé ní 100,000 látàrí iná tó ń jó láàrin France àti Spain. Ààrẹ Emmanuel Macron ti ilẹ̀ France tó pàṣẹ fáwọn ológun láti ran àwọn èèyàn lọ́wọ́ láti lè kúrò ní ìlú wọn sọ pé iná ọ̀hún ni ó ń jó ní ẹ̀bá Madrid tí ó sì jẹ́ wípé ó ṣeéṣe kó pa àwọn èèyàn lára torí pé ó kọjá agbára àwọn panápaná táwọn aláṣẹ ilẹ̀ spain náà sì ti kéde ìlú òfararọ ẹgbẹ̀rún márùn-ún ó dín ọgbọ̀n àwọn èèyàn ni wọ́n kó kúrò ní ilé wọn tí wọ́n sì ti ní àwọn tí wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà ogójì ni wọ́n gbọ́dọ̀ dúró nínú ilé wọn kí wọ́n tilẹ̀kùn mọ́rí kí wọ́n má jáde ààrẹ ẹkùn madrid isabel ayuso ṣàpèjúwe iná ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó burú jùlọ tí àwọn ti rí látìgbà tí ilẹ̀ gbígbóná tí ó ti ń fa iná àti àpọ̀jù àtẹ́gùn ìròyìn wá fún ti ọ̀sán ní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí n tó máa lọ gbá àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí ìjọba ìpínlẹ̀ èkó sọ pé àwọn bẹ̀rẹ̀ mádàndófò fáwọn tí ó ń kọ́ ilé gbígbé léyìí tó ṣe dandan láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn olùgbé gómìnà sanwó-olu léde ọ̀rọ̀ yìí níbi ìfilọ́lẹ̀ ètò náà tí wọ́n ṣe nílùú èkó ọwọ́ àjọ kògbérègbè ìpínlẹ̀ èkó tẹ àwọn afurasí 16 tí wọ́n sì ka egbògi olóró àti oríṣiríṣi ohun ìdè amọ́ra ìjà mọ́ wọn lọ́wọ́ léyìí tí wọ́n sì ti sọ pé wọ́n fojú ba ilé ẹjọ́ ọ̀gá àgbà àjọ ọlọ́pàá ọlátúnjídì sún pàṣẹ fáwọn ọlọ́pàá káàkiri ilẹ̀ yìí láti yìnbọn fún ẹnikẹ́ni tí wọ́n bá rí sógbó ohun ìdè amọ́ra ìjà dání lọ́nà àìtọ́ ó ní eléyìí ṣe pàtàkì látàrí àìdúróore ètò ààbò àti àlékún àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn ń pàdánù lẹ́nu iṣẹ́ wọn ilé òkèèrè afitoni létí pé ó lé ní 100,000 àwọn èèyàn tí wọ́n ti kó kúrò nílé wọn látàrí iná tó ń ṣọṣẹ́ láàrin ilẹ̀ france sí spain eléyìí tí wọ́n ní àpọ̀jù atẹ́gùn àti ojú ọjọ́ gbígbóná ló fà tí ó sì kọjá agbára àwọn panápaná ọpẹ́ pàtàkì lọ́wọ́ chidimma oparachukwu tó jẹ́ olóòtú ròyìn emi bill keys abdurahim lawal ló mú wá sí ti gbọ̀nyìn ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.
1: Note FM 92.9

0: ọba ìpínlẹ̀ ni ìbílẹ̀ ni àti gọ́ọ̀mẹ̀ntì ni kó mọ̀ pé ní ọwà fún gbogbo aráàlú fún gbogbo ènìyàn gbogbo ètò tí wọ́n bá ń ṣe kí wọ́n jẹ́ kó jẹ́ ètò tá kárí ilé kárí oko tí á dẹ̀ ní ti peculiarities ni o máa sọ nígbà yorùbá
1: máa ní í ṣe pẹ̀lú báwo ènìyàn yẹn gbogbo
0: gbọ́n bùkálọ́ bí wọ́n lórí gbogbo nílò kì í ṣe pé kákàn ló gbé nǹkan báyìí lábẹ́ ṣe lẹ́nu bàbá ṣe náà kò ní ní ipa lórí gbogbo èèyàn nìkan lọ́wọ́ tí a wà sí ẹ̀ẹ́dẹ̀ẹ́dì ìjọba kò tí ì tó lórí àwọn àkàndá bí ó ṣe yẹ kí ó rí orí ọ̀pọ̀lọpọ̀ ètò ìjọba ni wọ́n á forúkọ àkàndá sí gbogbo olówó àwọn àkàndá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn kan kò ní kò sọ̀stẹ́ni àwọn àkàndá àbíkúmọ̀ nìyí sustainable impact bí best panic approach lánìí lórí ọjọ́ àtọ́pádọ́ padà síbi tí wọ́n wà tó kí gbogbo ẹ̀ka ètò ìjọba kí wọ́n rí dájú pé gbogbo ètò ìjọba ìṣètò ìjọba pátápátá kárílé kárí oko olóò respond sí individual or group needs and peculiarities so that gbogbo a lè ní àǹfààní láti gbé ìgbé ayé tó wúlò ní àwùjọ ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tí ẹ̀yà ara fẹ́ gbé fún wọn ó gbúdọ̀ jẹ́ tó ní ìmọ̀ nípa ìgbáyégbádùn ìgbáyégbẹ́jọ́ àwọn tí ẹ̀yà ara kè níjà torí pé mo nípa nígbà nípa ojú

0: ti sa fun won tele pa o da
1: won da
0: a ti sa fun won tele pa o da
1: ewo lowo to na si mi set awon yawo
0: eh
1: moto yen
0: eh
1: moto yen
0: eh
1: aya lupa nigba
0: ko si nkan te ma fi se
1: nikini iyawo to ba n gbo beru ori e tori moto yen wo je pe number fa won ara le mo n bo
0: wa pele pele
1: 08 3581 4216 number eto yi won mi ni
0: simple lategbe on contest message ni pe ah mo fe gbo yin mo fe gbo yin mo fe gbo yin mo le ma wo
1: yin o ma gbo wa lekun re
0: eh so nkan ti se awon da gbo moto fun ni abi won la yo moto ndi e
1: iro
0: ni ti problem e
1: ko ti e to be ni ko ti e le yo moto ndi mi
0: ta ba wa yo ndi e ko
1: oh
0: ki lo be se
1: tori e ni mi se make up mo dudu gan if you try it,
0: ja ko woju e lori
1: mo dudu gan if you try it you will not try it next time
0: ki lo be se ko se kankan to ma se o ma gba fo lohun
1: iyawo yen gba so pe ki lo n gba moto fun
0: ko le so pe ki lo n gba moto fun hello my hello sir
1: hello hello ekro le maun yes ma
0: ya mi mo ade ka ki yoju lati ba ko le mo
2: emi na ni o
0: ibo le wa ni role
2: won ba ko le mo ni mo wa role
0: oluwa seun
2: e ku eto
1: olorun lo nto
2: o se pe se pada je le de mi po ni se de se ni mo ta radio ti mo npa
0: ege sare yan fun ni won ba seju meji to re lomi na le fe gbo oko fe yawo o de ni yale o wa le ale nita moto ti o wa ra fun yale igba ti ale wa fe se 50 years birthday o wa change oruko ale oruko yale gbe ku omi o wa gbe oruko ale si o wa fi se gift o se won kan to se ma o wa fi se gift fun iyale to wa ni yale to wa nita so ti ye yin ko pa ko jina ko ju be sugbe jina to gbe moto fale baba ba ku iyale o wa ri moto e ni idiale n to go won de police station niyan to wa pe awa si
2: ma ta moto mi ti e
1: mi ni wa yin si ma
0: e ni suru na mo gba yin mama mi
2: wa
0: ti gbe
2: omi gbe pona ma ti so lowo
0: omi gbe na ba wo se fe lo le lo gbe mi gbe na ni
2: omi gbe pona ni ma fi so lowo ki se tutu
0: wa ti gbe oruko ku nbe o won ti gbe oruko ale ku
2: ni
1: mami mi ni wa yin ti mami mi ni wa yin ti mami mi ni wa yin ti agba yin
0: se ma lo le lo gbo mi gbo na ni abi e ma gbe rin ni
2: ah nesa ke se o mi ma gbo na si
1: ko ni do wo to
2: wa lai ko ni do wo to
1: sin sin la ki
0: yes ke mo li wa yin ti ya ye ni da wo
1: sin sin sin lo ma pe so fo mami omi gbo na
0: àwọn ìyá yìí ní ba kò lè mọ àwọn eléyìí yan gbọdọ gbẹrẹ dẹrẹ dẹ
1: gbẹrẹ ibù ni kó má jẹba kò lè mọ nìkan kó jẹ di o fàdé yìí di o ojú ẹlẹgba di o
0: ayé ọba bẹẹ ni kó jẹ ẹlẹgba kí ló ṣẹlẹ gangan.
1: no mo sọ ni ṣọfẹ mi fẹ sọ slang ṣọfẹ tọkula ni
0: no má jẹ
1: ọtọ abọfẹ fatagungun létí
0: o no o ya for real àwọn kini àwọn oníbọọlù máa tó wọlé láàrin èmi àti ẹ
1: ọ̀rẹ́ mi ká má tọ̀rọ̀ ara jẹ ọ̀dàdà lọkùnrin ọ̀dàlọ́ lọkùnrin ọlọ́run
0: wọ́n dálẹ̀ tó wọ́n dálé
1: ìkà ni wọ́n ọ̀dálẹ̀ kó lé ṣó yẹ kó máa lọ bẹ̀ ó ra mọ́tò fún yàlé kó wá ń gbé fún yàwó ìyàwó yẹn gan ò tiẹ̀ fọ́ kó wò pé mọ́tò ìgàn
0: tó ó fi ṣe yí pé tóun bá kú tán kíyìn gbogbo gbádùn tóun gbádùn ní ara ẹ̀ látọ̀dún yìí kóun fi ṣe
1: eya ọlọ́run wa lọ àwọn no ọlọ́run ò fẹ́ kójú wọn tètè rí rẹ́dẹ̀rẹ́dẹ́ ló
0: ṣe wọn
1: tán toró mọ̀ pé ìyàwó gan-an òun kò ní dòwò tán.
0: ẹ wo gbogbo ẹyin tẹ jẹ bàbá wa ẹ jẹ ká máa ṣe dẹẹdẹ a ti mọ pé ẹ lè jàmọ̀lá lásán kẹtún má jẹsẹ̀ mo sí
1: a dẹ
0: ti
1: mọ
0: wípé bẹẹ ni a ti mọ pé àwọn obìnrin àlè jẹ tán ṣùgbọ́n ẹ ṣe nǹkan tó jẹ́ yí pé tẹ́ ẹ bá gbéṣẹ̀ tán tó jẹ́ yí pé ẹ forí lélẹ̀ bí tẹ́ wa o àbẹ̀bọ̀ kan tí mo mìíràn tẹ́ ẹ bá kú tán tí wọ́n ní máa fi tàbá tí àdé alátọ̀ yìí kò dì tí wọ́n máa gbé láti ìsàlẹ̀ tí wọ́n ní máa fi ránṣẹ́ sí ẹ dákun torí tọ́lọ́ nígbà tó wá ra mọ́tò fún ìyàwó tó wá lọ gbé fálẹ̀ ń ta ó ṣe láti ẹ̀ fún.
1: lọ́run náà ni.
0: ẹjọ́ torí ọlọ́run àìwí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀ o awa ti n pale mo lele ni na ni ojo yin o ki pe lo wallahi taala ni arin ka diju kala ojo titi lo adupe lowo gbogbo en ti adupe fun mo dupe lowo awon ti won ma nso latona mi de ibi supo mu ibudu ni aboto oja olorun age muore o
1: amen o
0: alaji taju
1: jide na lara pe ojo fin baba se ki agba baba se
0: gbogbo lara pe o ni baje o ba ti de be ba ma pon mi le ni olorun ba mi pon yin le gbogbo en te wa n gbo wa na ati bi te ti gbo wa ni su gbogbo e ma to da gbogbo en te gbo wa dupe fun yin adupe wa dupe lowo bamba wa wo lade ni ki adegoke le kan si omo te bi njo kini o ti podu kan adupe o mo dupe mo ni wa yin ti o mo dupe lowo oreluwa ogun naike mo dupe lowo yin je mu wa eh akosile mo ni wa yin ti se aye si nson mi gba ti tu mi lara eh lagba olohun ma ma to awon mo ninu lara gbogbo ti bi te ba wa ni bi sola balogun ti jo lade kan gbogbo yin ni mo ki o mo jora mi loju ati gbogbo eyan alasa to oludari ile ise 92.9 bond fm ti mi ti e mo ruko yin ti de le daruko yin tan gbogbo yin mo dupe o ibrahim ti wole tori ani fun o ani gbale to baba badan o fun wa le pa ni jejo na
1: adupe pupo
0: boya ta ba tu pare to na nsin boya you got na ma fun wa
1: mo pe pa ni
0: ka ba dupe lo won adupe adupe
1: se asiko yi dupe lowo olowo ri mi
0: ale nobody
1: pe won ku odun ini fun bolu yi won se won ife se won se to nlo lowo
0: se wa
1: ni mo lo gede be ni akisode to nlo lowo ni mo lo gede feed be ni eyin eyan e wa wo bolu wa
0: e da ku tori olodun to ba da go mo kole mi na ko lowo olumaiti yin wo ko yin wa ya e sa pade olumaiti mi o ni da soro yin 30 minutes ti pe ẹni tó bá yẹ pé ẹ fẹ́ lọ kọ ọkọ̀ alálùbáríkà ẹ pé olúmaìtì sí nọ́mbẹ̀ láago mọ́kànlá ó máa bá yín wa ẹ̀rí wà fún tọ́lá wa náà jẹ́ ń bẹ̀ ń bí wọ́n dẹ̀ wá ń jẹ́rìí ṣe ṣe iṣẹ́ ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ibrahim tide àwa ti lọ àti bọ́sẹ̀
1: ṣogúnbí
0: àdúgbò ìrántí àjọwà ń bí
1: ni akọ̀dọ̀ ní mú yín lọ́wọ́ olómi akọ̀dọ̀ ní mú yín lọ́wọ́

0: kò jẹ́ bó ṣe lóhun máa jẹ́ tẹ́ bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ̀ tó láǹfààní àti pàdé alájà ọláìdí ọlọ́run ò jẹ́ pẹ̀lú alájìá sekinat ayakisode ìyàwó agbára lórí ètò yìí wù mí lágbọ́lọ́ ni kò ní ipa bá kò ní ipa yín kò sì ní ipa èmi náà nísìnyí ètò lórí ọ̀dọ̀ òun náà ni ẹ fẹ́ gbọ́ láti tó fi di aago mẹ́fà kún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ibrahim ọlálékan ó ti wà ní ilé agodo ẹ máa gbọ́ gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ bó bá ṣe ń lọ sí mo wà ń kàlẹ̀ gẹ́gẹ́ bí akéde àti ọlọ́wọ́ bọ́tì fún táà yìí títí di aago mẹ́jọ alẹ́ tí gbogbo àwọn ètò yòókù tí a máa ṣe ẹnu déédéé síbí a sì máa ń gbogbo wa fún yín bá ṣe ń lọ sí mo ní òkè ń gbádùn wa bond fm 92.9 ẹ máa yí kúrò mẹ́ẹ̀ẹ́ digbí báyìí náà láwà ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
1: gbogbo orúkọ rẹ jẹ
2: jẹ gbogbo ẹ fún olúwa all for god gbogbo ẹ lólùfẹ́ iléeṣẹ́ bond fm 92.9 ẹ̀yin ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì ètò àtàtà kan ti gbori bond fm 92.9 báyìí all for god gbogbo ẹ fún olúwa láti ilé ìjọsìn grace redemption gospel assembly international 5 oroku street èbúté mẹta west lagos mainland ìpínlẹ̀ èkó ní gbogbo ọjọ́ sátidé lẹ́tọ̀ yóò máa wáyé láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago méje àbọ̀ àṣálẹ̀ 7:50 to 7:30 p.m. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gba kòdì wòlíì ìránṣẹ́ ọlọ́run alàyè bọ́láyọ̀ ògúnmadé ni yóò máa bá wa sọ̀rọ̀ láti inú bíbélì pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́ bí wọn náà bá jẹ́ kan nínú àwọn olùfẹ́ràn ọlọ́run ẹ jẹ́ ká jọ pàdé lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí bí bond fm 92.9 ní 7:50 to 7:30 p.m. lórí ètò gbogbo ẹ̀ fún olúwa all for god.

e kuro le ni bigi bigi tin gbo wa e kuro le ka bo si ori eto lori odan lo ti de si eti gbo yin loni ojo Saturday ojo 25 of July 2026 be ni bawo ni opin ose nse nlo se gbeyan jade ni abo gbeyin jade bawo ni se ndan se ndun se ngbadun e se n lo bo se ye ku lo orisirisi iroyin ni mo ko wa biba fun yin leni ladari bi awon iko orisirisi iko bo se nse ni oja pasipaaro to pe ko si iko ti o fe le duro lowo bayi tori onikaluku wo pe ah se ka duro ki sa bere ni sugbon bo ye ri pe orisirisi awon iko lokan ra agbabolu lo awon na se kini awon na so pe awon o duro latori Arsenal ni o Chelsea Manchester United ni Madrid gbogbo e bi o se nlo nibe ni ma ma mu to yin leti ba kan be ni on ni Ibrahim Olalekan IP Sport le mi nje bawo ni o se ri leyin odo tin e je sare mu fun yin lati ori Belgium ipe o ti kede akonimo gba tuntun iyen Mark Van Bommel a je akonimo gba won tuntun bayi ti won de ma lero ipe a se kini a gbe won lo si ile ileri lati 2028 boya le ti e gba euros yen fun won tori o ti pe ta ba ni pa o ti pe ti Belgium na ti se gojogojo to ti da gojogojo daada ta ba ni gbagbe aran ti pe awon na ni golden generation kan ti awon Hazard De Bruyne Lukaku gbogbo won bayi sin golden generation gbogbo won ti dagba Lukaku go bayi sin go Lukaku ta o pe boya oun la fe je legend to je pe yo to gbianju o gba bolu sawon gan sugbon bo oun na se oun bo se ru ko lo se ba sugbon sibe sibe na legend na ni laye ara e iko Napoli to wa bayi o ti en je pe gbomi si omi o to nwa ipe boya won a fi kun salary e ni o abi a ba ti e lo a lo sibomi bo ba se je nbesa be ni e se lo nbe olorun mu yi ah gogo ti ma daruko ye ke ti mo bozinia olorun mu to je pe o da gojogojo ni 40 years old to je pe awon eyan a ma orisirisi awon agbabolu to ba tin di 40 years lo to ma so pe prime olorun mu ma be lati bi 38 30 years sha oni prime olorun mu wa awon o da bi awon agbabolu owo waju lowo arin lowo eyin gan bi 30 yen na ni to ba tin pe 30 yen lo suki ni prime won se ma jade tori igba gangan won ti ni orisirisi iriri to pe won le ma se gbugbu nkan ti e ba fe gbugbu awon asise to ba se tele won ati kogbon ati wa lara lori e na ni Bosnia e o ti wa di eyan to pe World Cup yi boya oun ko wo pe toun ba wa si World Cup gbogbo nkan ti e wa pelu orilede ohun pe fun igba kokko to ma wa si ife eye agbaye igbogbo nkan ti e ba won wa nbe sugbon bayi pelu aseyori to se nbe ati awon nkan to se ninu World Cup yen o ti eni contract pelu iko kolokolo ni Chile ni 40 years old o lo fa be ni o se lo nbe agbabolu kan ki loruko e Sisencio Somerville yo je agbabolu fun orilede Holland to pe orisirisi iko bi emi ni Chelsea ni o Manchester United orisirisi awon iko o tin wa pe iko West Ham ba wa mu agbabolu se beti lo relegation e ba wa gbe agbabolu je agbabolu to pe a ma nife si sugbon nkan to wa ya wa lenu ni pe Somerville o se kini o gba Saudi Arabia lo Somerville to je omo 24 years old to pe abele so pe kariya e sese bere ni sugbon ohun lo mo nkan to ri to fi gba Saudi lo wa bayi o ti lo wa pelu awon Al Hilal ninu iko Al Hilal o fi iko West Ham ile pelu £55 million pelu 10 million add-ons iyen pe ti awon adehun won to ba lo bo se ye ko lo ati to ba se awon aseyori kokan won ma to fi 10 million kun 55 million ti won ti san tele bayi be ni o se lo nbe agbabolu kan ti kuro nbe ki tun wa so fun pe agbabolu kan iyen ta ni mo nso agbabolu Yan Geomundi agbabolu Ivory Coast agbabolu yi 19 years ni to je pe ko ti pe ogun odun sugbon orisirisi awon iko na tin wa agbabolu ikiri pe ma bo lodo wa okan sewo si na sewo si iko Liverpool oko gbe 100 million lo pe se ta ba fun 100 million se ni fun wa ni agbabolu yi ni sugbon Leipzig so pe boya ke din kan yin mu boya ke ma binu agbabolu o te wa lorun koda ti a ba ni ta o pe wa
báyìí sì lọ́wọ́lọ́wọ́ báyìí àti wo pé ó ṣe é ṣe tẹ́ pé àwọn kan tiẹ̀ tún sọ pé à ṣé liverpool ló wáyé àdìdìrín ni kí ni wọ́n rí lára agbá bọ́ọ̀lù náà tẹ́ pé ó ṣe é ṣe pé ó má fit in torí ó sì jẹ́ ọmọ kékeré ṣùgbọ́n real madrid sọ pé ó ní nǹkan táwọn rí ọ̀sẹ̀ mòrìó kẹ́yẹ́ ìwà rẹ̀ ṣe mọ̀ pé ọ̀sẹ̀ mòrìó tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá real madrid lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tó bá ti fẹ́ ó máa tẹ̀lé bẹ́ẹ̀ ni báyìí sì ó ti ń ṣẹ́wọ́ sí ìyẹn yan dortmund wọ́n ti gbé 100 million lọ ní àná tó yẹ pé leipzig dẹ̀ sọ pé kíni wípé àṣìṣe kọ́ la ṣe lárakọ̀ọ́kọ́ nígbà tí liverpool wá tà fi reject owó yẹn tẹ bá fẹ́ agbábọ́ọ̀lù yìí ẹ máa jẹ́ kí owó yín kó pé bí abi 120 sí 130 ká tó tẹ̀lé o pé ókè bí a kàti ẹ̀ consider pé bí a máa ta o àbá níta àbẹ́ rí pé eléyìí ó tún ó lọ fàáfà lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n madrid ń tiwọn wọ́n sọ pé àwọn kò sí nǹkan tó wà ń bẹ̀ owó wà ń lẹ̀ bìbà torí àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan tó yẹ pé àwọn ti tó yẹ káwọn ti náwó owó michael olise tó yẹ pé wọ́n wò pé àwọn fẹ́ gbé owó ńlá lọ fún ṣùgbọ́n bayern munich ti sọ fún wọn pé agbábọ́ọ̀lù tẹ́ ń wo yìí kò sí títà ní tà ó dà pé inú owó yẹn ni madrid ti wò pé ó yá jẹ́ ká yọ 120 ká yọ fún agbábọ́ọ̀lù wọn ò tí ì gbowó yẹn lọ ẹ má ṣe mí gbọ́ ṣùgbọ́n bí gbogbo ẹ ṣe ń lọ bó ṣe ń wò ó dàbí ẹni pé yá madrid máa gbé 120 kí ọ̀sẹ̀ yìí tó jálẹ̀ sí ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ṣe é ṣe kí madrid gbé owó yẹn lọ adẹ̀ ti ń gbọ́ pé tí wọ́n bá gbé owó yẹn lọ wípé wọ́n máa ṣe kí ni wọ́n á gbà ó dẹ̀ ṣe é ṣe kó yẹ pé agbábọ́ọ̀lù yẹn kó jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ real madrid ẹ má yí kúrò ń bẹ̀ lórí pápá lórí ọ̀dàn bond 92.9 náà la wà mò ń bọ̀.

0: ìbílẹ̀ látàkà ìgbéyàwó àtàkà dòmídòmídòdòdò ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run dá ádámù tán ó ṣù ó ní ìwọ ádámù kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ kí ló fà á ẹ darapọ̀ mọ ọmọ yìí olùmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pọ̀ nínú olúmaìtì lórí ìkànnì yìí bond fm 90.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago
2: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.
3: àkókò náà ti dé táwọn olúwa àwọn olúwa níbi ìpàgọ́ orin yìí lógo mega praise 2026 ayò olúwa làkórí ìtọ́dún yìí the joy of the lord ní ìmọ̀yà chapter 8 verse 8 tí ìjọ tí yé ti ìrètí ayò district headquarters tó wà ní abiodun muhammed street castle bus stop ìdímùlẹ̀ kò gbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ni wà níbẹ̀ àwọn bí adéyinka aláṣeyọrí david josephine esther ìgbẹ́kẹ̀lé àpèkọ́ọ́lá deborah ajayi elijah daniel bẹ́ẹ̀ látọjọ friday 21st of july títí the 1st of august látago márùn-ún ààbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọjọ́ sunday august 2nd ìyẹn gangan ni special anointing service the joy of the lord bẹ́ẹ̀ látago méjì àárọ̀ 7 a.m. lọ́gọ́ bàbá ti fún ní gbólúwàgà làṣẹ ìyẹn lógo yóò máa jáde láti inú àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn bíi pastor iho olúṣoko superintendent akele region pastor soo ifadipẹ ìdímúdí sisi superintendent evangelist prophet àti evangelist mrs ma

káàbọ̀ padà sí lórí ọ̀dàn tiléṣẹ́ wa born 92.9 èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni ibrahim ọlálékan ip sports náà ló ń bá yín sọ ẹ káàbọ̀ padà ìjòyìn yìí tí mo tún fẹ́ fún yín náà ni pé àjọ court of arbitration wọ́n sọ pé ẹjọ́ tí káàfù yẹn kò tí ì kúrò ní orí ẹjọ́ torí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan sọ pé morocco ni african champion àwọn kan dẹ̀ sì ń sọ pé senegalawari tó gbé ife ẹ̀yẹ so senegal ni african champion tàwa ṣùgbọ́n báyìí sì wọ́n ti gbé ẹjọ́ yẹn lọ sí ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn níbi tó yẹ pé ó bá ti di oṣù tó ń bọ̀ ní ọjọ́ kẹjọ ní oṣù tó ń bọ̀ ni wọ́n sọ pé wọ́n á gbé ẹjọ́ yẹn ẹjọ́ yẹn ò ní jẹ́ ibi tó yẹ pé àwọn èèyàn máa gbé kámẹ́rà lọ àbí kíní wọ́n kàn sọ wọ́n á jẹ́ ẹjọ́ yẹn so nǹkan tó bá lọ ń bẹ̀ wọ́n máa jẹ́ ká gbọ́ bàbá dẹ̀ ṣe jẹ́ ń gbọ́ àwọn máa fi sí a máa fi to yín létí ṣé wọ́n máa ní pé kí senegal kó máa gbé ife ẹ̀yẹ yẹn lọ bẹ́ẹ̀ ni àbí wọ́n máa ní pé dán torí ká má gbàgbé pé nǹkan tó bá ẹjọ́ tó má fi lè dá nínú ibi ilé ẹjọ́ yìí òun gangan ló máa padà jẹ́ final jẹ́ pé àwọn kan tẹ́lẹ̀ sọ pé nǹkan tó bá rí kán ṣe jáde ṣùgbọ́n kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú àdúrà wa náà ni pé kán tiẹ̀ kọ́ gbìyànjú kán ṣe dáadáa níbi ẹjọ́ yìí torí púpọ̀ nínú àwọn èèyàn gan wọn ò fi bẹ́ẹ̀ fẹ́ ka african football wọn ò fẹ́ kà á kún mọ́ torí nǹkan tó ṣẹlẹ̀ torí púpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n gbádùn bí kinní yẹn ṣe lọ tí ò bá ṣe ìgbà tó di pé wọ́n fẹ́ máa ṣáìdì morocco ju àwọn ìyókù lọ eléyìí tó yẹ pé ó dẹ̀ tún ṣe kí ni ó ń ba ojú adúláwọ̀ ó ń bàjẹ́ tó kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà wo world cup yìí bó ṣe lọ ó ti yẹ pé àwọn kan tẹ̀ tún sọ pé kinní kan wà ń bẹ ṣùgbọ́n kò àwọn èèyàn kan ń kùn náà ni bọ̀ kò wà obvious bíi ti african kinní yẹn níbi tí morocco tó ti lọ ń jí tó wẹ̀ tó ti lọ ń ṣe kinní tó tún wá gba ife ẹ̀yẹ tán ẹ̀yẹ tó wá tún sọ pé ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn kinní kan àmọ́ à ń gbàdúrà pé kí àtúnṣe kó wá ní àti ọ̀dọ́bìnrin tó yẹ pé ó máa rí bẹ́ẹ̀ ìròyìn tí mo tún fẹ́ fún yín náà ni pé senegal wọ́n fẹ́ gba agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí tó dẹ̀ tún jẹ́ akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ rí fún ikọ̀ strasbourg ta ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ patrick vieira wọ́n fẹ́ gbà kó jẹ́ akọ́nimọ̀ọ́gbá àwọn tuntun bó ba ṣe lọ ńbẹ̀ yẹn ṣé wọ́n á lè gbà torí patrick vieira náà bó ṣe ó ṣe fiṣẹ́lẹ̀ láìpẹ́ ni tó dẹ̀ yẹ pé ó ti ń wo pé òun tún fẹ́ gbàṣẹ padà ṣé ó máa dúró kí ikọ̀ míì wá fún ni àbí a lọ sí national team a lè gba iṣẹ́ senegal bó bá ṣe lọ ńbẹ̀ a máa wò ní orílẹ̀-èdè náà ni mo tún wà níbi tí pep guardiola ó ti sọ pé rárá pé fún iṣẹ́ ìtàló àwọn ìtàló pé pep guardiola pé wá di akọ́nimọ̀ọ́gbá wa kí wọ́n náà dàbí ó ṣàti pé klopp ni akọ́nimọ̀ọ́gbá germany ancelotti ni akọ́nimọ̀ọ́gbá brazil zinedine zidane òun ni akọ́nimọ̀ọ́gbá france tuntun ìwọ náà wá di kíní sódà a lè jẹ́ ẹmọ a fẹ́ dàbí ẹni pé wọ́n fẹ́ gbé rivalry football wọ́n fẹ́ gbé wá sí national team rivalry club side wọ́n fẹ́ gbé wá sí national team tẹ́lẹ̀ pé ilé àtún jẹ́ kí fọ́ọ̀nù yẹn kó tún wà ńbẹ̀ kí adùn yẹn kó tún wà ńbẹ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ṣùgbọ́n pep guardiola sọ pé mo ti gbìyànjú tó ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kọjú pẹ̀lú àwọn ẹbí mi ni mo fẹ́ wà kí nǹkan má sìn.

akọni mo gba eyan na lohun na fun re ka de tun ma wo Pep Guardiola o ti je omo odun melo lo lo ni iko Man City to se kuro laipe yi to je pe o lo to odun bi mewa ni be to je pe o de wa ninu awon odun yi gan atun ri pe ohun ati iyawo e won jo ni gbolohun aso to je pe won so pe ko focus lori family o kan focus lori football ta ba de ni pa ta ba wo Guardiola o tun goda niwa ti won jede pe o nlo fun iko Man City o ni fọn kan ti won gbe jade ti Bernardo Silva o n bere pe ta lo n ba soro ninu be nibi ti a ti ri tori fọn yen o lo ka kini gba kan to pe Guardiola o kan joko bayi o de n da be ni pe o n ba e soro o n ba e soro bi tactics ipe kini tori o je akoni mo gba kan to pe o ma n ro originle tẹgbọ́ ma ń ó ma ń ṣe àwọn kankan bíi igbe kí ìfẹsẹ̀wọnsẹ̀ kó ti àtẹ̀lé wá sí kìnìún tẹgbẹ́ àwọn agbábọ́ọ̀lù ẹ̀dẹ̀ rí èyí tó bá ti mọ owó ẹ̀ dáadáa wọ́n ma ń gbádùn ẹ̀gbọ́n torí aláṣeyọrí ni ó dẹ̀ ma ìwọ tó bá dẹ̀ ti ń bá aláṣeyọrí ṣe ó di dandan kí ìwọ náà kò ṣàṣeyọrí ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti sọ pé òun ò lọ ìyẹn ti lọ síbẹ̀ nìyẹn bẹ́ẹ̀ akọni bẹ́ẹ̀ ni ikọ̀ Italy yẹn náà orílẹ̀-èdè Italy bí Guardiola ti ṣe sọ wá dàbí ẹni tó tún wá fẹ́ trigger wọn torí wọ́n sọ pé kò tiẹ̀ wá yá wọn nǹkan tó fà á tí Ancelotti tó fi gbaṣẹ́ Brazil tábà mọ̀ kí n tún rán wa létí pé Carlo Ancelotti ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ó dẹ̀ tún jẹ́ ọmọ orílẹ̀-èdè ìtàló so wọ́n rò pé tó bá tiẹ̀ wá iṣẹ́ ìtàló wà nílẹ̀ iṣẹ́ Brazil wà nílẹ̀ tó bá tiẹ̀ wá ní pé ó fẹ́ kọ́kọ́ gba iṣẹ́ kan iṣẹ́ ìtàló ló yẹ kó kọ́kọ́ gbà náà ni iṣẹ́ ìtàló ló yẹ kó gbà kó wá gba iṣẹ́ ìtàló wá gba Brazil lọ ìgbà tó wá tún wá dàbí ẹni pé World Cup yìí kò lọ báwọn ọmọ Brazil ṣe fẹ́ bó tiẹ̀ pé àwọn kan tún kù àwọn rò pé ó yẹ kó tiẹ̀ ṣe kíni kó bínú fi iṣẹ́ yẹn lẹ̀ kó gba ìtàló lọ ni àmọ́ òun ni kò rí bẹ́ẹ̀ o báyìí sì ìtàló ṣì ń wá akọ́nimọ̀ọ́gbá tuntun bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ orílẹ̀-èdè Germany àwọn náà kéde akọ́nimọ̀ọ́gbá tuntun ìyẹn Jurgen Klopp tẹ́ pé báyìí sì ó tọwọ́ bọ́ọ̀lù tẹ́ pé contract ẹ̀ ó dẹ̀ máa expire tó bá ti di 2030 ìyẹn World Cup lẹ́yìn World Cup tó ń bọ̀ òun ni tí a pé gbogbo wọn á dẹ̀ máa lo òun àti àwọn agbábọ́ọ̀lù àti gbogbo àwọn tó gbà síṣẹ́ wọ́n máa lérò pé tó bá máa fi di 2030 yẹn o ipe bóyá a jẹ́ world champion ipe òun ló máa gba ife ẹ̀yẹ kíní ẹ̀ ṣùgbọ́n ó máa dùn sọ kò dùn ṣe àmọ́ bó bá yẹ lọ́nbẹ̀ náà a máa torí akọ́nimọ̀ọ́gbá Klopp ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá kan tó yẹ kó mọṣẹ́ tá àti ẹ̀ gbọ́dọ̀ sọ pé kíní ni ṣé nǹkan tó ṣe ní Dortmund ni labẹ́ sọ ni àbí nǹkan tó ṣe ní Liverpool àwọn Liverpool wọn lè gbàgbé ẹ̀ láéláé tó yẹ kó wọ́n ṣì ń wò pé àwọn ò tí ì rí akọ́nimọ̀ọ́gbá tó tún dàbí tiẹ̀ bóyá Anthony Iraola bí ó máa ṣe tó bí ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ sáà tó ń bọ̀ náà làwọn sáà tó ń bọ̀ ó dẹ̀ ṣe kíni ó ti dé tán sáà tó bọ̀ dé tán jẹ́ kí n lọ sí transfer window yẹn náà mo fẹ́ máa fún yín ká bá lè mọ̀ torí sáà ti ń bẹ̀rẹ̀ kò fi bẹ́ẹ̀ sí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan bó ti jẹ́ pé kí n tó kúrò lórí ètò máa fún yín ní àwọn àbájáde àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan níbi friendly match ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ tán bára wọn gbá ṣùgbọ́n transfer yẹn náà lórí ẹ ká máa sọ fúnra wa torí ká máa wo bí ikọ̀ wa bó ṣe ń ṣe agbábọ́ọ̀lù wo lẹ̀yìn rò pé ó yẹ ká ra agbábọ́ọ̀lù ṣé bí ikọ̀ yín bó ṣe ń gba àwọn agbábọ́ọ̀lù ṣe ń tẹ yín lọ́rùn gbogbo ẹ̀ náà ni ó yẹ ká sọ ẹ jẹ́ sọ fún yín pé Newcastle wọ́n ti ń gbaradì wípé ó ṣe é ṣe kí Bruno Guimaraes kó kúrò nínú ikọ̀ wọn torí Bruno Guimaraes yẹn ó ti ń ṣe bákan bá ẹmọ bí àwọn agbábọ́ọ̀lù ṣe máa ń ṣe tán bá ti rí pé wọ́n ti fẹ́ kúrò nínú ikọ̀ wọn rò pé àwọn náà ti rò pé kó tó di pé ó já wa nítàn mọ́ kó tó ṣe wá bí a ṣe sí torí ta bá rántí ní sáà tó kọjá Newcastle bọ́ ṣe ń náwó gbọ́n lè báyìí ó ń bọ́ ọmọ wọn lọ́wọ́ ni bọ́ ṣe ń náwó gbọ́n lè báyìí ó ń bọ́ ọmọ wọn lọ́wọ́ ni jẹ́ pé ó padà wá tún sọ pé ọmọ Isaac yìí kò sí o bó bá yẹ ìgbàlá máa fún o máa wà pẹ̀lú wa bó bá ti ẹ̀ pé sáà tó ń bọ̀ o ò ní sí ṣùgbọ́n sáà lè sẹ̀ wá dúró àmọ́ Isaac gan-an bá wọn pò pé níbo èmi mo ń lọ Liverpool ìṣẹ̀ bó o báyìí sì ọ̀dẹ̀ ti sọ pé irú nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn ò ní ṣẹlẹ̀ mọ́ ọ̀dẹ̀ ti sáré lọ ra agbábọ́ọ̀lù gan lọ́wọ́ Monaco tara agbábọ́ọ̀lù náà Alhaji Bamba ò ní ọlọ́ra báyìí pé kó wá máa bámbà àárín àwọn fáwọn kó máa jẹ́ kí àárín wọn kó dún agbábọ́ọ̀lù náà dẹ̀ ṣe kíni ó jẹ́ agbábọ́ọ̀lù kan tó dáa kódà tó bá mú bọ́ọ̀lù dání ẹ máa rò bí a pógbà ló ń gbá bọ́ọ̀lù

bẹ́ẹ̀ni o ṣe lọ bẹ́ẹ̀ ikọ̀ asna tí mo yẹ mẹ́nu bá asna asna ó dàbí pé asna ikọ̀ ife ẹ̀yẹ tí asna gbé ní sáà tó kọjá yìí ó dàbí pé ó ti jẹ́ kí ọpọlọ àtẹ́tà àti gbogbo ó dàbí pé ọpọlọ ó ti jẹ́ kó ṣí padà wọ́n ti rí pé àwọn ò kí ń ṣe ẹrú mọ́ wípé àwọn ti dọ̀gá báyìí àwọn ò fẹ́ máa jẹ́ ológo àná àwọn ò fẹ́ máa jẹ́ pé ó kù díẹ̀ kọ́wọ́ mi tó ọwọ́ mi ò bá àwọn next season wípé tó bá tún dọ̀la a tún kọ̀la torí kí ló fà tí mo fi ń sọ báyìí ọ̀nà mú agbábọ́ọ̀lù kan ìyẹn Bruno Gomes tó jẹ́ pé àdéhùn ti wọ̀ láàrin àwọn àtagbábọ́ọ̀lù náà ó kàn ku kí àdéhùn wọ̀ láti àwọn àti Newcastle láti gba agbábọ́ọ̀lù yẹn wá sí ọ̀dọ̀ àwọn bó ti jẹ́ pé Newcastle wọn rò pé àwọn máa ta agbábọ́ọ̀lù yìí fún yín àfẹ́mọ̀ pa 29 years old ni o kò sí nǹkan tó kàn wá pẹ̀lú yẹn 80 million ẹ̀ mú wa tẹ́ bá ti ní 80 million ẹ̀ máa bá ti yín lọ ó pè wá kó wà ní ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bá dẹ̀ ṣe mọ̀ pé Newcastle àwọn náà ní agídí kan díẹ̀ ìyẹn yàtọ̀ sí yẹn kọ́ agbábọ́ọ̀lù wo ni Arsenal tún wá náwó gan tó tún wò pé bóyá àwọn tún lè mú tí bá sọ fún yóò máa yà yín lẹ́nu Vinicius Junior nǹkan tẹ́mi nígbà tí mo rí ìròyìn yìí ẹ má sọ pé bóyá ọtẹ ilé oṣù ọ̀rọ̀ ọ̀tẹ o èmi wò pé ṣé agbábọ́ọ̀lù tó yẹ kó ti gba ife ẹ̀yẹ Champions League lẹ́mi ìlú lọ́wọ́ lọ́dọ̀ Madrid ó máa fi Champions League lẹ̀ a máa máa bọ̀ ní ikọ̀ Arsenal ṣùgbọ́n mo mọ̀ kẹ́ máa takù mi pé ṣèbí Arsenal náà ṣèbí final ṣèbí àwọn náà wọ final ṣèbí díẹ̀ ló kù àwọn náà bá jẹ́ champions of europe báyìí ìgbòrògbòdẹ bọ́lẹ̀ ṣe yẹn back to back dẹ̀ ni wọ́n fi ṣe torí sáà tó kọjá kó tó di eléyìí tó lọ yìí semi final náà ti já wọn tán mọ̀ eléyìí wọ́n final definitely tó bá di sáà tó ń bọ̀ tán bá tún ṣe dáadáa tán tún ra gbá bọ́ọ̀lù ṣeéṣe káwọn náà gba ife kò sí èèyàn kan tó ń di èèyàn kankan mú ẹsẹ̀ náà máa fi gbá bọ̀ wọ́n dẹ̀ máa sọ máa ní kékin ní 90 minutes òun ló máa ṣe kíni òun ló máa ṣe ìdájọ́ 90 minutes ló máa ṣe ìdájọ́ ìwọ tó bá lè ṣe dáadáa ni kò sí ọ̀rọ̀ pé kíní ibi tí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dẹ̀ wá fọ́ nìsí ibi tó máa pààyàn lẹ́rìn sí ni pé ó lè gbá bọ́ọ̀lù látàárọ̀ dálẹ́ pé pé àṣìṣe ọkọ̀ péré lálátakò akọ́rin adẹ́gbà bọ̀ sáwọn kò sọ̀rọ̀ mọ́ ni ẹ sẹ́fì ní ó tán nìyẹn ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ bẹ́ẹ̀ ló ṣe lọ ṣùgbọ́n tí Arsenal bá ra tán bá lè ṣe kọ́kàn bí ń sí agbábọ́ọ̀lù yìí Vinicius Junior láti wá di darapọ̀ mọ́ tó dẹ̀ tún ra agbábọ́ọ̀lù Bruno Gomes a jẹ́ pé tó bá máa gba ife ẹ̀yẹ yẹn lọ́wọ́ ife ẹ̀yẹ Premier League lọ́wọ́ Arsenal ó máa gbìyànjú àwọ̀ aṣọ gidi àti ṣòkòtò àwọ̀ gidi wọ́n á jọ ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni torí lọ́wọ́lọ́wọ́ báyìí Arsenal gan wọ́n sọ pé àwọn ò kéré mí ìdẹ nígbàgbé pé Arsenal ti ra agbábọ́ọ̀lù kan láti club group ìyẹn Christos Zolis agbábọ́ọ̀lù yìí náà dẹ̀ tẹ́ bá rí elégeara lòun náà lọ́wọ́ ẹ̀gbẹ́ yẹn á fún Martinelli á jẹ́ kí Martinelli ṣe kíni á jẹ́ kó sá eré àwọn eré ipa tí Martinelli máa ń ṣe tẹ́lẹ̀ yẹn kò ní kò sáyè yẹn mọ́ tó bá ń gbọ́ kò sí yẹn mọ́ fún Martinelli bẹ́ẹ̀ ló ṣe lọ́ bẹ́ẹ̀ mí ìdẹ̀ tún nígbàgbé pé láti sọ fún yín pé ọ̀ra ọlọ́wọ́ ẹ̀mú kan náà lẹ́gbó ṣe é ṣe báyìí sìn kí kẹ́pà kó tẹ̀sẹ̀ mọ́ rìn torí wọ́n ti ra ọlọ́wọ́ ẹ̀mú Leeds United ìyẹn ilé mẹ́ṣílẹ̀ ọmọ faransé ni wọ́n ti ra ìyẹn bẹ́ẹ̀ so bóyá kẹ́pà máa dúró bóyá kẹ́pà ò ní dúró torí nǹkan tó èmi mọ̀ tó dá mi lójú ni pé kò sí èèyàn kan tó ń gba àkàtà lọ́wọ́ akitì ìyẹn Raya kò sí anybody tó fẹ́ ba Raya du nkankan kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ṣe lọ́mọ ẹjẹ́ ń lọ sí ọ̀dọ̀ àwọn world champions kí ló ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ Chelsea the Blues the world champion ọ̀rọ̀ agbábọ́ọ̀lù kan tara agbábọ́ọ̀lù náà Morgan Rogers 117 million tó jẹ́ record deal fún British player ele agbábọ́ọ̀lù Morgan Rogers tí ẹ pé gbà tí kó tó di pé sáà parí ní sáà tó kọjá àti kó tó di pé Chelsea wá kéde páwọn ń rà agbábọ́ọ̀lù yìí púpọ̀ náà àwọn olólùfẹ́ Chelsea wọn ti máa púpọ̀ náà àwọn olólùfẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àti agaga àtàwọn Arsenal wọ́n ti máa gba agbábọ́ọ̀lù yìí ọ̀dọ̀ àwọn olóńlọ kódà wọ́n ti fi AI wọ́n ti fi wọ aṣọ iṣẹ́ máàrí nìyẹn ṣùgbọ́n àwọn gbà mọ́ máàrí lọ́wọ́ wọ́n wọ aṣọ Arsenal fún ṣùgbọ́n Chelsea ṣe kíni lọ́gbẹ́ ìlú lè fẹ́ ta agbábọ́ọ̀lù yìí ẹ gbowó yín ẹ bá agbábọ́ọ̀lù wa ìyẹn bẹ́ẹ̀ wọ́n rà yẹn Morgan Rogers wọ́n dẹ̀ tún ti ní àdéhùn pẹ̀lú ikọ̀ Crystal Palace láti ra agbábọ́ọ̀lù kan Mazen Laroy
ìyẹn náà ó ti parí medical ẹ̀ lóyún àná tó yẹ pé ó dẹ̀ ṣe é ṣe nínú èmi sí monday ó ṣe é ṣe kan kéde agbábọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn gungun tuntun tó yẹ pé eléyìí a máa jẹ́ kí àwọn tó sìn adárabíọ́yọ̀ wesley fofana bernard badiashile gbogbo wọn a máa lé wọn lérí pé kọ́ tètè máa wá ikọ̀ kọ́ tètè mú tréyìn tó bá ń lọ lọ́rọ̀ kan kọ́ tètè dín mú kó má lọ já wọn ní tán mọ́ nǹkan bọ́lọ́ wọn má lọ di ryan sterling tó lọ jù sí bomb squad bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ẹjẹ́ má pẹ́ bẹ́ẹ̀ kí n lọ sọ́dọ̀ manchester united ọ̀rà agbábọ́ọ̀lù kan lọ́wọ́ chelsea ìyẹn andre santos agbábọ́ọ̀lù yìí ó dùn mí díẹ̀ torí agbábọ́ọ̀lù mo ti wò pé ìkànnì àwọn ògo ọ̀la fún chelsea ni àtẹni gan torí agbábọ́ọ̀lù yìí 22 years old ó ti tó láti máa bẹ̀rẹ̀ fún ikọ̀ ṣùgbọ́n tàbá ní parọ́ chelsea agbábọ́ọ̀lù pọ̀ lọ́wọ́ àárín yẹn ṣé lavia ni ṣé caicedo enzo fernandez náà wà ń bẹ̀ ó dúró kò dúró àwọn agbábọ́ọ̀lù yẹn pọ̀ bẹ́lẹ́ tínú bá kò so ó nílò ikọ̀ láti lọ tó yẹ pé ó máa lè dágọ̀jọ kòjọ torí agbábọ́ọ̀lù tó yẹ pé òun náà ó da gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé brazilian ọlọ́run fi bọ́ọ̀lù ọlọ́run fi rán wọn ní ìlú wọn bẹ́ẹ̀ ni ìyẹn ṣe lọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ òun nìkan kọ́ná tún wà rà ọ̀rà agbábọ́ọ̀lù kan náà ta ni mò ń sọ̀rọ̀ pa ẹ̀ yuri tillemans agbábọ́ọ̀lù ichester tẹ́lẹ̀ agbábọ́ọ̀lù yẹn ọ̀rà mo bọ̀ mo ti dè

0: lápáta ìgbéyàwó àpàtà domi domi dòdòdò. Ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run dá Ádámù tán ó ṣù ó ní ìwọ Ádám kò ní dà kí ìwọ nìkan kó máa dẹ́gbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọ̀gọ́dọ̀ ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dorí fún ọ. Kí ló fà á ẹ darapọ̀ mọ ọmọ yìí olùmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì lórí ìkànnì yìí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàgbo mọ́kànlá alẹ́ ìgbéyàwó àtàtà ètò gidi ni.

0: tó wà ẹ̀ka ẹ̀kọ́ tó wà bàbá wa ẹ bá mi nu àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó wà bá mi nu fáwọn ará ilé.
1: Àwọn ẹ̀kọ́ tó wà ní ilé ìwé Caribbean College of Technology ó jilẹ̀ ó sì dára púpọ̀ pàápàá jùlọ ẹjẹ́ ká bẹ̀rẹ̀ lórí ẹ̀kọ́ Community Health Technology Community Health Nursing ẹ̀kọ́ yìí ó gbilẹ̀ débi pé ṣàṣà ilé ìwé tó lè fa gbagbaga pẹ̀lú Caribbean College of Technology nítorí àwọn ọmọ wa ṣe dédé bẹ̀ tabáníkà sọ nípa ti ND tabáníkà sọ nípa ti HND ìṣe ni àjọ JAMB to UTME Resort tí wọ́n bá ní wọ́n gbé yege láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà.
0: Bàbá sọ pé oríire ńlá ńlá mọ̀ làmà lélẹ́yìí jẹ́ fún gbogbo wa báyìí ìyá wa ẹ ṣe jẹ́ òwò báyìí ẹ bá mi tẹ̀síwájú sí i.
2: Lẹ́yìn eléyìí tí wọ́n ti sọ yẹn a ní Public Health ND wọ́n máa lo JAMB
0: wọ́n fi wọlé.
2: Ẹni tí ò bá ní JAMB náà máa wọlé báyé sọ JAMB wá sọ pé kó ti di oníbejì.
0: Bẹ́ẹ̀ni.
2: Lẹ́yìn yẹn a ní Health Information Management Sherry Health Recording ní hospitals àti láwọn ilé-ìwé tó ṣe ń kọ́ wọn ó ti yàsọ̀ sí ti
0: tẹ́lẹ̀ àtijọ́
2: rẹ́kọ̀dì tí èèyàn bá ní láti bíbá ẹ̀ èèyàn máa lo dé gbogbo ìlú òyìnbó lẹ́yìn yẹn a ní àwọn wòyín wòyín wa àwọn dental
0: àwọn wòyín wòyín
2: àwọn náà ọ̀nà méjì náà ná fi ń wọlé o
0: àtàwọn
2: tó ní jàǹbù àtàwọn tí ò ní jàǹbù àti di oníbejì báyìí o then a ní health assistant àwọn assistant nursing àwọn náà wà níbẹ̀ lẹ́yìn yẹn a ní àwọn ìyá gbẹ̀bí wa
0: àwọn lọ fún ìwà
2: wọn kì í ṣe mú ìwà mọ́tán bá ti wá sí skul ṣùgbọ́n tí wọn bá wá sí skul mú ìwà ṣe ni wọn ṣùgbọ́n tó bá ti wá sí skul wọn ti wá kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ yálà àwọn ti church àwọn tó ń lórí àti egbò àtàwọn tó ń ṣe nílé wọn tẹ́ pé wọ́n ti ṣe auxiliary tán bá wá sí skul tán bá kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ wọn kì í ṣe mú ìwà mọ́ wọn wá gba license wọn gba certificate wọn fi máa practice lẹ́yìn yẹn ṣe wọn pa tún ní affiliation pẹ̀lú KWASU.
0: Ìyẹn gan ni mo mọ̀ pé tí oníbejì bẹ̀ gan tí ẹ̀ ń sọ
2: lọ́nà tó bá ṣe WAEC tó ṣe JAMB wọ́n lè wá wọlé fún Public Health BSC.
0: Oh BSC Public Health
2: for years.
0: Mo máa yọ fún yín mo yọ fúnra mi lè.
2: A dúpẹ́ lọ́dọ̀ lọ.
0: Oríire ńlá ló dé bá fi léèwé Caribbean College of Health Technology.
2: Bẹ́ẹ̀ni ẹni tó tún wá tó bá ti ṣe ND náà ní anywhere ní polytechnic wọ́n lè wá wọlé náà nípo anywhere ní Nàìjíríà wọ́n máa wá wọlé fún direct entry gbogbo wọn àtẹni tó ṣe comprehensive nursing ni o àtẹni tó ṣe medical lab ni o àtẹni tó ṣe
0: HIM ni o
2: àtẹni tó ṣe dental ni o àtẹni tó ṣe èyíkéyìí iṣẹ́ tán bá ṣe lọ́dọ̀ wa public attendee ni o tí gbogbo wọn bá ti ṣe tán báyìí ni wọ́n máa lọ wọ́n máa lọ serve ẹni tó bá ṣe direct entry ẹni tó bá ti ṣe ndi directors náà máa fi wọlé wọn níbẹ̀ láti 100 level ṣùgbọ́n tó bá fi WAEC wọlé wọn lo 4 years.
0: Ẹ lọ́rọ̀ kan ṣó ń tẹ́ ń jẹ́ pé mi pé ta bá wo brochure ti àjọ joint admission matriculation board tẹ́ ń sọ yìí orúkọ iléèwé Caribbean College of Health Technology náà ti wà ń bẹ̀ báyìí.
2: Bẹ́ẹ̀ni ẹni tí ò bá mú skul wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n lọ ṣe change of institution
0: àti change of course
2: yes.
0: Ṣe ẹ ti gbọ́ kọ́dà èyí tẹ́ ẹ ṣì ní JAMB lọ́wọ́ mo láyọ̀ látọ̀ wípé tẹ bá ti ní láti 100 sókè tẹ wọ́n wò pé iléèwé tẹ mú tẹ́lẹ̀ pé bóyá ẹ fẹ́ change sí Caribbean College of Health Technology. Bàbá gbẹ́dẹ́gẹ́ ṣe o ẹ bá mi ṣàlàyé ìyẹn fáwọn aráalé.
1: A fi dá yín lójú wípé ní CBT center tẹ bá lọ ní Nàìjíríà ẹ lọ wo Caribbean College of Health Technology ẹ ò bá wa bẹ̀ èyí ni àmì ìdánimọ̀ wípé lóòótọ́ àtòdodo Joint Admissions and Matriculation Board to National Board for Technical Education ìṣe ni wọ́n fún wa ní certificate ipò yege tẹ̀síwájú. Àwọn iléèwé mi wà tó jẹ́ pé wọ́n máa sọ pé ẹ má wọlé ẹ àtiṣe ẹ má lọ rú léwé yẹn o àti rírí wọn ẹ̀yẹ test Caribbean College of Technology. Wọ́n fún wa ní Community Health Nursing ND to HND. Wọ́n fún wa ní Medical Laboratory Technology ND HND. Bẹ́ẹ̀ ni wọ́n sì fún wa ní Public Health Technology ND HND. Nípa ìbéèrè tí wọ́n béèrè ìkẹ́ amúyẹ tí ó yẹ kẹ́ ní òun lẹ ti gbọ́ yẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ wá sí Caribbean College of Health Technology wọ́n máa sọ àwọn àdírẹ́sì wa fún yín ẹ lè ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀gwárì sí.
0: Bẹ́ẹ̀ ni ẹ wo fún ẹni tí ó ń wò pé bákan méjì ẹ wò pé báwo lẹ ṣe lè dé ilé ìwé Caribbean College.

lẹ́sẹ̀ Bond FM 92.9. Ẹ̀yin ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì, ètò àtàtàkọ́ ti borí Bond FM 92.9 báyìí. All for God, gbogbo ẹ̀ fún Olúwa láti ilé ìjọsìn Grace Redemption Gospel Assembly International, 5 Oroku Street, Èbúté Mẹ́ta West, Lagos Mainland, ìpínlẹ̀ Èkó. Ní gbogbo ọjọ́ Sátidé lẹ́tọ̀ yóò máa wáyé láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sáago méje àbọ̀ àṣálẹ́, 7:50 to 7:30 p.m. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gba kòdì, wòlíì ìránṣẹ́ Ọlọ́run alàyè, Morayo Ogunmadé ni yóò máa bá wa sọ̀rọ̀ láti inú Bíbélì pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́. Bí wọn náà bá jẹ́ kan nínú àwọn olùfẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká jọ pàdé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ní Bond FM 92.9 ní 7:50 to 7:30 p.m. Lórí ètò gbogbo ẹ̀ fún Olúwa, gbogbo ẹ̀ fún Olúwa, All for God.

0: dùn mí dùn. Ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso,
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò. Lẹ́yìn tí Ọlọ́run dá Ádámù tán, ó ṣù, ó ní ìwọ Ádámù kò ní dà, kí ìwọ nìkan kó máa dẹ́gbẹ́ dẹ́kẹ́ ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá éfà ilé ọ̀gọ́dọ̀, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀. Lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yìí Olúmìde Ọlálẹ́rè, bẹ́ẹ̀ pè mí ní Olúmáìtì lórí ìkànnì yìí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láàgbo 11:00 AM. Ìgbéyàwó àtàtà, ètò gidi ni.

0: jẹ́ kun ìṣẹ́jú mẹ́jọ tá lọ gbọ́ ìròyìn àgbáyé. Ó dá aago mẹ́jọ ni tó ń yọ̀ǹda yé.
1: Ta ni wọ́n rọ tèmi fún?
2: Àyàfi bàbá
0: lókè.

ti ko bodumo to gege ba se gbo ati ba se mo eto gba le gba ta lososu wa o wa fun akitiyan ijoba Eko lati mu ayika ati agbegbe wa wa ni imo toto ati lati mu adikun ba isoro omi yale pelu mimu agbega ba agbegbe wa latara imo toto bi bi Eko se kopa nibi abana elekeri eto gba le gba ta to ma nwaye ni Saturday to ba gbeyin osu Àmọ̀ pàtàkì ti lọ sí ọ̀dọ̀ olùgbé Èkó láti gbìyànjú mú ọ̀rọ̀ ètò ìmọ́tótó lọ́kùnkúndùn. Ọ̀gbẹ́ni Rotimi Akọdú tó jẹ́ olùgbà gómìnà ìpínlẹ̀ Èkó lọ́mọ̀ pàtàkì lórí ọ̀rọ̀ tó bàjẹ́ mọ́ ètò àyíká òun ló pe ìpè náà lásìkò tó léwájú ikọ̀ ẹ̀ láti lọ káàkiri ìjọba ìbílẹ̀ Badagry láti lọ mójútó bí wọ́n ṣe ń gbárùkù ti ọ̀rọ̀ ètò àyíká ìmọ́tótó sí. Ọ̀gbẹ́ni Akọdú ṣàlàyé pé elétíkúnkún àti àwọn aláìgbọ̀rọ̀ ẹ̀dá ìjẹ́ kí ìdọ̀tí pọ̀ jáǹtì rẹ̀ káàkiri ìpínlẹ̀ Èkó ó sì jẹ́ owó kò ní mọ̀ pé onílù òrin lajú ẹlẹ̀ kí ló bàjẹ́ onílé báyìí ìjọba Èkó ti ní dídá ìdọ̀tí káàkiri ibi tí kò tọ̀nà ó ti di èèwọ̀ ó ti di ohun àfihàn tí egun faṣọ nígbà tó ń kọ sára sí àwọn cda cdc tó kópa níbi ìjọba ìbílẹ̀ náà olùgbà gómìnà lámọ̀ràn náà sọ pé fífi àwọn akẹ́kọ̀ọ́ sínú ètò gbalẹ̀gbẹ́ta ọ̀hún ó wà fún láti mọ̀ àti láti kọ́ bí a ṣe ń gbé ní ìmọ́tótó ni àti láti dáàbò bo ọjọ́ iwájú ìpínlẹ̀ Èkó ní ìhà tiẹ̀ alága ìjọba ìbílẹ̀ Badagry ọ̀gbẹ́ni Babatunde Ounpẹ sọ pé ìjọba òun ti ṣe ètò akópa ọlọ́pàá kò gbérégbè sílùú Badagry tó pè ní waste police láti máa fi ọwọ́ òfin mú aláìgbọ̀rọ̀ ẹ̀dá tó bá tapà sí òfin dàtọ̀ sí ó sì ṣàlàyé sí i pé ìjọba òun kò ní tẹ̀tì láti kún ìjọba Èkó nípa lọ́nà tí ìpínlẹ̀ Èkó yóò fi wà ní ìmọ́tótó àṣojú kọ̀ròyìn wa tó jábọ̀ fi tó wa létí pé ikọ̀ tó wá látọ̀dọ̀ ìjàwó gómìnà dókítà ìbíjọkẹ́ sanwó-olu gan ó kópa níbi ètò gbalẹ̀gbẹ́ta òun tíjọba ìbílẹ̀ Ìbẹ̀jùlẹ́kì níjọba ìbílẹ̀ Ìbẹ̀jùlẹ́kì ìròyìn àgbáyé gbọ́ láti iléeṣẹ́ wa bond FM 92.9

ẹkún ìtọ́jú síwájú náà ń tẹ̀síwájú. Àjọ tó ń ṣètò ìpínlẹ̀ Èkó àti nípínlẹ̀ Èkó lọ́mà ti fi dá olùgbé lójú pé ìpèníjà lórí bí ìdọ̀tí ṣe gbalẹ̀ káàkiri ìpínlẹ̀ Èkó yóò dohun gbàgbé tàbí máa fi rí oṣù mẹ́fà sí oṣù mẹ́jọ sígbà tá a wà yìí. Ọ̀gá àgbà àjọ ọ̀hún àjọ lọ́mà dókítà Múyíwá Gbadegesi òun ló sọ̀rọ̀ dánilójú náà lásìkò ètò gbalẹ̀gbàtà tó wáyé lẹ́nìí nílùú Badagry. Dókítà Gbadegesi kẹ̀yìn sí ìròyìn kan tó ń jà ròyìn ròyìn pé ìjọba ìbílẹ̀ ti gbaṣẹ́ àjọ lọ́mà ṣe látara ètò owó gbígbà fúnra wọn. Kò jẹ́ kó yé wa pé ọkọ̀ àgbárígò ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ti tẹ́wọ́ gbà láti fi máa kó ìdọ̀tí nígbà tí ìjọba ìpínlẹ̀ Èkó náà ló tún pèsè àlékún ọkọ̀ ńlá ìmíì fún wọn. Dókítà Gbadegesi ó wá sọ̀rọ̀ lórí wàhálà lórí ọ̀rọ̀ owó sísan pẹ̀lú bí ẹ̀rọ ìrúṣepọ̀ ti tó sílùú nílùú Èkó àti bí ilẹ̀ ṣe pọ̀pọ̀ yà káàkiri. Ó ní ìpínlẹ̀ Èkó náà kò sùn lórí ọ̀nà àti dẹ́kun ìdọ̀tí. Ó sì di ẹ̀bìrú bí ọ̀gbàrá ọ̀dọ̀ bó ṣe ń pa ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ àti bó ṣe dákún ọ̀nà láti gbé ọkọ̀ tí yóò kó ìdọ̀tí náà gbà. Ó ní ọkọ̀ ń balẹ̀ pẹ̀sẹ̀ pé láìpẹ́ àwọn olùgbé gan wọn á rí ìyàtọ̀ kí ọ̀sẹ̀ yìí kó tó kásẹ̀ ńlẹ̀. Látara ìgbìyànjú lọ́nà tí àgbéga yóò ṣe wà lọ́nà lórí ìlera ara àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n á fi lè gbájúmọ́ ẹ̀kọ́ wọn dáadáa àti bí èròǹgbà ọjọ́ iwájú wọn yóò ṣe wá sí ìmúṣẹ. Èyí ló mú ìjọba ìpínlẹ̀ Èkó láti pàṣẹ ẹkùn kẹta tó ń ṣètò ìlera. Ó ti ṣe ètò àyẹ̀wò ìlera ara olóṣù mẹ́ta mẹ́ta. Ètò máa ń wáyé káàkiri ilé ìwé èyí tó wà ní Falọmọ ní Ìkòyí. Ètò náà la gbọ́ pé yóò ní í ṣe pẹ̀lú àyẹ̀wò àti ìtọ́jú eyín, oògùn àrùn, etí, ẹnu àti ti ojú. Wọ́n á tún ṣètò jígí ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí ojú ń yọ lẹ́nu. Ní ìrètí Junior Secondary and Grammar School. Ní ìrètí Junior and Senior Grammar School àti ti Falọmọ Junior and Senior School Senior High School. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ọ̀hún akọ̀wé àgbà ẹkùn kẹta ní iléeṣẹ́ ètò ìlera nípínlẹ̀ Èkó Dókítà Mansurat Adeleke ó sọ pé ètò ìlera àwọn ọmọ iléèwé àti olùkọ́ ló jẹ ìjọba Èkó lógún. Ó sì tún rọ àwọn akẹ́kọ̀ọ́ láti gbìyànjú máa báwọn òbí wọn olùkọ́ òṣìṣẹ́ elétò ìlera sọ̀rọ̀ lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ń kojú ìṣòro ìyówò láàrin àwọn akẹgbẹ́ wọn. Ìbáyìí ẹ̀wẹ̀ ọ̀gá àgbà pátá fún ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì àti tẹkinọ́lọ́jì ní ẹkùn kẹta arábìnrin Fọláṣadé Adéwì ló ṣe ètò náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó dáa gbà nítorí yóò tètè jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kan mọ ibi tó kùn sí lágọ̀ọ́ ara wọn. Ó sì pè fún ọ̀nà tí yóò fi gbilẹ̀ káàkiri iléèwé tó ń bẹ káàkiri ẹkùn ọ̀hún. Ọ̀gá àgbà iléèwé Falọmọ Senior High School Ọ̀gbẹ́ni Ọmọ Àìbágbé Paul Okunsara síjọba Èkó lórí ètò náà. Ó sì ké sí àwọn òbí láti jẹ́ kí àwọn ọmọ wọn lọ kópa níbi ètò àyẹ̀wò ságọ̀ọ́ ara wọn náà nítorí yóò wúlò nígbà tí wọ́n bá kẹ́fìn àìlera tàbí àìsàn kan láti ibẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n á sì tètè ṣe ìtọ́jú ẹ̀ lójú ẹsẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí the Nigeria Police Force ti kẹ̀yìn sí ìròyìn kan tó ń jà raburabu tó ṣàlàyé pé ọ̀gá ọlọ́pàá yányánlẹ̀ IGP Ọlátúnjì Dísù ó ti pa láṣẹ fún gbogbo ọlọ́pàá pátá láti yìnbọn lu ẹnikẹ́ni tí wọ́n bá ká ìbọn mọ́ lọ́wọ́. Ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti jáde tán pé ìròyìn ọ̀hún ò fege ni o kò fẹsẹ̀ múlẹ̀ àti iṣẹ́ ọlọ́pàá àti wípé àwọn èèyàn wọ́n ń gbà sódì ni o. Inú àtẹ̀jáde ìròyìn tó jáde látẹnu alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn CSP Ani Iniedu ó sọ pé ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ṣàyẹ̀ṣẹ́ láàyè pé ìròyìn táwọn èèyàn ń gbé pẹ̀yẹnu ọ̀hún ó ní àwọn ọ̀bàyẹ́jẹ́ ìdá kan ló túmọ̀ ẹ̀ sódì láti fi mú ìbẹ̀rù gbudo bá ọkàn ará ìlú sì ni. Ó ṣàlàyé síwájú pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé ọlọ́gá ọlọ́pàá yányán IGP sọ̀rọ̀ náà jáde o níbi ìpàdé àwọn alẹ́ lọ́rọ̀ tó wáyé nílùú Makurdi tó jẹ́ ìpínlẹ̀ Benue. Ó sì ní ojúṣe iṣẹ́ ọlọ́pàá sì ni láti dáàbò bo ẹ̀mí àti ẹ̀tọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Ó sì ṣe ìpinnu àti túbọ̀ mú iṣẹ́ náà lọ́kúnkúndùn láti bọ̀wọ̀ fún òfin àti ẹ̀tọ́ ará ìlú. Ó wá rọ èyíkéyìí ọlọ́pàá láti tẹ̀lé òfin tó rọ̀ mọ́ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú òfin tó gbé lẹ́sẹ̀. Ìròyìn lọ òkèrè. Ohun tá a gbọ́ ni pé
minister to orise oro eto eko ni orilede india damendra pradhan o ti kowe fi ipo le leni o leyin tawon odo kora won jo lati se iwode ifewonu o fitako aisede die lori idowo to le ye aye eyan pada sirere nise lawon odo na kunle bambam ni olu ilu orilede na atawon apa ibi kan na ni ose ta wa nu e labe abrada egbe oselu kan ti oruko e nje social media driving cockroach danta party to si npe fun ayipada gidi lori oro eto eko won tun npe fun kiko we fi po o minister na sile egbe oselu cjp saraye igbese na leyin ti pradhan to ko we fi po le o si ni gbogbo ibere na awon ti yanju e pata o si ni igbese sin lo lowo lati wa oju to si oro ifewonu ona ito gbile de a ni gbogbo new delhi gege ba se gbo ohun to fa ibinu na ni bi awon odu si ni gbogbo ibere na awon ti yanju e pata o si ni igbese sin lo lowo lati wa oju to si oro ifewonu ona ito gbile de a ni gbogbo new delhi gege ba se gbo ohun to fa ibinu na ni bi awon odo se nfa pa janu lori aisi ise lode ati bi olooto agba narendra modi bo se nsi sakosi joba e lara nkan ti awon odo na tun bere fun tun ni sisan owo fa won ti dawo na to ko baju baka na won tun fe ki esun ti won se mu olorun lori ifewonu o ko di ohun igbagbe to eyin eyan wa e je yago fun iwa angbele abi anda do ti sinu gota nitori pe ohun lo nfa wahala omi yale lasiko ti ojo baro yo se se o kin to dando ati gbogbo ko iroyin na la kan si ijoba eko ti lo fi agadagodo gbangba ti ile to le ni ogun latari pe won o tele ofin lana ile kiko pa ijoba ipinle eko ro olugbe lati tele alale ti o mo ipada otun wa lori oro eto imototo ayika wa ajo kule kodo ti loma ati se ileri pe ohun a satunse si oro owo ile kiko minister eto eko nle indian o ti kowe fi ipo nle leni natara pe awon odo se eto ifewonu

kú ìpalẹ̀mọ́ ọdún. Àwọn nǹkan tí múra lẹ́ ń sin fún ọdún ìṣẹ̀ṣe. Next month ni o.

0: ti igba kan ti ore jade ngba na Olorun reality and questionnaire alajo bi adajo gba na ifo ni mo nge odo aburo mummy mi ti matiti school ma be ni ma pada si wa lo semester e bo aje ti e se ru o ore na jade mo songo ota mo lati lo wo moto lo be lora afa imo ni se ni e se ni to ba ni daro mo ra ye Olóògbé síkúrú àyìndé bàdé sítàlẹ̀ ń gbọ́ ó. Bond FM 92.9 aago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́wàá. Tó bá di aago mẹ́jọ màá yẹ̀bá. Ó fún nǹkan àdìsá. Àdìsá àdìsá àdìsá. Tó bá di aago mọ́kànlá alẹ́ ìní kan náà. Agbára Ọlọ́run ẹ̀yin tẹ̀ ń wọ́kọ ẹ̀yin tẹ̀ ń wọ́yà. Wọ́n tó lè bóbìnrin sọ ọ̀tẹ́rù ń bá ẹlòmí. Ẹ̀yẹ lórí adèlà gẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin mọ̀ pé iṣẹ́ lágbára ni àti kẹ̀lúdà wọn. Ìlú àwáńsà àti dín ọkọ̀ràn. Iṣẹ́ ni o. Tó o bá lè bóbìnrin sọ̀rọ̀ àbẹ́rù ń bá àbúdà ìwò pé o fẹ́ lọ́kọ̀ o fẹ́ níyàwó ní ọdún yìí ní oṣù yìí kó tó parí. Àwọn obìnrin ti ń yọjú o. Wọ́n dẹ̀ rò pé ìbálòpọ̀ nìkan ni màmá kan bẹ́ẹ̀ lẹ́yìn sí màmá 80 mú wà nílẹ̀ o. Mo bá ti ní mọ́tò wá gbé tán ni 80 years. Tẹ̀ fẹ́ dáṣà òtún lálẹ́. 175 náà ń bẹ́ o. Àwọn náà ní ara ń ro àwọn gbogbo nǹkan ló ń ṣàwọn torí ìbálòpọ̀ nìkan dẹ̀ ní tiwọn.
1: Ìpòrí ọjọ́ tó ìjà fún òkè dẹ̀.
0: Mo kọ́ ti ń yọjú. Wọ́n ní olúmọ̀ ètò òtútù mú o. Mọ́ ni mò ń dá sí mo ní

bínú. Mo rántí ìgbà kan náà ti máa fún àwọn mímú 3000 báyìí. Adé jẹ́ ọbẹ̀ oye kódà 3000 naira. Fat. Adé máa ṣèbẹ̀ ọkùn wa balẹ̀ ajọ tó wù wá 3000 gbẹ̀rún mẹ́ta. Nàìjíríà yẹn àlérú ẹ̀ mọ́. Délé ìpínlẹ̀ ní báyìí rúrẹ̀ bàmí 1290. Tẹ́gùn.

0: lọ́kọ́ ojú rẹ̀.
1: Ṣọ́ọ̀dì ìṣẹ́sàn lọ́wọ́ rí.
0: Ohun tó dáa jù ní kéèyàn mú ara rẹ̀ dùn kó fọkàn ara rẹ̀ balẹ̀. Ní èèyàn gùn kọrin kó sí ni, o gbé nǹkan tó jọra sọ́yà, o lé nǹkan tó kọjá àyà ẹ, o sáré ayé, o wá gbọ́ ọmọlà kejì ṣiṣẹ́. Ní adé ègùn. Aago mẹjọ kún ìṣẹ́jú mẹ́fà. Aago mọ́kànlá lẹ́yìn àpàdé lágbára ọlọ́run. Òun ọkọ, òun wáyà. Àwọn ọmọdé ń sin ọ̀tẹ̀, àwọn ọ̀tẹ̀ síríọ̀sì mo ti yẹ̀ wọ́sẹ̀gbẹ́ kan. Wọ́n adélé bọ̀, wọ́n ti mọ̀ tán ń pè ìgbéyàwó tójú wọ́n ti rí. Ẹlòmí tó ń blé máa rẹ̀ pé ìwọ̀n lọ ìbámá kúrò lábẹ́ àkàtà ọkọ mi o. Ẹlòmí ń blé máa rẹ̀ pé ìwọ̀n lọ ìtàlọ́dún ìfìyà rẹ̀ pẹ́ jálẹ̀ o.

ìpínlẹ̀ wọn ọkùnrin kan gbà kan tó wá bá mi náà gbà wọn bí ìgbà tó ń kọ ẹ̀kọ́ lára wọn ni. Iṣẹ́ àkọ́kọ́ kìí ṣe ẹnìkíní ẹnìkejì ẹnìkẹta nígbà táwọn invest fúnyàwó àwọn tó ń da lókòwò nínú àwọn òkà mọ́. Tó wá burú kéèyàn invest fúnyàwó ẹ̀ mi ò rí pé nǹkan tó burú ni o. Olóògbé ló ń kọrin bí àlàyé yìí lágbára ọjọ́ rí bí àná ẹ̀. Tẹ̀ǹtì ò ní dòkú, báà lówó wá kú, o ò lówó wá kú, o ò jẹun wá kú, o ò jẹun wá kú, o ò ní mọ́tò wá kú, o ò lọ́kadà wá kú, o ní kẹ̀kẹ́ wá kú, o ò tẹ̀ ní nǹkan kan rárá rárá rárá, o náà kú. Àgọ́.

0: pàtàkì sí ayọ̀ tún ìtọ́wò àdùn sílẹ̀.
1: Ìṣẹ́lẹ̀ Mahama ní ká máa ṣe múra lórí umra a máa pa ìṣẹ̀lẹ̀ ni ìdí ni ti ilé iṣẹ́ tó ní ọkọ̀ níbi káàkọ́ ní ṣe àjà tí umra pẹ̀lú rọrùn. Alifidas Ajanura Services Limited fi ṣe àgbékalẹ̀ September Special Umra tó fún wa láǹfààní láti dé gbọ́ ìfẹ́ àkànṣe umra lápapọ̀ December náà bẹ́yìn. Yóò fún gbogbo àwọn tó jẹ́ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gán ní ilé olúwa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́jẹ̀ tẹ́ bá lè ṣe Alifidas Ajanura Services ṣe ìrìnàjò September Special Umra àti umra December fún 2026. Ẹ kú ti mà pọ̀ àwọn àbá àtọ́mọ̀ nípa súnà ni ó máa kọ iṣẹ́ ìrìnàjò sí gbogbo àwọn àyà mi. Láti láǹfààní àti ṣíṣe àṣepẹ́ pẹ̀lú wá ṣe ìgbà níta àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù náà lẹ́ẹ̀mọ jẹ tẹ́fì lọ tẹ́fì dé. Ẹ mọ kọ lọ́yẹ tí ó máa kọ yín ìṣẹ̀lẹ̀ àti bàálù tó gbẹgbẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni. Àyè ti sílẹ̀ láti máa sanwó September Special Umra kalẹ̀ tàbí umra December fún 2026. Ẹ sá ti máa kà sí olùlé-iṣẹ́ Alifidas tó wà ní number 92 Ìkòbúrò Fadé bus stop nílùú Èkó. Ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú Ìlọrin. Ẹ kàn sí wọn ní ìdojúkọ Kidis Hospital Ọlọ́nsọ̀gbò Ìlọrin. Tẹlẹ 08032479451. Sakẹ́ àti gbogbo òkègùn ẹ máa pẹ̀lẹ́ àdánù lápọ̀ sórí 08038307824 Alifidas Ajanura Services Limited. Àwọn ni wọ́n kàn lọ sí àjà tí wọ́n pẹ̀lú rọrùn.

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade, PhD. Mo kàwé ní orílẹ̀-èdè aláwọ̀ funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdáàdọ́rin àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain. Gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúnkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú, orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí ó lè fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. Ó lè fa prostate enlargement fún ọkùnrin àbí erectile dysfunction, hormonal imbalance àbí infection. Bẹ́ẹ̀ni ó lè fa ìrọ́mọbí fún obìnrin náà gẹ́gẹ́ bí tuber blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. Ó lè tún fa high blood pressure. Kí ló wá ń fa kí ẹ̀jẹ̀ má já geere? Àkọ́kọ́, tí èèyàn bá dúró pẹ́ àbójókòó pẹ́, ó lè fà á. Kí èèyàn over stress ara, ìgbésí ayé tí à ń gbé, fún àpẹẹrẹ, kí èèyàn máa jẹ processed food, kí èèyàn máa pẹ́ jẹun alẹ́, máa mu sìgá, ọtí, àmupara, wọ́n lè ṣokùnfà ẹ̀. Tí ìkan nínú àwọn àìsàn tí mo dárúkọ sílẹ̀ yìí bá wá ń ṣe yín, ẹ lọ fọkàn balẹ̀ torí mo ní ìròyìn ayọ̀ fún yín. Ọ̀nà méje tó yàtọ̀ ni à ń gbà láti fi tọ́jú onírúurú àìsàn ní ilé-ìwòsàn wa. Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà ayé ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. Day and non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti máṣíìnì láti fi rìsẹ́ẹ̀tì ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára. Ẹ̀yin olùgbọ́ mi, mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé-ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá, wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlàágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣíìnì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí à ń lò ní ilé-ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé-ìwòsàn balẹ̀ sí abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé-ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Gendo U-turn bus stop gangan ní abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 0803 869 0104 0803-869-0104. Asi ni eka ile wosan wa ni Ikoroju ni number 2 Daniel Sumani Street High School Junction Sagamu Ikoroju Road Ikoroju. Call our WhatsApp number Ikoroju ni 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
1: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara, ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.
3: As you dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comics, make you dey relieved.
4: Oga Hemis, I beg, I need cough medicine. Wey fit work sharp sharp.
5: Oh yeah, try Comics cough syrup.
3: Yes, so. Comics na confirm. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
6: Oba mi mo so oro temi na dayo lale toni. Four habitat, Niki Bala draft, Bugua, Quicky, or Bamimoso, Roa Dio. Hey, Yomio, Shewa, Paboni, four habitat, ma, Lutuan missing you. One Kenya, Tiwaso, Romo Luabi, Caso, Ropapo, Gegebiore, Siramo. Four habitat, I want only Bonio, Shew Benlo, Dede, alone if you ask late. 1 year, Tiomo, Yamaki Batile, which one barons was one or two, or Toroni, it's one barons or two or any daddy. Iron bembe ni o four habitat won la won lo toro ta won fe ba so lale toni four habitat gbo ala mo oti ta so yi ki oti gbo oru ti gba bayi pe oni baba la baba ku baba baba bitas four habitat won wa ni ki ro je ise yi fun gbogbo eyin oni bara won atokun ya atobirin to mu four habitat papa julo la ti a mo pe o po dodo ki a pe odun meji ni logun soke ka to fe nkan four habitat won to nta mata fun eni ti o ba ti pe 10 years okay won to ba ti pe 10 years ikilo patakire lati ile ise to pon four habitat ma mu tori olohun ko ba ofin mu four habitat won wa ni nje o je mo pe four habitat ki se oti to je pe o wa lati pa awon eyan lara idi niyan ta fi pon lona igba lode lona to to to fele lenu ifele re lenu ko wa tumo si pe ko mu mu kunu ko mu amu para four habitat ko fe ki iwo to mu ohun ko wa di idakuda tori pe four habitat igbadun ni four habitat wa fun koda ani four habitat ko di gba to ba mu four habitat to wa di ohun to wa se kini to wa soju balabala to n diju to laju to wa ntaki do subu to wa so fun awon eyan pe edakun ta lo je bata mi moto mi kilo te gbe mi awon obere odi ibere ti o ba gba mu ibere ti o bori pipe gbe ti o bori pipe mu four habitat iwo to ba mu o mo pe o gboro ba de bi pe ojo ola re tin polukumusu yara o four habitat sa feru e four habitat wa fun awon to mo itumo ka gbadun ara wa ka saye ka se faaji ka tira wa si afefe to gbadun afefe gbadun tumo si pe se faaji mo ni o wo won na mo ti mo so ololufe four habitat to je olumu four habitat o gboro mo ku gboro mo four habitat pelu ilakaye ni o gboro mo gba to ti ba ilara mu de ibi to ti to igba to n ba lati dawo duro e wa four habitat ni pe ko mu ko lo sile gbose ko se gbose wo lowo ko jeun daada ko sun bo ni fe ba wa to si life fi pa mu ke sere fe ko gbadun e ko se kini e keje keta e keta e kerin e karun e kefa e keje four habitat ni eni ba mu four habitat ko ye ko ma wa so pe mo lana yen moto fe gba ohun to won ti dada four habitat o si fun yen o four habitat o gboro mu four habitat won ba inu ko to da mi nu gota rara o ki se eni to je ololufe four habitat niyan rara o four habitat ko gba ki o mu oti ton ko wa de eni to se leya tawon won wo lawo re awosukun to ra lawo re rin won wo da mi enu lara o tori na four habitats je oti to rewa awon arewa okunrin atobirin lo si mu ona ti won gba gbe kale sinu igo oni ke e mo pe four habitats oti awon to ya yi ni o ma je ki opolo re pe alafia re a munodoko opa eyin a na dada okunrin a duro ge bi okunrin obirin a duro ge bi okunrin

agbára ọlọ́run ọba eré ọlọ́run ò ní díbàjẹ́. Bá a ṣe ń kí ọlọ́run náà tó jẹ́ aláṣẹ láyé àti lọ́run ká máa kí lálọ́ọ̀dù wa náà aláṣẹ ìlú onígbòǹgbò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá náà là ń kí o. Kábíyèsí ò kí ń fi iléeṣẹ́ Bond FM 90.9 ṣeré. Kábíyèsí àwùṣẹ onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun Adéyẹmí Àjàsá. Kábíyèsí fẹnu àṣẹ sọ̀rọ̀. Wọ́n ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá bá a ṣe ti rí àbámẹ́ta Saturday tó gbẹ̀yìn oṣù keje yìí, èmi wa ò ní pin láṣẹ Elédùmarè.

tó se kẹfẹ́rí tí wọ́n bá fi lè dẹ́kun àse kẹfẹ́rí wọn tí wọ́n kọ̀ láti tẹ̀síwájú pẹ̀lú jíjẹ́ kẹfẹ́rí tí wọ́n gba islam tí wọ́n ń bá ètò sẹ́kù nínú ìgbésí ayé wọn lọ lórí pé wọ́n jẹ́ mùsùlùmí yóò wù fọ̀rọ̀ lẹ́hùn máa kọ̀dù sẹ́lẹ̀f a ó ṣàforíjìn fún wa gbogbo ètò ti síwájú ẹrù ẹsẹ̀ rẹ ìwọ tó dẹ́sẹ̀ o lè má báwo ló ti ṣe pọ̀ tó lọ́dọ̀ allah báwo wá lẹlòmíì ó ti ṣe bọ́ ọdá àmọ́ alọ́wọ́pọ̀ jẹ́ kẹfẹ́rí ná gbogbo ẹsẹ̀ iná ló ti yí bú ọ mọ́lẹ̀ nítorí pé ìṣe kẹfẹ́rí òun ni bàbá ńlá àti ìyá ńlá gbogbo ẹsẹ̀ torí ẹ̀ lòfin ṣẹ̀ríà fi sọ fún wa pé lẹ́yìn sẹ́bàrẹ́dẹ̀l kò fèrè dẹ́m lẹ́yìn pé yẹn ti jẹ́ kẹfẹ́rí kò tún ṣẹ̀ṣẹ̀ kan mọ́ nítorí pé àrùn ńlánu tó bá ti yé ni mọ́lẹ̀ àwọn kéékèèké wọ́n tún gorí ẹni mu bẹ́ẹ̀ ni eléyìí ló túmọ̀ sí pé èyí tó burú jù jáì èyí tó tóbi pọ̀ jù nínú ẹsẹ̀ iná ló ti ń sẹ̀wọ̀n tó bá wá túbá nínú rẹ̀ tó olóòṣè kẹfẹ́rí mọ́ di mùsùlùmí ó rí àforíjì ńlá lọ́jọ́ ẹlẹ́dàá wa ó lè sọ pé mo ti pẹ́ nínú nǹkan tí mo ń ṣe yìí ìṣe kẹfẹ́rí yìí ẹlẹ́mìí gbùngbùn ni lọ́dọ̀ mi ọjọ́ rẹ̀ ti pẹ́ àti fílẹ̀ kò lè rọrùn kò sí nǹkan tí ò lè rọrùn kò sí nǹkan tí ò lè rọrùn a rí pé àwọn èèyàn wà tó jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé wọn ìṣẹ́bọ sí ọwọ́ ìṣe kẹfẹ́rí òun náà ni wọ́n ń ṣe torí pé wọn kò mọ nǹkan míì tó yàtọ̀ sí ní ìgbà tí islam dé wọ́n pè wọ́n wá sí ti islam wọ́n fi àlébù aburú àìdá àti ayẹ eléyìí ti ń bẹ nínú kẹfẹ́rí tí wọ́n ń ṣe wọ́n fi hàn wọ́n wọ́n sì fi hàn wọ́n bó ti ṣe jẹ́ pé àtúbọ̀tán wọn ò ní dá àwọn ẹni ó ṣe kẹfẹ́rí sí ọwọ́ àwọn ẹni tó sá ìgbàgbọ́ sí ọwọ́ àwọn náà ò sì fẹ́ kí àtúbọ̀tán tàwọn ọmọ dá ó wù wọ́n kátúbọ̀tán àwọn dá àwọn náà sì ronú sí tí wọ́n bá wọn sọ wọ́n rí pé òdodo ni gbogbo tí wọ́n bá wọn sọ eléyìí tó ṣe pé òfin kankan yàtọ̀ sí òdodo wọ́n wá pinnu wọ́n gbà fọlúwa ẹlẹ́dàá wọn gba islam wá wo dáadáa tó lu àṣẹ fún wa wọ́n bẹ nínú wọn ẹni tó ṣe pólú aṣọ́rẹ́ yìí fún kò mọ lórí ara rẹ̀ òun gba islam òun náà tún pe bàbá rẹ̀ sẹ́sìn islam oníkànnàbì sọ̀rọ̀ bá àlùsẹ́ lọ sàdúrà fún bàbá òun bàbá náà gba islam màmá tó tún bí tún gba islam àwọn ìyàwó gba islam gbogbo àwọn ọmọ rẹ̀ gba islam gẹ́gẹ́ bí oore ńlá pẹ̀lú ẹlẹ́dàá wa tó ṣe fún abubakar as-siddiq radiyallahu anhu olú ẹlẹ́dàá wa sọ̀rọ̀ yìí fún ọ̀kárí ni kò sọ̀rọ̀ yìí fún kọ́yọ nìkan lẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí ilé kan àti ìbátan rẹ̀ olú ẹlẹ́dàá wa dákun sọ̀rọ̀ tí ọ̀kárí fáwa náà má dá wa dára wa torí pé àgbọn má dá wa dára wa torí pé àlágbára ọgbẹ́ kan ò sí fún wa agbára kan ò sí fún wa lẹ́yìn tó lu abá fi fún wa torí de eléyìí wọ́n á sọ pé ó ti pẹ́ nídìí tó ń ṣe ìwọ gan ti dọ̀gá tó ṣe pé ìwọ gan ló ń kó àwọn kan jẹ àti gbọ́ àgbà ajá kan kì í pawọ́ jẹ́ ìyẹn ajá ìwọ kì í sajá ènìyàn ni wọ́ irú èrò tí ń bẹ lórí rẹ òye àti ìmà kọ́ ní ń bẹ lórí ajá má fìrà rẹ wí ajá aláàánú ni ẹlẹ́dàá wa kò sí àkókò tó lu afẹ́ sànú ẹni tá pọ̀pẹ́ kò sí àkókò tó lu afẹ́ fini mànà tá pé láago mélòó gbogbo ìgbà tó lu abá lọ yá iná lọ yá má wàá jẹ́ ẹni tí ó máa tako dáadáa ara rẹ má jẹ́ ẹni tí ó fẹsẹ̀ ta oríire rẹ ń pàdánù nítorí tí ọba ṣe bẹ́ẹ̀ yóò túmọ̀ sí pọ̀ fẹ́ràn ara rẹ yóò túmọ̀ sí wípé ọ wá dáadáa fórí ara rẹ bẹ́ẹ̀ sì ni ohun tá a ti mọ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn wọn lè ní pé ìyẹn máa ń fẹ́ràn ara rẹ ìyẹn máa ń fẹ́ dáadáa fún ara rẹ ènìyàn kì í fẹ́ aburú fórí ara rẹ ènìyàn kì í fẹ́ kàìdá kọsẹ̀lẹ̀ sóhun kí ló wá dé tó fi wá jẹ́ pé ó kórìíra islam tó báyìí nígbà tó sì jẹ́ pò ń lọ́nà kí ló dé tó fi jẹ́ pé èyí tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ islam rárá nígbà tó ṣe pé ọ̀rọ̀ ní.

0: bosso n to si ye oni la kai oni ni pe tan ba n ba soro ko joko ko ro mi sin tan ba so tori pe ti o ba ro mi sin tan bosso boluwa ti se don mi yan dada pupo pupo pupo oro ti won ba yan so o le je nte yan ko ri ra ngba ti yan kokko gbo o si le je nkan ti yan fe gbo rararara nigba ti yan kokko ngbo o si le je oro ti o ba la kai mo rararara nigba ti yan kokko gbo teyan ma fi ye oro awon asin oro awon were sugbon gba teyan ba wa da joko teyan tun ronu sin togbon abi tun po lagbo tun gbo to wa gbe sori osunwa ti ko fiti abosisi ti ko si fi nkan ti ti o je ki nkan tun wa lori re ko nru bo hun loju ati opolo yo pada ri pe ah oro tan so yi o lo to dodo ni o oro tan so yi o o ti se ri gele na ni wa wi ah ki lo wa se ni to bi je pe mi fe gboro yi ki lo mu ni ti mo fe ta oro yi laya danu ati pe nje mo wa lori re ni o ti pe lara mi oun ni o fe fun mi laye lati teti gbo nkan ti won so nigba to si je pe n ti won so yi o dodo ni o da to ba ti wa ju dodo se nkan ti mo se yi se buri le ni mo ba won baba mi se buri le ni mo ba won iya mi se won a potori pe mi ti ri ran ro dodo kan n fi ilana awon baba ati iya mi sile bi ah agbedo awo gbodo gbowo e pe na njo lori okun ko se ntojo be sugbon gba to ba tun ronu dinle dada iwo gan lara o tun ri pe awon baba re ni owo ni won awon mama re ni apale ni won islam o si so pe ko pe baba re lo po ni ko pe ko pe ya re lo nugo nitori pe awon oba je muslimi islam ni ko ma se dada si won ni ko si ma se dada si won ile ti o je ki woro na lo to ba ti lo la gbe nda qiyama to nti para dada to se si won ti won ba si seku laye ole ni ko pa won na se sin islam o ri pe to ba ronu dada o ri pe opolopo nkan na ni oba lodo awon baba ti ya re yi to se pe won yan layo to ye ka pe won na nse tori pe iwe somali omo baba re ni o be ni omo iya re ni o ṣugbọn to se pe won ti tapa lodisi iwo o ma sa won nkan ki lo mu omo se ki lo mu o tapa lodisi ti bọmọ baba re ni o si ye na ti we somali nti baba re si lo e ki won na ma se o ti party ki lo de ti wo party o ni a lo nkan tan se yen e ma pe ngba yen oju dudu lofa okay wo gba pe oju to dudu lo mu baba re se nkan mi oju to dudu lo mu ya re se nkan mi aha oju si ti la bayi imale ti wa oju ti male kedere o ti fi awon nkan yin sile en to mo fi nkan sile to nti pe oba lodo baba re to nti pe oba lodo iya re so mo yi pe be na lo ye ko la oju re leyin igba ti imale to ti wa oju tun male kedere na ni pe islam lona gbogbo n to ba ta ko islam ni rola san akramakum allah se bi wona ma wona ma dada e teje ina ni gbogbo nkan mi to ba ta ko islam bade idi ni to ti je pe nkan mi e ri pe won fi pawo ni won fi pawo fa won yan kokan won si ti ku olaya je ibe ti wo ba mu owo ti e wa ki won na wa da fa won bye bye ni o ri fun won ti fi nkan mu o nkan ta fi mu omole ko je ki opolo ori o le gberi te ba ti n bo soro won na lo ma kari manu pe ma se winu n da se winu ma se wi na lori nitori pe o ti ko sinu sago ipe won ti fi nkan kan omole iwọ lọ ma ṣiṣẹ àwọn ọmọ gbowó lọdọ rẹ tá wàá ní ṣiṣẹ là ní gbowó iwọ òṣìṣẹ wà lóòrùn iwọ òṣìṣẹ wà lójò iwọ òṣìṣẹ ọ wà nínú pé ìrì ìrì ọ ń rọlù ọ ẹni tí ó sì jẹwò rẹ òun wà níbòjì ọ ń bẹ lábẹ amúlé tutù atẹgùn tó dá ń fẹsẹ ìwọ sì tún wá fi ó fi dúpẹ àti ìpínlẹ gbogbo wàhálà tiẹ àti làálà tiẹ ó kò lè dá kan ó kò lè lọ́wọ́ ọ̀dájú wípé àwọn ẹni tí ń ṣe ọ́ àwọn ọmọ fi ṣiṣẹ́ làwọn ń ṣe ọ́ ṣùgbọ́n wọ́n ti tẹ ọpọlọ rẹ èrò orí rẹ tó fi lè gbọ́n wọ́n ti tẹ lórí ba fún pé ẹrú àwọn ló ṣekú awon olorun ma sise sin ko je ko gbon ko je ko mo pe inu anu lo wa awon kan si wa to je pe obukata ko ro ni dina ti won lo fi da mo pe etajeni mo ni sini o ri pe bi ogun bi awon kan to se pe ko ni tuma bi ani se ri ori itage ina la won pe ni esin iwo na se tele won won tin ku oka ojo ti pe won na ti wa ninu sago nitori pe won ti kokon se ti eyin te tele won ma se ko to di pon tesi waju pelu osin eleyi lo fa ina lo fi riran eleyi lo fa lo fi gboro won ni aja ti o son ki gbo fere olode to ba ki se deyin olode n fa fere ko si dekun an fa fere sugbon aja o gbo nitori akole pe aja yi o son eni tin ki fun ta ta ta ko ye ki fun o pe islam lona ko si ye laye o wi pe gbogbo nkan ni to yato si islam anu ni sugbon gba to se pe iwo o fe gbo o fe gba o ri pe gbogbo ba se kin gbogbo ba ti se pari won gbogbo ba ti se salaye won ko kuku wo leti o kakun kankan nitori pe aja ti o sonu ki gbo fere olode ko yo akoma sawa laja to fe sonu nitori pe aja to fe sonu ti o gbo fere olode tori ara re na ni won fi fere so fun sugbon to se pe o ti mu ide o ti yo o ti fi diti eleyi ti o je ko lanfani ati gbo fere to olode fa قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف سوف أن يتوسك كفري ساي بابو تما تكون أن ساي بابو أدي مسلمي أو سافوري كنفوا أن تبدأ جكو أن تسسي واجو لايدا أولين لا أن بفا وأن يتوبا ديجو تنوان با إسلام تنوان في إسلام وتنوان في سسين won je eni to se wipe ohun to lo atupa wa lase ninu alquran ati sunna nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ona ni won se ohun to lo ani ka jina se ninu alquran ati sunna won jina se gbogbo ohun to ni ka ma se lesin ona ni won mojuto won si je eni to se wipe gbogbo awon alakale islam won yese kuro lori e awon awon yi awon leni to feran ara won nitori en to ba ti se nti o mu ki da do sele sohun eleyin won feran ara re nitori pe se ntoto o si se ntoye won na lara igbalaye wa fun ojo oti loju ti won na fi le darapo ma won to fi di muslimi niga ti won ba di muslimi olúwa ọsà foríjìn fún ọ gbogbo ètò ti ṣe síwájú àmàmàṣe rẹ àfàṣìṣeṣe rẹ gbogbo ẹ lolúwa ọsà foríjìn fún ọ ọ dẹni tó ṣe pé ó ti di àtúnbí ó ti di èèyàn tuntun tó ṣe pé gbogbo àwọn ẹsẹ rẹ àti kakú òfin dáadáa rí ọpọ ọ dẹni tọkàn rẹ balẹ aláàbẹdẹ kìrìlẹhì tọpọmọ ìnọlọkọlọ etete agbo ala bi dhikrillah yarati allah isasifu allah nesin ododo gba ona ododo ti se islam topo ma innal qulu lawon kan fi ma ni ibale oka kan le bale nigbati ko ba sesin ododo esin ododo ko lo nse o wa lokan re obale o wa nwa ibale okan o wa lo si di kamo gogoro ohun wa lo si di kagbagbana ohun wa lo si di oguro mumu oti mumu ko si tabi sugba okan re otun le bale e ri pe gbogbo kaluku ni nwa kokon won bale gbogbo kaluku ni nwa ati redo fi lori oronro ko si bi tele yi ti le wa si imuse fun afi ninu islam qul lil ladina kafaru in yantahu يغفر لهم ما قد سلف سوف اني تو سكفري تبا جاكوان سكفري اي بابو awu sa foriji fun wa on to daju ko won ti se siwaju laida tori e oro re leyi to pe fun akisi akisi nla la to do awon to luaju gun opolo fun be ni gugu omi niya lo luaju gun opolo fun yato sawon eranko idi ka wa fi yato sawon ko yoku nanu opolo to luwa fi se wa loso a ronu a wa wo abaja de rori wa nbo ni owa wade lona to se pe nta nse lana tan tan pariwo re tatatan ipo nlo daju dada oda to nigba ti le ma loni ana la tun jade tan tun logun re sara ile ti pelu gbogbo gbon soke ipe ko sona nbi ta win e ta so lana asise po nbe isoku so ni lede kukuru deni emeyi ni wona ti so lai re be to tun pada koje o so lai ni la kai lana deni opolo re na ni sin be lori re do ni sugbon opa emeyi nkan ina ni o fi ona kan han si yan poda to se pe to ba ki ya awa awa fun ara wa na la tun ma dara wa lejo pe asise la se nigba ta fi kokko dajo le nkan lori poda tori e ma je eni to se po tara re danu nitori pe eni tin tara re je on ri kan se to ba wa tara re danu ofun la ni gbiyanju lati je eni to se po ronu soro to ngbo yi nitori pe allah azza wa jal eledawa onlo ba wa so oni kullil ladina kafaru in yantahu yughfar lahum ma qad salaf so fa eni to se keferi se ani ti won ba je fun ase keferi awu sa forije fun wa gbogbo n to daju ki won ti se siwaju laida nigba ti adehun la toto de leda wa wa o ye ki awa ta je da to da ka ronu si mi o ka ma se tan padanu nitori pe ti tan padanu o lewu pupo fun wa ko ni je nkan to se pe esi re o gbun wa ninu bawo lo ti se sonjo ogbe ndal qiyama nigba to luwa ba n bi o lere pe so gbo pe won wi bayi wi pe mo so wi pe kullil ladina kafaru iyantahu yughfar lahum ma qad salaf so fa won eni to se keferi awon ala igbagbo ti ki se musulumi wi pe ti won ba dekun a n se keferi ti won ba gba islam a o saforijin fun wa awon nkan to daju pe won ti se siwaju laida sebo gboro yi ogbon lagbo tun gbo won wi lawe tun wi kini ha to ko si e ti ri e si o to fi gbagbo ti o fi fin to se si le gba islam kini n to ba ma wi lojo gbe ndal qiyama iwo to ti kilolo lai o wa de ni tin kilolo lojo yi o ma so pe njo sele ni pe mo ro pe ro ni won pa ni allah mo ro ipe oro ife nu ni won so ni allah o ipe mo ro lo siwaju mo ro lo seyin o ku die gan ki je pe ma gba islam yen sugbon awon kan tun ni ti mo ba dawo ah to wa awon wa da loni awon eni to dukuku laja mo ani to ku ola ya je awon eni ti won ko dina ko gbagbo ni igba ti oro islam wa bo awon da loni awon na ti bara awon bi ti oda ah koro re omo ba di be tete tu ba loni ko de ni to se pe iwo na do kan ni won eni ti o jire aforiji latodo allah ti aba wa ya yi a ri pe on to ka si awon nkan to ga awon nkan to ga ipe olu eleda wa obo ni dede ni o allah azza wa jal yi so ba alabosi a ri pe o pa wa lase ipe awon eni ti n ja wa logun ka wa na ma ja won logun ẹ jà wọn lógun bẹ́ẹ̀ ṣe ń jà yín lógun ènìyàn ni wọn ènìyàn lẹ́yìn ẹ ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé yọ káwọ́ gbéra nígbà táwọn tí wọ́n ń pa yín ẹ ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n pa yín àfikẹ́yìn náà máa pa wọn wọn ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe wípé yọ máa wá jẹ gàba léyìn lórí nígbà táwọn jẹ́ kẹfẹ́rí wọn máa wá fọwọ́ lágbá yín lójú wọn máa ṣekú pa yín olúwa ní ẹ̀yin náà pa wọn gẹ́gẹ́ bá ṣe ń pa yín ẹ̀yin náà pa wọ́n ẹ bá wọn jà bá ṣe dojú ìjà kọ yín tán bá dojú ìjà kọ yín ẹ pa wọ́n oye ele da wa pelu ise dede re ise dogba re o tun wa fin ye wa ninu aya yi oni fa in intahu fa inna allaha ghafurur rahim tan ba dekun an ja yin logun eyin na ye ja won logun allahu akbar ah ise dogba ile to lagbara lele awon keferi awon ni o kokko sigun fun wa awon na sigun fun wa awon ja lo be nda ti o da rin kan won di pe ogun su awon ogun su awon eni a ro pa yan je on le di pe o se ku pa wa yo eni a fe fowo lagba loju ko ho on lo de ni ta le do waju re ma yo won wa ronu pa won ja ma won pe ti pe ro pe o to ba won to eni e je o to yin o won wa je o je pe ngba ta won ni awon oja ma won ti gbe ase afunfun soke lori ko pe awon duel awon duwa ile awon oba yin ja ma won wa pe a o ase apupa ni egbe oke ija sese bere ni rara o e ri polo eleda wa ni soba alabosi nigba ti awon ti n ba wa ja oluwa ni kawa na ba won ja oluwa wa fi han wa ipe ngba won ba ti ni awon oja ma ko si ja ma na ni te ma ti lawon oja ma ko si ja na ma na bakan na a ri pe aya yi tun toka si wipe nigba ti awon eni ti won se keferi ti won je alaise islam awon alaigbagbo ta ba lawon o se keferi ma aigbagbo awon pati awon naa ti di musulumi to gbagbo lododo islam o gba o wipe ka je eni to se pe a mo wa funle mo won a je eni to se pe a ni je kon nisini won ti so pa awon o se keferi ma awon naa ti di musulumi kini nkan te fe ma funle mo won si e nawo ofe e nawo basepo eleyi to dan marada e nawo re laarin ni si won nitori pe won ti di musulumi kini to tun seku islam fi ye wa ni pe gbogbo ti won ti wa se won ti se si wa lai da aburu ati koto ni igba ti won fi je kafiri ti won ki se musulumi olu ele da wa ofe kafiri won ma allahu akbar lẹ́yìn ìgbà tá ti di mùsùlùmí tá ti gbọ́mọ ẹ̀yà wa gbogbo ń tá àmọ̀ pé wọ́n ṣe sí wa léyìí tí ọ̀dá léyìí tó burú eléyìí tí wọ́n fi ṣẹ̀ sí wa olú ẹlẹ́dàá kò fẹ́ ká fi bí wọ́n mọ́ nítorí pé olúwa ni kò lélẹ́bí iná kẹfọ́rù ìyá ń tẹ̀hù yọ̀hù fọ̀rù lọ́hùn máa pọ̀dù sẹ́lẹ̀ sọ fún àwọn ẹni tó ṣe kẹfẹ́rì wípé tí wọ́n bá dẹ́kun à ń ṣe kẹfẹ́rì táwọn náà di mùsùlùmí a ó ṣàforíjìn fún wa nítọ́ dájú pé wọ́n ti ṣe síwájú torí ẹ̀ ẹ ò gbọ́dọ̀ máa wú ìtàn kí ẹ máa wá pé wọ́n ṣe báyìí wọ́n tún ṣe báyìí wọ́n tún ṣe báyìí lẹ́yìn tá a ti di mùsùlùmí ẹ ò gbọ́dọ̀ húta kankan fún wọn ìtàn fi ṣẹ̀sìn ní gan-an tẹ́ ẹ jẹ́ èèyàn ẹ forí jìn wọ́n nítorí pé ó ṣe é ṣe kó jẹ́ pé nígbà tí wọ́n wà ń kẹ́fẹ́rì hàn tí ogun jọ ń pa yín pọ̀ tẹ́ ń bá wọn jà táwọn ń bá yín jà ó ṣe é ṣe kọ́ ti ṣe kú pọ̀ kan nínú yín rí ó ṣe é ṣe pé yín náà ti ṣe kú pọ̀ kan nínú wọn rí ẹ ṣàforíjìn fún wa ẹ má sì jẹ́ ẹni tó jẹ́ pé ẹ tún wá máa wú ìtàn títí débi egbò tẹ́ fi wá máa fi yé wọn pé lágbájá tó kú èyí ọlọ́pàá rárá o ìnà ìsìláàmà ìjìbọmọ kọ́bìlà èèyàn ló pa hamza ìnà abdulmọ́pálẹ̀ tó jẹ́ ọmọ ìyá bàbá nàbà muhammad sallallahu alayhi wa sallam ẹni tá a mọ̀ sí asadullah kì í mú allah anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tí arákùnrin tó pa hamza yìí tó di mùsùlùmí anabi ò ti torí rẹ̀ dẹ́yẹ sí anabi ò ti torí rẹ̀ sọ pé òun ọ̀fẹ́ rí anabi sallallahu alayhi wa sallam bá a sí náà ní ìbáṣepọ̀ mùsùlùmí sí mùsùlùmí nítorí pé ti gba islam kí ni tá a tún fẹ́ kó sí eléyìí tó túmọ̀ sí pé àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ní ìgbà tí wọ́n bá padà gba islam àwọn kùdìẹ̀kudẹ́ àtàwọn àṣìṣe eléyìí tó ṣe pé wọ́n ti ṣe tẹ́lẹ̀ ni igba ti won wa ni kete ti won se si wa islam o gba ko wa je kin la fi ma bi won ati fi ma fi da won lejo oni o ma dari ibasepo wa pelu won ta wa ni gbagbe re ta ma ran mi ma lojojuma rara o ile pe leyin igba ta ti gba islam won ti di atunbi o ye ko je pe eleyin ina la wa ma ibani dole ibasepo wa le lori pelu won islam ma lori pe awon ma ya wa ninu islam to se pe won la se ta se kon to di muslimi to lu oje wa ipe ka fi bi won ta ba tun wo aya yi a ri pe aya yi ninu re o wa so pe fa in intahu fa inna allaha ghafurur rahim ni ga tan ba de kun bi pe awon o ba wa jama abi won de kun je keferi daju daju alef origin ona ni Allah oba to se pe ama kenu a ri pe ghafurur rahim mejeji awon oruko meji ni ninu awon oruko Allah ninu oruko Allah ni al-ghafur oba alef origin ar-rahim obo nike asitima gege bi igbagbo awon muslimi ipe gbogbo oruko to ba tete Allah ama tatara re tun mu iroyin fun Allah tori al-ghafur iroyin al-maghfira o wa ninu isaforijin on lo ba alaforijin a je pe ninu iroyin re ni pe isaforijin feda o le isaforijin feda ar-rahim onike a je pe a mu iroyin ar-rahma ikenide so tori e gbogbo oruko to ba je ti Allah ironyin ma tatara re jadi ironyin ma tatara re jadi sugba to ba je pe ironyin ni sangility oruko ni tatara re jadi continue ba to ba je pe oruko ni fun Allah yo je oruko lakoko kana amuroyin ni ma amma to ba pe ironyin lo ba wa a o le tatara re ni oruko fun Allah o fe ma poju eleyi ori pe oye alega wa oni wa ghadiba Allahu alayhim wa la'anahu wa ghadiba Allahu alayhim Allahu sibinu siwa wa la'anahu o si sabile won lori ghadiba Allahu alayhim iroyin lo wa bi ipolu wa binu siwa wa la'anahu o si sabile won lori a o gbodo tatara awon aroyin yi ka ipa fe muruko fun Allah ka wa pe laro oruko re ni al-ghadibu oba ti ma binu tori pe ko pera re be amo fi royin ara re pe ma binu seni ti binu ba to si ko lo ma ja jo kan ninu wa wala anahu un sabili won lori a wa ni pe ni al-la'inu olu sabili ni lori rara tori pe lo pera re be amo fi royin ara re bakana olwani wa makaru wa makaru Allah wa diti Allahu nasi diti Allahu man diti seni ti oba leto si koni wo diti si olu adakun majari ete re awani tatara aroni li kawa sope Allahu almakiru ni olu diti ni rara nito lipe kusibito tipi rare be shumofi ronya rare bẹ́ẹ̀ni a rí nínú àwọn ayat al-Qur'an innal munafiqina yukhadi'una Allah wa huwa khadi'uhum ládájú àwọn alágàbàngebè munafiqi wọ́n ń tan Allah jẹ Allah náà ń tan wọn olóhùn ń tan wọn kò túmọ̀ sí wípé nínú orúkọ rẹ̀ ni ẹlẹ́tàn torí pé kò síbi tó ti pera rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ fi ròyìn ara rẹ̀ léyìn bukata pé káwá ìmọ̀ tó dá nípa àlàáqídà àdìsọ́kàn ìgbàgbọ́ tó yẹ ká láti sọ́kàn rẹ̀ káwá ìmọ̀ tó dá nípa àtẹ̀wáhíd báwo láti ṣèṣe olú ẹlẹ́dàáwa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn eléyìí ọ̀ràn yẹn ni o ọ̀ràn yẹn ni kí mùsùlùmí kọ́ wá mà nípa eléyìí nítorí káyé bá mọ kí láà máa wí kí láà máa sọ èyí tó bá jẹ́ wíwí nínú tó bá jẹ́ mọ́tẹ̀wáhíd kade ba ma ewo la lati sokan re ba wo lati se ni igbagbo re eyi to ba ni se pelu pe ka lati sokan re nipa nto je ma tawhid ki la ma se ka ma forike ara wa se nipa eyi to pe fun pe orike la gbodo fi se ka tun ni igbagbo re lokan ninu awon nkan to ba je ma oro nipa tawhid ati aqida abu katabu gbeleyi ki wa se pa so yi pe awa o eko ta nko awon eyan oni se pelu bawo ni won ti se sesin ni ko se n toka wa pelu pe ka salaye at-tauhid fa won eyan nitori pe at-tauhid ta ri yen o ma n pe awon eyan yele yele ni o daju pe koku ko lohun ko awon eyan o ko won bi won se sesin sori re ti o ba ti se tauhid gbogbo esin wo la wa n se ti o ni ja so fu ti fe te tori pe at-tauhid ni ipile ni igba ti ipile le ti o ba ti dara ti o lagbara ko duro kanko ile wo la fe gbele lori ti ri lasan ti o ni tiwo o ti ma se pe eyin te ni ma ni pa esin eyin te fe ko ki leko to se pe o dangaji alalafia o do wo yin o ni gbogbo ibi te ba wa ni gbogbo aye ni pe ke ma salaye esin ododo fa won eyan bere latori at-tauhid tori ni oga wa النبي محمد صلى الله عليه وسلم إنما في بره ونواسي منكو قدو أدوكو كاكو كمتالا النبي محمد صلى الله عليه وسلم لسي مكة تجي كوكو كنتي كاوية لسي تيراناني لا إله إلا الله إقبابو كوكو سيوباكا توتولاتي فودو دو جوسيفو أيا في الله تريد بو أنكوني لكو اسي أنفكي وماني ogbodo je pe o da lori an ko won ni koko n to je eto allah lori wa eleyi ta gbodo pe nitori pe eto re lori wa eleyi ta gbodo pe o na ni at-tauhid nigba ti tauhid ba duro dede ni o bi je pe as-salat az-zakat as-siyam al-hajj gbogbo ita n seun gbogbo o fi nituma nigba ti ko ba ti si tauhid ituma wa ni oni wa qadimna ila ma amilu min amalin فجعلناه هباء منثورا ادوجو كونتي ما سيسي واجو ني سلايي اوا سودي ايوكو تي اتغون تي فدانو ولا كوما سيسي تي وابي كي اكرمكم الله مين غوغو انت بانسي او غودو كونيا التوحيد كيري اغودو موني كوكو اغودو موني بابارا افي ما اون ايا افي كوا نيتوري بي ني جامبالا ني تو ساون ايا loruko pe won se islam o na ni pe islam to se pe tauhid ke se itilere ni opolopo nse tauhid opolopo mehe opolopo o mebo mesin opolopo adadale lo gbewo loruko pe won se islam so in ta wa fi jo in to se pe a o fi gba jankawo buruku nu kuro lara islam wa o na ni ka ni mo nipa at tauhid ẹni tí ẹsìn máa nípa rẹ̀ ọ dájú pé ọpọ̀ jọjọ láwùjọ wa ẹni tí ẹkẹ́kọ̀ọ́ ẹsìn islam ilé ìtọ́ lálàáfíà ẹpọ̀ púpọ̀ ẹ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn àwọn èèyàn bùkátà láti mọ̀ tíyín ni kẹ́ ẹ ṣàlàyé tíyín kọ́ ni kẹ́ ẹ mú wa ní túláàsì ẹ wò lágbára láti má nìkan ní túláàsì àmẹ́ ṣàlàyé nínú àlàyé ẹni tó lu ara nílò fún dáadáa yóò gbọ́ yóò kúkú gbà torí di eléyìí أريك آية أتوقع سنجي من أورك الله عز وجل لكن أريك أمو في شريعة آية أتوقع سكي وما هو من بامو قلوبا أورك الله أتي أمو أروين توفيتي أمو أداجو من باتي سري لأمو في شريعة تسمى هو أريك أمو يقولوا أسوأيك فإن انتهوا فإن الله غفور رحيم نيباتي ما باتيكم ان جاني لوغون اين اي جاوان لوغون نيتوري بي داداجو على فوريجني الله او باتو سيتي اما كين لوري تفسير كيجي فإن انتهوا تيون با با ان سي كفيريتي تيون با اسلام لسين اجاي بي ايا في وان e foriji won lori gbogbo nta ti se sin saaju laida tori pe daju daju fa inna allaha ghafurur rahim ala foriji ni allah obati ken ka fi aforiji ati keka fiti sara enyine ya fi mwa onlodoba kibaba miwaya yi uluwani wasariku wasarikotu faqotau aidiyahuma jazaan bima kasaba nakala minallah wallahu wallahu azizun hakim ari kemi gatulu ansoro kwe atuli lokuni atuli lobin jige nike gowa onijeji esa ati ifi ya jeni lele ijefuwa lori nchi wa sinise nchiri pio uluwele dawa azizon obato gari hakimon obologma to dopwen wansi sokwe gafuro rahim hindi wansi sokwa la furijeni ti ima keni
1: kulia wama allahu bi ghafilin amma ta'amalu ayitan siriri lai atesuwa dupa lule renyo ayitan sidada ana jinsu ni o olu amma gugun tese ayin tese saburu ayin tese kaija won be o tori ko sin tese to lu amma tori de lei ko a to di ojo tese ni beji to lu o se dajo pa won eda e ti se ja won di aida ko le eleda ko di ko da fun alai ko da fun alal qiyam se ta se ta fi sori ni ko lu a ko fu a se ko nge e ta se ta fi sori bu قلوا عما تواسي جديرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب
2: إليك يا إله لك يا عوال داني لكولي اكتفو عني مصلاة مني هدى نفاك أكتو يسجد أف إلاني ريك إجيسا إيولي مني لولي لده بكي أكي عوال روي داني تروالوني 090-299-0666
3: Alhamdulillah Rabbil Alamin adupa fun Olorun oba to tun se ni orun fun fode lati se gbeto sarabi dadi boroji lati tun sala o lekun ore lori awon ofin ati idajo ni isoro Islam abi Olorun oba ni awon re ke ti go se alekun dada fun awon nkan wa ni aye bi ati ni ona alquran
4: Allahumma amin
3: to si ni antoro lodo Olorun oba e kan to po fún àwọn tó ń ṣe agbáfẹ̀rẹ̀ ètò ìṣiṣẹ́ mọ́ṣáláṣí lórí ìyíjà àánú ọlọ́run ọba kó má pè wọ́n sílẹ̀ nígbà kankan oore tí èèyàn máa rí nínú ríra iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí ọlọ́run ọba má fi dè wọ́n ní ayé ń dùn àti ní gbàngàn ọjọ́ gbòǹde àlàkìámọ̀ àmì láì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀ ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa àbẹ̀ ọlọ́run ọba kó túbọ̀ ṣe ní ọrùn fún wa láti máa fi àwọn ohun tí à ń gbọ́ yóò ṣe ìyàwó láti fi ṣe oríire ayé àti oríire ní ọjọ́ ìgbèrè àlùkáàmà àmín ẹ má jẹ́ kí agbègbè láti pàdé wa ní alẹ́ ọ̀la sunday ní déédéé aago mẹ́sàn-án alẹ́ nígbà tí a máa pàdé fọdé láti ṣe bùkọ̀rọ̀ láì ṣàfí lórí àkọ́kọ́ ètò pẹ́sìtì títí di ayé ọ̀la ọ̀hún tí a ti máa pàdé ilé ọmọ ọ̀rọ̀ ayé mi tí ò ń wá òun dòkun ló ń dágbére pé máa ṣọlá wọn ìgbà nìkan.
5: Ya ilaha illallah la ilaha.
6: A'udhu billahi minash shaitani rajim.

0: أعوذ بالله من الشيطان الرجيم.
1: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا.
2: السلام عليكم بوجو مسلمي تباتي رياجو أجاتي مرا تولا لافيا وشي باتاكي كما ينشي على لاجي تومي دي ولون توشي فوكتاتا وبالو Assembly Travels and Tours Limited بون جفت بجبا وبو منو كباني شتو رياجو لسي لبما أولي لاند إيوة توبالي رنبا لاتي لسي أج أودو 2027 Assembly Travels and Tours Limited تشتو لجي ولا جي ون Add visa, flight ticket. Ile itura to suma aramu peki peki to fini loko bale. Onje ati badigba. Oko boku oloye. Awa ebu. Loloko ujoko. Ziyala la sibi awa yami. Awa fato dato. Mwoma shewa sifu waribu buba. Baba mbarie. Oni ti afani sandye die. Add 2027. Bako no ni ediwo discount iwa. Feni to bali te sowo. Oye kasiye shi Assembly Travels and Tours Limited. Ni suit 337. Ikeja Plaza. Mubala di back Anthony Way. Ikeja ikmele ku. Elo book me down. 080-23-03-2496 tabi 070-88-85-2341 www.assemblytravels.com lori takwa baye Assembly Travels and Tours Limited your ultimate travel partner
3: Bond FM 92.9
4: oh tolaba oh moda edami bo
5: Ogunobara Aba Capsule eyi ti fun yoyin ojo mole kiri koyo lo fa ti lo ni ko lowo ko ma lo ni gbe ko si ma ma se pe mo pe oju wa lala ti ara Ogunobara Aba Capsule eyi bi karo to ta ko papo ko mo ye ati gbe gbe ta wa la to authentic care vision to fi wa fo ko ati lo bere e la fa ya ti ra ni authentic care vision to wa ni 29 ani po ti first floor agbede le ni ba ko la yi si sile lati di alagbata Ogunobara Aba Capsule ile ko ti se authentic care vision gbadun oni ko lo ni Aba Capsule ma se ba wa la yede oju lo ni ko ra ile se nafda ti o tori oju lo bara Aba Capsule fa la ye o pe 081-4254-3127 081-4254-3127 oju lo bara Aba Capsule ile se authentic care vision ni o ni ma lo se wa fukun kan aye ami
6: wọ́n ní ewúrẹ́ kì í wọ̀ ní kópé kéwé ìlú ó kú o bẹ́ẹ̀ ni àgùntàn kì í wọ̀ ní kópé kéwé ìlú ó ṣòfò ọ̀jọ̀jọ̀ yìí ṣe bí òtútù yìí mẹ́jà lálẹ́ odò bọ́bá rí bẹ́ẹ̀ omi tútù yóò tẹnu ẹja bọ́ ọ̀rọ̀ tútù yóò tẹnu mi jáde ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹni tẹ́ ń gbọ́ ètò ayédọ́gbọ́n tẹ́ tún gbọ́ lè ṣe rédíò nàìjíríà bọ́ńd fm 93.9 bákan náà tún dúpẹ́ lọ́dọ̀ ìtì ìra ògbìlọ́bara ẹkú tí mo pẹ́tò a ò ní nǹkan méjì ògbìlọ́bara náà ni ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo yín a tún sọ fún wa ilé iṣẹ́ yẹn ò yé padà tẹ́bátà ti dé agbègbè ní pẹ́ńsìmà roundabout ẹ̀bẹ̀rẹ̀ 5 anipupo street back of fidelity bank nílùú àgbègbè lọ́hùn tó èmi náà ni délé ògbólade àìsí gbàgbọ́ ọ̀daràn atọ́kùn ètò ṣùgbọ́n wọ́n ní ẹyẹ kẹ́kẹ́ fapá kẹ́fọ́ èmi àti alága iléeṣẹ́ authentic clear vision tí wọ́n ṣe gbogbo ògbólọ́ba ara àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ ní tímọ́tímọ́ báyìí ẹjọ́ ẹ bá ké àwọn aráalé
7: ẹ ṣe atọ́kùn mo kí gbogbo àwọn èèyàn tọ́jọ́ nínúfẹ́ iléeṣẹ́ ògbólọ́ba ara Aba Capsule àtàwọn tí wọ́n ṣe ń gbé tó wa ní alẹ́ yìí gbogbo mo kí ẹ̀ṣẹ́ gan orúkọ mi ni Awolewa Samson tí mo jẹ́ aláṣẹ iléeṣẹ́ authentic care vision tá a ṣe ògùn ojúlọ́bara Aba Capsule jáde.
6: Alága láì ní ti ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀pọ̀ egbò a rí i pé gbogbo iléeṣẹ́ káàkiri ló ní ewu ẹ̀rọ àwọn ẹlòmíì tó wà ní factory àwọn machine tó wà ń bẹ̀ eléwu púpọ̀ kábà sọ pé àwọn alápàtà eléwu káwọn ẹlẹ́rìí mọ̀ pé ewu tó wà ń bẹ̀ ni. Kódà téèyàn gangan tó ń rẹṣọ báyìí iṣẹ́ wọn ó léwu iṣẹ́ wo ló wá ní ewu o tó rọ̀ mọ́ ìrìnrìn wa jù.
7: Ẹ̀sùn àtọ́kì gbogbo iṣẹ́ pátá ló ní ewu fún ojú kò síṣẹ́ kan tá a lè yọ sọ́tọ̀ wípé eléyìí kò ní ewu fún ojú ṣùgbọ́n màá kọ́ dárúkọ bíi mélòó kan tá a lè wú ẹ̀ẹ̀kan ẹná alápàtà alápàtà tó ń gbé ẹran tó ń gbúgbà tàbọ̀ lójú. Ṣé wàá lónìí? Ṣé yìí ọlọ́kadà
6: ọ̀bẹ lọ́wọ́
7: tí ó ń gbọ́ ọ̀kadà lọ tó ṣubú tí kò yẹ̀lú bá lójú ṣé wàá
6: lónìí?
7: Ẹni tó ń wa mọ́tò tó lágẹ̀ǹt tí gíláàsì bá lẹ́yìn ojú tàbí tó ń jẹ tẹ́gbàdé ojú wíńdò ṣé wàá lónìí? Kò sí sẹ́wù tí kò léwu tá a bá wo àwọn tó ń rojù sí
6: tọ́ndá náà gí àwọn tó ń fidí ṣe ọrọ̀ ajé wọn àwọn tó ń súnbọ ní tàbí tún sọ abẹ́ẹ̀ ni kò sẹ́nìkan ta lè jọ pé iṣẹ́ tó lè yín ṣe ló fì òun ló jẹ́ pé gbogbo wa pátá lágbọ́dọ̀ kíyèsí ìrírọ̀ wa ṣé títà lábẹ́lé kò ní kò lẹ́gun fójú sẹ́ni tó ń kọ́ ọmọ lójú bọ́ọ̀d tó gbọ́ òwe tó ọdúnmọ́ tó máa kàkàkàkà lẹ́gbà tó bá ṣe tán àwọn òwe tọ́mọ tún gbé ọmọ bíi mẹ́wàá ogúnlọ́ àánú kíláṣẹ̀ á tún gbé oníkọ̀ọ̀kan á tún máa kà kó tó máa máa kẹ̀ ìṣòro náà tó kó ti tẹ́jú mọ́ ta bá wò ó ẹni tó ní ọ́fíìsì lòun wà gbà ọ́fíìsì òun tó kó sí o kìnnìkan tó wà ń di láptọ̀pù látàárọ̀ dáré ìṣòro òun ràn máa wà fún tàbí ọ̀dọ́ pé fóònù ló kọ ló ń lò lẹ́wọ̀ bà ló máa ń tẹ̀ ìwọ ló sọ bí ló sọ pé fóònù ibẹ̀ ni bísíǹsì wa ibẹ̀ ni ṣọ́ọ̀bù ẹ̀ wà sámá ní kó má wo fóònù ni ìṣòro wà bẹ́ẹ̀ náà fóònù náà kò síṣẹ́ kan tí kò lè fojú ní ìjàmbá ìgbọ́kàn tá a gbọ́dọ̀ máa ṣe ni pé tó bá ti rán wọn àpẹẹrẹ kọ̀ọ̀kan kùdìyẹ kọ̀ọ̀kan nínú ìríran ẹ má dókòó má wò ó níná tètè sọ jáde ó ṣe pàtàkì fún gbogbo wa láti lè máa mójútó ìríran wa kò sígbà kan tí ó gbọdọ̀ fi ìríran ẹ ṣeré ìdí ni tí iléeṣẹ́ authentic television tó fi ṣe ògùn ojúlọ baraba capsule jáde tó bá rí pé ojúlọ wọn àpẹẹrẹ kọ̀ọ̀kan ó lè lọ sí pharmacist or chemist káàkiri àdúgbò ẹ kó lọ ra ògùn ojúlọ baraba capsule tó bá ti wáyé pé ojúlọ wọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tó ní ìpè kó ṣàlàyé ó lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 070-34-67-1163 lágbára ọlọ́run ojú gbogbo wa kò ní elédè wa o.
8: Yorùbá bọ̀ wọ́n ní ojú lọba ara torí pé ojú tẹ rí yẹ náà ni atọ́nà ẹ̀dá nínú ìrìn àjò ojú wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ló fi mú kí elédùmarè ọba ṣe ojú lọ́jọ̀ sínú kòtò kan pàtàkì nínú agbárí wa eléyìí tó fi awọ òkè àti ti ìsàlẹ̀ gaaru rẹ̀ tó wá fi rún pé ìpéjú ṣe àṣírí dídò pẹ̀yìn ojú bí olúwa ṣe wá ṣe ojú lọ́jọ̀ tó yìí síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe àmójútó ojú wọn bó ti tọ́ àti bó ti ṣe yẹ torí pé àwọn ìṣe kan tàbí ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ojú rò máa ń jẹ́ àkóbá fún ẹ̀yìn ojú wọn yàtọ̀ sí cataract glaucoma àti àwọn àìsàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń bá ojú jà àwọn àfọwọ́fà míì náà wà tó máa ń tọwọ́ omi ènìyàn jáde bíi kí ènìyàn máa fojú kó èéfín iná igi àti àwọn èéfín míì eléyìí tó lè da ojú láàmú tó máa ń fa kí ojú ó máa wami àti àwọn ìjàm̀bá mìíràn tó lè kó bá ojú ọ̀pọ̀ ni ò mọ̀

0: ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn débi pé ọba tó dá ojú tó tọ́jú ẹ̀ tó ṣe lọ́jọ̀ sáàyè tí àbàwọ́n tàbí àbùkù kò lè ti tètè kan náà ló tún ṣe àwọn oúnjẹ kan àti àwọn èso kan lẹ́tọ̀ọ́ fún ọmọ ènìyàn láti lè máa ró ojú wọn lágbára àwọn bíi carrot sweet potato ìyẹn ọ̀dùkú ẹyin jíjẹ irú àsálà tá a mọ̀ sí àwùsá ìyẹn walnut nílùú la fẹ́ kà nínú ilé adípèrè làwọn ohun tí ènìyàn lè jẹ tó lè ran ojú wọn lọ́wọ́ ṣùgbọ́n àìlákàsí iṣẹ́ tó gbọwọ́ ọ̀pọ̀lọpọ̀ kìí jẹ́ kí wọ́n ráyè ṣe àṣàyàn ohun tí wọ́n fẹ́ jẹ bẹ́ẹ̀ kẹ̀ kójú ó mọ́lẹ̀ kedere kó má roni gorogo kó má ṣe pe wa mi òun ni wọ́n ń pè ní ojú wà lálàáfíà ara eléyìí náà ló mú iléeṣẹ́ kan ara ọ̀tọ̀ iléeṣẹ́ authentic clear vision ṣe àgbékalẹ̀ egbògi tá ń pè ní ojú lọba ara herbal capsule eléyìí tí a ti pa gbogbo èròjà tó máa ń rán ojú lágbára papọ̀ fún lílo ọmọ ènìyàn tí àjọ NAFDAC bẹ́ẹ̀ fi òǹtẹ̀ lú pé ó dára fún gbogbo ènìyàn ọkùnrin obìnrin ọmọdé pẹ̀lú àgbàlagbà láti lò fún ìríran tó já gerege ojú lọba ara herbal capsule kò ṣe má nínú fún gbogbo ilé má jẹ́ kó dìgbà tí ojú rẹ bá dá ojúlẹ̀ kó tó di pé wàá ṣe àmójútó ojú iléeṣẹ́ authentic clear vision kalẹ̀ sí 5 Anipupo street lẹ́yìn ilé ìfowópamọ́ fidelity bank pen cinema agege ojú lọba ara herbal capsule oníkóró ni kìí ṣe tí ènìyàn máa ń kán sójú ló fi gbọdọ̀ lágbàrọ̀ gbùdú ẹ̀ ojúlówó ibi tí àwọn alágbàtà ojú lọba ara herbal capsule kalẹ̀ sí rèé fún nílò láti lè wà lárọ̀ọ́wọ́tò rẹ ẹ̀yìn ti lagos island iga àdúgbòrán street ní kẹ́ ẹ máa bọ̀ ní chris and chris pharmacy chides pharmacy alobas pharmacy wà ní 53 ọ̀bùn èkó shawnee loss pharmacy àti marbins pharmacy lagos island náà ni wọ́n kalẹ̀ sí ó wà ní slash pharmacy wíwòrò oníkan lójúmọ́ta jutas pharmacy ìṣẹ́rí ìdínwò roman pharmacy kalẹ̀ sí ìkòròdú justina pharmacy kọ́lá bus stop lálágbàdo poniman pharmacy ganimo janky pharmacy badagry good hair pharmacy àgbàdo ọjà goshen pharmacy ìyẹn wà níyànà ọba famous pharmacy ọlọ́run ṣògo mọ̀ṣẹ́ life back pharmacy orílẹ̀ ìgọ̀mú good mark pharmacy àjùwọ̀n rich rossing pharmacy underbridge sangoota ẹlẹ́yọ pharmacy owode agbọ́yinú pharmacy ìdíròkò next pharmacy sàgámù underbridge sabo deco pharmacy along sabo ìṣàgámù ìwọ náà gbìyànjú láti yan egbòogi ojú lọba ara herbal capsule láàyò eléyìí tó ń jáde láti lè ṣe authentic clear vision tá a ṣe àgbéjáde rẹ látara àwọn ohun tẹnu ń jà tó ń tẹnu mu tó dára fún ìríran kójú ọgbọ́n lọ́wọ́ yíyún ríroni gorogo wíwa mi ṣe pé tàbí kó máa wò bàìbàì fún àlàyé ẹ pé 0703467116207 0703467116207 máa dáàbò bo ojú rẹ lóòrèkóòrè egbògi ojú lọba ara herbal capsule ó ti wà nílò fún gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí níbo ni mo ti lè rí ojú lọba ara herbal capsule rà lágbègbè mi 0703467116207 ojú lọba ara herbal capsule tí iléeṣẹ́ authentic clear vision ṣe àgbéjáde rẹ̀ 5 Anipupo street lẹ́yìn fidelity bank pen cinema agege ni wọ́n kalẹ̀ sí.
1: Tó òun lẹ́tí gbọ́yẹ̀ o lórí ètò àyédọ́gbọ́n tó bá ti ń rí báyìí ẹ̀yìn gan-an ẹ má jà fara ẹ má jẹ́ kó dìgbà tí ó bá di nǹkan ńlá ká tó ẹ̀sẹ̀ máa sáré káàkiri ke ìdí rè tí iléeṣẹ́ ojúlọba ara tó ti wà ní agbègbè wa àti gbogbo àwọn kẹ́mi tó bá ti pinnu báyìí gbogbo ibi tó wà ní àwọn kẹ́mi tó wà ní agbègbè rẹ wọn á ti sọ fún ẹ kò sí ibi tí owó jẹ irin tí ò tó iléeṣẹ́ authentic clear vision tí ó wà ní number 5 Anipupo street lẹ́yìn fidelity bank pen cinema agbègbè pé wọ́n sórí ẹ̀rọ 07034671162 07034671162 ojú ni ìmọ́lẹ̀ ara títí tá ó tún pàdé ara wa ní ọjọ́ mẹ́jọ èmi ni délé ògúnládé fún àǹfààní tàbí ìlọsíwájú lórí ètò yìí ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07055863441 07055863441 àìsè ìgbàgbọ́ dára o.
2: Ojú lọ́ba ara o, kò dá ẹ̀dá mi.
0: O
1: ta fu e
2: ati dara ati gbo igbo.

0: lórúkọ Jésù.
1: Báwo lè máa bí ó ṣẹlẹ̀ yà?
0: Lórúkọ Jésù.
1: Inú abímọ kú ò kì í dùn.
0: Bẹ́ẹ̀ni
1: bàbá. Inú wo ò ní dùn mọ́ rárá.
0: Lórúkọ Jésù.
1: Ẹ jẹ́ wá sọ àṣírí ńlá fún yín. Ẹ jẹ́ mọ̀ wípé àwọn tó ń gbógun ti ènìyàn wọn ò kì í dédé gbógun ti ènìyàn. Bẹ́ẹ̀ni, ìwọ ìránṣẹ́ bẹ̀rẹ̀ tó ń gbọ́ mi àti wọn ọmọkùnrin gbogbo ìgbà ló máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ pé kí lè ṣe gan-an kí lo ṣe tí àwọn ọ̀tá fi dìde ogun sí ọ kí lo tó ṣe tó fi dìde ogun sáwọn ọmọ rẹ
2: wo
1: àwọn ọmọ rẹ wo ìrọ́kọ fẹ́ wo àwọn ọmọ rẹ wọ́n graduate wọn ọ̀ríṣẹ́ wo bí wọ́n ṣe ń dàbọ̀ ọkọ ẹ jẹ́ sọ fún ẹ ó ṣe ìdí tó fi gbógun tì ẹ́ nìkan tó gbèrú ìwọ ló mọ̀ pé ológo ni ọ́ ológo ẹ gbọ́ ni bíbélì wípé wọ́n ní àwa sì ti rí ìràwọ̀ rẹ̀ ìràwọ̀ ta ni wọ́n ní
2: ìràwọ̀
1: jésù ẹ jẹ́ wọ́n bá a ṣe máa pa ẹ̀yin náà wọ́n tó fojú jésù
2: yìí
1: jésù tẹ́yìn wọ́n ṣe ẹ̀bí ó jẹ́ mọ̀ pé ìwọ tó ń gbọ́ mi ní alẹ́
2: yìí
1: láti kékeré rẹ ni àwọn kan ti rí ìràwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ó ń gbọ́ mi ní alẹ́ yìí ogun àgbáyé ni ọ́ àwọn kan ni wọ́n gbé ọwọ́ ní ogun rẹ̀ àwọn kan náà dààmú rẹ̀ ìwọ náà wo látọjọ́ tó ti bí ọ mo ti ń tinú ogun kan bọ́ sínú ogun kò sí nǹkan méjì o torí pé ológo ni ọ ó tó lágbára ni pé wọ́n ní ojú mẹ́rin wọ́n mọ ohun tó máa jẹ́ lọ́jọ́ ọ̀la wọ́n mọ ibi tó ògo rẹ ti máa gbójú àdé ìdí mi tó ṣe gbógun tì ọ́ tí wọn ò fẹ́ kó má rì wọ́n tún fẹ́ tó o bá má rì òkò dé wọ́n mọ̀ pé tó o bá bímọ yìí olú ọmọ ni wọ́n máa bí ìdí mi tó ṣe jẹ́ kó bímọ wọ́n dìde ogun sí ọ gan pàtó ohun tó wá jẹ àbílẹ̀ mi pé bí wọ́n ṣe ń dìde ogun sí ọ tó
2: yìí
1: ìwọ náà ò mọ̀nà àbáyọ ẹkún ló kàn so ẹkún ò kì í tẹ ìṣòro ènìyàn máa ń gbẹ̀gbẹ̀ ṣẹ̀ ni ẹ̀wọ̀ dáfídì bíbẹ́ lè sọ pé nígbà tí ogun jà bíbẹ́ lè kọ́ ó bẹ̀ sí sunkún títí tí ò fi ṣe agbára fún ọ àfìgbà tó wá bíbẹ́ lè sọ pé ó mú ọkàn rẹ̀ nípa irú ẹ̀kú wo ni mò ń sọ yìí ó wá tọ́ wò ní ìwọ ó ní ṣe lépa ó ní ṣe bàbá wọn ìwọ tó gbọ́ mi ní alẹ́ yìí orí ìrònú ló wà báyìí báyàyàyàyà ìrònú ò lè gbà ẹ̀ ìwọ ọmọ obìnrin ẹkú tó sùn ò lè gbà ẹ̀ wò bí wọ́n ṣe ṣayé àwọn ọmọ rẹ wò bó ṣe ṣayé iṣẹ́ rẹ wò bó ṣe kẹyàwó ọkọ ẹ sí kẹyàn ọkọ ẹ sí ra ṣé bó ṣe máa máa wò lé lẹ́yìn tí gbogbo kan fi bàjẹ́ tán ó ní jésù ló ṣe rámi sí ọ lálẹ́ jésù ló rámi sí ọ
2: jésù kristu jésù
1: kristu babaláde àlàáfíà ogun ìgbà tí ń gbà láì kára ó ní fún ẹ ní ìkan àárọ̀ la àárọ̀ la máa le àárọ̀ la máa le ìwọ bàbá yìí má jẹ́ da ìdúró ìwọ bàbá yìí má jẹ́ da ìdúró kú àwọn ọmọ ológo tó bí ó wọ́n dání láàrọ̀ la wọ́n máa pín nǹkan fún yín aago mẹ́fà láàrọ̀ la ṣọ́ọ̀ṣì àti kó torí pé gbogbo ènìyàn ló máa fẹ́ gbà á iṣẹ́ àdúrà lárin iṣẹ́ àbàmìrin àdúrà wòlíì ni ẹ̀rú máa bà ẹ́ kò sí bá bálọ̀ta kan tó lè dúró ni nítorí náà tètè dé ní àárọ̀ ọ̀la tètè dé ní àárọ̀ ọ̀la níbikíbi tó o bá ti ń bọ̀ láàárọ̀ ọ̀la tó o bá ti ní ọgbà agége sọ fún ọlọ́kadà wípé tọ́ọ̀tì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ni ò ń lọ ní mo jí sọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́kùn tó bá lè sọ bẹ́ẹ̀ wà ní kámà nìṣó níwájú mọ́tò rẹ̀ wà á mú ẹ níwájú ṣọ́ọ̀jì gangan ní àárọ̀ ọ̀la tó bá jí agége pẹ́sìmà ló dé sọ fún ọlọ́kadà ní agége pẹ́sìmà tọ́ọ̀tì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ni ò ń lọ ní mo jí sọ́lá lẹ́gbẹ̀ẹ́ òye mẹ́kùn ṣé a ní gbogbo ẹ̀yin kọ̀ntráktọ̀ ẹ̀yin oníṣẹ́ ọwọ́ mo kí yín kú oríire ẹ má jẹ́ ra yín níyì ẹ wá gbà kan tí mo fẹ́ pin lọ́la gbogbo ẹ̀yin tẹ́bi ń pa gbogbo ẹ̀yin tí yà ń jẹ gbogbo ẹ̀yin tí ara ni ẹ tètè dé ní àárọ̀ la bẹ́ẹ̀ bá ṣe ń dé màá máa gbé nǹkan fún yín màá máa gbé nǹkan fún yín màá máa gbé nǹkan fún yín Aruba Baila Rona, Tetede, Toba de Friday, or say ye, Friday or say ye, Amama Shishon, the show who have Bami. Ah, if he has no soccer, for the best show there, no way, dinner, no qua, no, we got Gabby Wuni, and we got Baileja, don't buy a horror and all in
3: it.
1: Okay, take care, one and rather not that one, not one of my Jama, Mofia Sassiano, not a bad beloved, not only Tentia beloved, Mofia Jamet, Mofia.
3: MC Galuluwa, alone, tolong wo ni ire ni temi atiti rojo bubu.

0: ṣe ń kọ bútì mi wò mí lóye o. Kò sẹ́ni mọ̀ ọ́ tó dàbí ọlọ́mọ kéwà ní ọ̀rí mi.
1: Àlá ìbémi kan ṣe ń rìnrìn àjò mi, èmi nìkan lóye.
0: Tó bá bá rí irú àwọn àdìtò ló bá mi yóò.
1: Mo ti kọjá àyè mi náà, mo ti torí bọ̀ ọ́, báwo ni kí n wá ṣe ṣe o.

0: happy family life is possible. Doxology.
1: Àwọn kí àfúgbogbo ènìyàn tó ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́. Èmi fúnra mi jai akọbí egun. Egun tó já sí aṣíwájú gbogbo egun ní ilẹ̀ Yorùbá tí ò nílẹ̀kẹ̀ lọ́rùn. Gbójúmbẹ̀ ọ̀fọ̀ ajáwá tọríkọ́. Jọ́mọ́lẹ̀ ọ̀fọ̀ ìwúrò àjìdò. Àsúká gbòrògbò ọ̀fọ̀ ìdúnlẹ́yìn. Èmi gangan ló sọ wípé ètò ìgbéyàwó àtàtà. Ìgbéyàwó àtàtà. Ètò tó láàrin ni. Ẹ máa gbọ́ ètò yìí láti ẹnu Irúmídé Ọlálérè Olúmaitì. Yàyà ti bẹ́ sílẹ̀, yàyà ti bẹ́ sáré.
2: Oyè ń gbọ́ Peter òṣèré mọ́ ìrọ̀ pátá. Ọlọ́lá kọ́ ni òòrùn mọ́ ìrọ̀lẹ́ ń pa. Mọ́sálásí òré bì kan. Ẹyẹ sọ̀sọ̀ tún sọ. À ọmọdé ti dé. Ìgbéyàwó àtàtà lórí Bọ́ndẹ̀ fẹ̀. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta lábẹ́rú atọ́kùn ètò Olúmídé Ọlálérè Olúmaitì. Oníkẹ́ máa

0: minha cidade chupão tava pelo ela.
1: Ọkọ̀ tí ẹ kò tẹ́ ẹ lọ́rùn mọ́, ọ̀pọ̀lọpọ̀ ló ń lé kiri olè.
0: Kò yẹ kó síta bí ṣùgbọ́n bàbá fẹ́ràn aya wa.
1: Àpọ́nlọ́, ṣó yẹ kó sí wàhálà àkọ́, ọmọbìnrin bá gbọ́nà tó tẹrí bá fọ́ ọkọ.
0: Kò yẹ kó síta bí ṣùgbọ́n bàbá fẹ́ràn aya
2: wa. Ẹkú ilé làkàrà lé rè wàhálà kẹ́rọ̀ ọ̀nà kábíyèsí làkọ́ máa ládé.
1: Wàhálà ayé ayé.

0: láǹfààní àti máa gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí mo máa kí wá o ṣe ẹ̀ tí ń sùn bákan náà mo kí ẹ̀yìn tẹ̀ ń taari èèyàn wá sọ́dọ̀ mi tó bá bíi rìfáírà tàbí ọ̀rẹ́ yín wá sọ́dọ̀ wa lè ṣe wá ń bí pé olúmọ ayé ti bond fm tẹ̀dẹ̀ ní àgbọ́kànlé gidi ni wá ń bí ẹ̀yìn tẹ̀ ti wà pẹ̀lú wa tipẹ́tipẹ́ ẹ máa ṣeun ẹ ṣeun ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.
1: ọlọ́kọ ló ń lé kiri ilé.
2: ó yẹ kó síta bí ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
3: àtọ́lọ́ ó yẹ kó sí wàhálà àkọ́ ọmọbìnrin bá gbọ́nà tó tẹrí bá fọ́ ọkọ.
2: ó yẹ kó síta bí ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: ìgbésẹ̀ yìí máa dúró.
3: níbi tó gbé ṣàgbèrè kiri wọ́n ti gbó sí wàhálà ayérayé.
2: ó yẹ kó síta bí ṣùgbọ́n bàbá fẹ́ràn ara wa.
0: ẹ lọ ilé ọtí
3: tẹríba pẹ̀lú tẹ̀lọ́
0: ilé owó ẹlòmíì lásìkò yí ẹ tún bá ilé ọtí tó ń mutí mutí mutí ọtí mutí para ẹ̀ lè ṣe é lọ.
3: àforíjì pẹ̀lú sùúrù ló mú kó pèrè jèrè ọmọ.
2: ó yẹ kó síta bí ṣùgbọ́n.
0: ẹlòmíì ti dẹni tó ń mu sìgá.
2: kí
0: lóri mi gàdẹ rí o ti bọ́ sí gbòòrò. arákùnrin kan gbà kan ló sọ fún mi nígbà tó wá bá a lọ gbà wá ń bí pé bọ́lá wọn ṣe jíǹkì àwọn tọ́tọ́ lọ ń kí àwọn tọ́tọ́ ní iṣẹ́ gidi lọ́wọ́ tó àwọn ti kọ́lé àwọn tún ní mọ́tò tó fi ń ṣe sẹ́rìn síbẹ̀ náà inú mọ́tò làwọn ń sùn ibi iṣẹ́ àwọn òkè ń lọ lé o. bí wọ́n mu níṣẹ́ ò sísè àwọn ní wàhálà ìyàwó àwọn ti pọ̀ ju ó fẹ́ pa wọ́n. àwọn kọ́dẹ̀ tún wá sí bígbà náà tí wọ́n ní àwọn ṣe bísínẹ́sì fún ìyàwó àwọn wọ́n ṣiṣẹ́ ọ̀bọ̀ fún gbogbo nǹkan pátá làwọn wà sílẹ̀. ìyàwó àwọn obìnrin ní rówó gbogbo àárọ̀ ẹnu àwọn òkà mọ́.
3: ó yẹ kí n wọ́n kí wọ́n láàrin
0: wa burú kọkùnrin kó má ṣiṣẹ́ ọ̀bù fún ìyàwó ẹ̀ bí.
3: a fi ìlú ẹ̀ tọrọ. a ní lóhùn ò ṣe ohun à ṣe fọ́ọ̀mù.
0: ẹ̀yin tó ń pè mí pé ṣé ẹ̀yin náà ẹ lè rí ìyàwó fẹ́ lórí ètò yìí ètò ìgbéyàwó àtàtà látàrí pé ẹni ìpèníjà ojú tàbí ìpèníjà kan sómi mo fẹ́ fi àkókò sọ fún yín pé ẹ má bẹ̀rù obìnrin bẹ́lẹ̀ dìbà tẹ bá ti ní iṣẹ́ gidi lọ́wọ́ kódà ní ọ̀sẹ̀ yìí àwọn èèyàn tọ́nà díẹ̀ nípa fọ́ọ̀mù gbígbà lónìí màá fààyè gba ìpè ìfẹ́yìn tẹ bá nífẹ̀ẹ́ sí ọkọ ìbálòpọ̀ nìkan àti ẹ̀yìn tẹ níyàwó ẹ̀yìn tẹ nílò ìyàwó tẹ̀fẹ́fẹ́ àwọlé ẹni tó bá dẹ̀ pè mí lálẹ́ yìí nìkan àǹfààní wà fún ẹni bẹ́ẹ̀ láì gba fọ́ọ̀mù alẹ́ nìkan ni o láì gba fọ́ọ̀mù torí pé dandan lówó orí ọ̀rọ̀ yàn òun náà láṣọ ìbúra. ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ìgbéyàwó àtàtà láti lè ṣe wá ń bí bond fm 92.9 tó wà nílùú èkó orúkọ mi ò yípadà olúmìdé ọlálérè lórúkọ tèmi o bẹ́ẹ̀ sì pè mí ní olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. ẹ bá ń kọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí lẹ̀ náà nítorí àsìkò náà ìgbà mélòó ẹ kọ́ ìbánisọ̀rọ̀ yìí lẹ̀ náà 08087 21 15 12

ìwọ tó ń tijú o níyàwó ńlé lọ́kọ́ ńlé kò dẹ̀ mọ̀ pé ọjọ́ ń lọ́ọ́ di máa bọ́n bọ́n dẹ́fẹ̀ mú obìnrin ń bẹ ọkùnrin bẹ ń rẹ̀ bíi tiẹ̀ ló wá bí tó wá ń forúkọ lẹ̀ mórẹ́wà ọjọ́ dẹ̀ ń lọ ọpọ àsìkò yóò tiẹ̀ tó di ẹwà rárá obìnrin tó máa fún ọ ní ìsinmi tó máa fún ọ ní ìfọ̀kànbalẹ̀ làwọn náà ń fẹ́ obìnrin ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọkùnrin náà fẹ́ gbọ́n kò sí bó ṣe lè fáyìn tó kó rẹwà ọkùnrin ló ń gbé obìnrin lé ọkùnrin ni wàá fẹ́ arábìnrin dorcas láti sanwó-ọ̀tà èjì dorcas 54 years ni iṣẹ́ nurse agbẹ̀bí iṣẹ́ tó ń ṣe ọmọ bíbí ìpínlẹ̀ ogun ni ọmọ ìjọ mímọ́ celestia ni arábìnrin dorcas yóò dúdú kò sí pupa àwọn àtọkọ wọn wọn ti pín wọn sì ti bí ọmọ kan fúra wọn arábìnrin ga bí ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà àti ẹyọ kan ó dẹ̀ rẹwà lóbìnrin wọn ní ọkùnrin tí àwọn fẹ́ ní ẹni tí ó ga díẹ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ celestia bí tàwọn tó dẹ̀ tún ní ìbẹ̀rù ọlọ́run tí ò tí ì bí ju ọmọ kan sí méjì lọ tó dẹ̀ ní iṣẹ́ gidi lọ́wọ́ ọkùnrin tó ṣetọ́ àti mari kíákíá kí oṣù tó parí táwọn àjọ máa gbé papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó nulé ṣùgbọ́n wọ́n wá ní àwọn òbí mọ́ mọ́ o ìkan tí àwọn ti bí náà kódà ara òṣèkúta èjì yìí káwọn ṣe máa bímọ wọ́n láwọn òbí mọ́ mọ́ ṣùgbọ́n tí ọ̀rọ̀ ọmọ bá wá padà wọ́ àjẹ́ pé ohun tó ń ti lọ́wọ́ sí ẹ mọ̀ pé o ti bọ́ sí rẹ́gí nìyẹn.

ti sọpọ̀ kẹ́nìkẹ́ ni máa ṣe yà wọ́n. Arábìnrin Adébánkẹ́ tẹ bá ń gbọ́ mi. Ẹ dákun ẹ jọ̀ọ́, mo nílò ìpè yín, bẹ̀rẹ̀ bá lè pè mí lálẹ́ yẹn, pè mí ní ọ̀la. Ẹ jọ̀ọ́, ó wà very very important. Emergency ni o, fòsì dáadáa ni. Bàbá tó pè mí kó tó di pé mo wọ orí ètò lóòótọ́ mi fẹ́ gbé ìpè yẹn. Mo kàn tiẹ̀ ní gbìyànjú ẹ̀ wo ni bàbá síkírẹ́tì tó ń ṣọ́ ìjọ ọ̀dọ̀ pásítọ̀ tí mo sọ̀rọ̀ wọn. Wọ́n ní obìnrin yẹn pé kí n má dárúkọ ẹ̀ mọ́ pé mo dẹ̀ ní irọ́ ni. Ẹjọ́ tẹ bá ń gbọ́ mi lọ́wọ́, òun yẹ kí dárúkọ ní lálẹ́ yẹn pè mí. Bó bá ṣe jẹ́ kí gbogbo ọ̀rọ̀ náà kò níyanjú. Mr. Jide Olúwa ní Ṣọlá, wọ́n ní kí n dárúkọ àwọn pé. Mr. Jide ẹ mọ̀ pé kí n dárúkọ surname, ṣùgbọ́n wọ́n ní kí n dárúkọ àwọn pé. Mr. Jide Olúwa ní Ṣọlá láti Oshodi. Éèjì wọn 59 years ní ọmọ Ọ̀ṣun State rẹ̀ ni wọ́n. Iṣẹ́ awakọ̀ níṣẹ́ tó ń ṣe wọ́n ti kọ ìyàwó wọn sílẹ̀. Wọ́n dẹ̀ ti bí ọmọ mẹ́rin fúnra wọn. Ẹ̀sìn Islam òun náà ni Mr. Jide ń ṣe, wọn ò sọ́ra o. Wọ́n mọra díẹ̀ fẹ́rẹ́fẹ́, wọ́n sì ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 and 1/2. Wọ́n ní obìnrin tí àwọn fẹ́ ni mùsùlùmí tó kàwé bí ò tiẹ̀ ju ìwé mẹ́wàá lọ. Tí èjẹ́ rẹ̀ ń bẹ láàrin 30 to 35 years tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́. Tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tàbí Kwara State. Bákan náà Mr. Daudu láti orílẹ̀ Ìgànmú, Mr. Daudu 62 years ní èjì wọn. Iṣẹ́ oníṣòwò ọjà níṣẹ́ tó ń ṣe. Ẹlẹ́sìn Kristi rẹ̀ ni ó. Ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn ni wọ́n. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìpèníjà ojú, ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n ní Ọlọ́run ń tẹ̀ ń bùkún àwọn. Àwọn ń tajà ìṣòwò. Wọn ò tí ì bímọ rí. Wọ́n dẹ̀ ti fẹ́yàwó rí. Wọn ò dẹ̀ tí ì fẹ́yàwó rí. Wọ́n jẹ́ ìyàkọ́ tó dúdú tó ga níwọ̀n bàtà ẹsẹ̀ 5 and 7. Wọ́n dẹ̀ lomi lára díẹ̀. Wọ́n ní obìnrin tó bá jẹ́ Yorùbá tó dẹ̀ níṣẹ́ lọ́wọ́, tí ò kì í ṣe liability, tí kò lẹ́mí ìkórira, tí yóò dúró ti àwọn, tí yóò sì sin Ọlọ́run lára wọn. Náà ni Mr. Daudu láti orílẹ̀ Ìgànmú Síngù ni wọ́n 62 years dẹ̀ ní ọjọ́ orí wọn. Arábìnrin orí ọ̀fẹ́ lágbára o. Orí ọ̀fẹ́ láti Èjìgbò, àwọn ò ń pè mí fún arábìnrin yìí o. Ṣùgbọ́n wọ́n ní nǹkan táwọn ò ní jẹ́, àwọn ò ní fi run mú. Èyí wù mí òwú ẹ́ bí ètò ọláìdé àwọn òòjẹ́ àti Sekinat. Arábìnrin orí ọ̀fẹ́ yìí láti Èjìgbò, éèjì wọn 51 years ni. Òǹtajà ni o, ọlọ́ndẹ̀ bùkún fún wọn. Wọ́n ní ọmọ bíbí ìlú Ìkè nípínlẹ̀ Ọ̀ṣun ni. Wọ́n dẹ̀ jẹ́lẹ́sìn Kristi, ọkàn wọn di ṣaláìsí, ó dẹ̀ ti pẹ́. Láti ìgbà náà, ọlọ́kùnrin kankan ò ṣí àwọn láṣọ wò. Ọmọ tó dẹ̀ dígbà náà lóore, ọmọ náà ti ṣaláìsí. Àwọn nìkan inú ló jẹ̀rọ̀ jọrọ, àwọn ń dágbé, àwọn ń dáfà á. Lẹ́yìn kan lọ ibi iṣẹ́ kan dé, àwọn nìkan. Wọ́n ní gbogbo eléyìí kò lọ títí, àwọn fẹ́ lọkàn kíákíá. Ọmọ bá ń sọ̀rọ̀ nípa èyí ṣaláìsí, wọ́n dẹ̀ ní àwọn olè ló pa á. Nígbà tó ń padà sílẹ̀ fún gíga, ẹwọ́ ọmọ tó ti dàgbà, tó ti wà nílé yunifásitì, táwọn onílé ẹ̀ pa ọkọ̀. Wọ́n dẹ́gbùrú ọkọ̀ òun gbà náà, ọmọ yìí dẹ̀ wà lára tó pa. Ṣùgbọ́n wọ́n ti gbà náà, bọ́lá wọn ṣe jí nǹkan obìnrin tó ọlẹ́gbọ̀n ọmú ọmú wọn báyìí tọ́ọ́dún méjì. Wọ́n dẹ̀ tún ní lọ́wọ́ èyí náà. Ṣùgbọ́n wọ́n ní àwọn fẹ́ bímọ ọkùnrin tí ò bá dẹ̀ ju 55 to 60 years lọ tó níṣẹ́ gidi lọ́wọ́ tó lọ ń bẹ̀ bless. Ẹni tá ń pè mí bíríkìlì ànímí kínní kan ìrọ̀ o. Wọ́n ní oníṣòwò ọjà tọ́lọ́ wọn ti bùkún fún ọ̀yà kò ti yẹ jù bẹ́ẹ̀ lọ. Tọ́lọ́ wọn ti bùkún fún arábìnrin orí ọ̀fẹ́ ni wọ́n ní àwọn ń béèrè fún ohun tó fà á tó fi pẹ́ nìyẹn o. Arábìnrin Mọ̀rẹ́ni Kéjì láti Oshodi, éèjì Mọ̀rẹ́ni Kéjì 57 years ni. Ọjà làwọn náà ń tà, wọ́n dẹ̀ ti bí ọmọ. Kódà wọ́n ní ọmọ táwọn bí mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ti wà láàyè ara wọn. Mùsùlùmí dẹ̀ ni ẹ̀sìn tí arábìnrin Mọ̀rẹ́ni Kéjì ń ṣe. Wọ́n ní àwọn kan nílò ìbálòpọ̀ nìkan ni o. Gbogbo ara báyìí ló ru àwọn èmi orí fífọ́. Àwọn dẹ̀ lọ sọ́dọ̀ dọ́kítọ̀, dọ́kítọ̀ ní nǹkan kan ò ṣe yẹ lọ Bond FM. Wọ́n wá ní pé àwọn nílò ọkùnrin kíákíá ìbálòpọ̀ nìkan pé ṣùgbọ́n ọkùnrin ọ̀hún ọkùnrin tó ń dágbé nu lé nìkan làwọn fẹ́. Débi pé àwọn ọmọ ayọ́wá ìyá ń yọ́wá, bàbá ń dágbé, èmi àwọn ayọ́wá ọjọ́ kan wọ́n á sun ọjọ́ kan. Ọjọ́ mi tó bá tún wù wọ́n, wọ́n lè san ọjọ́ méjì péré. Wọ́n á ti padà sí àdúgbò wọn. Nǹkan tí arábìnrin yìí sọ, ẹ má gbàgbé o, wọ́n ní àwọn òbí mọ́mọ́ ìbálòpọ̀ nìkan. Mọ̀rẹ́ni Kéjì
lati osu bi 57 years ni lai pe ma se ero bani soro le tori asiko wa abi candidate lati ija odokoro 57 years o na ni eji won oja ra o na nta won na ti bi omo won ti koko won le se islam le sin ton se omo ofa nikun e kora ni won na ti bi omo kori abi gani won bata ese marun ati mefa aji ya kadija

0: marie ni.
1: Si marie.
0: Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
1: Phone engineer.
0: Ẹ máa wọ ọ́n sá ẹ pẹ̀lú ẹ̀yẹ́ tòṣà àbílẹ̀ àwọn ọ̀sẹ̀ ẹ bá ṣe máa ní màá sọ fún ẹ̀sà. Ẹ ti gbọ́ ṣe lọ́pọ̀lọpọ̀ àsìkò yẹn ti lọ lórí òfin ni kẹ wá polówó àbí kẹ wá ra ètò ìlórúkọ ilé iṣẹ́ yín gbogbo ẹ̀ náà omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìṣàkóso ilé iṣẹ́ Bond FM pátápátá ẹ ṣe o àsìkò yẹn kò ń pẹ́ lọ o. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ fún káàdì sáà tó fún mi lọ́rọ̀ fẹ́ ń da díẹ̀ ọlọ́run ṣe o. Orúkọ mi ò yí padà Olúmìdé Ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì pè mí ní Olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Òun àlásùn ó dárọ̀.
2: Lákọ̀lákọ̀ lákọ̀yàrá ọ̀túnwọ̀tún ọ̀túnwìtì wá àti ìgbàlábà àti ìgbàlẹ̀ gbọ̀gbọ̀ wá.

0: sígbà tẹ́yàn ò kí ń jáde lọ di iṣẹ́.
1: Onímọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run wọn bá rèrè jẹ́ làbọ̀dé.
0: Àwa ṣẹ̀ṣẹ̀ wà lẹ́nu iṣẹ́ ni káwa náà rèrè jẹ.
1: A bọ̀ ń gbogbo nílé mi, a bá ń bí olóòrùn yẹn lọ. Ṣàṣeyọ ní fẹ́ni ilẹ̀ ìbàbá sílé.
0: Àríyá olópin Àríyá is unlimited. Olúfunkẹ́ Wúrà Ọládìsá lorúkọ tèmi. Ìlú onígbòǹgbò la fi kalẹ̀ sí ní GRA nílùú Ìkẹjà níbí.
1: Bẹ́ẹ̀rẹ̀ jẹ́ làbọ́dé bí mo ṣe jáde lọ.
0: Ani mo kọjá àyè mi. Báwo ni kí n ṣe báyìí? Ọ̀nà wo ni kí n gbé igbà?

kí kábíyèsí àwòṣe onígbòǹgbò àwọn náà darapọ̀ mọ́ wa lórí ètò ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsá kábíyèsí sà. Mo bẹ̀rẹ̀ ìrìn àjò mi báyìí kí n má fàágùn lóní rẹpẹtẹ. Lóòótọ́ nígbà tí mò ń náwọn ọ̀rọ́kùnrin méjì ni mo ní. Eléyìí àkọ́kọ́ ó ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tiẹ̀ àmọ́ kì í ṣe pé bẹ́ẹ̀ náà lówó yẹn rí jaburata lọ́wọ́ ẹ̀. Ó mọ̀gbà tí mo fẹ́ jẹ, ó mọ̀gbà tí mo fẹ́ mu, bó bá ti pè mí, hello baby how are you, ṣé o ti jẹun, lọ wá nǹkan jẹ o, a kẹ́ mi. Yeah.

àmọ́ ẹlẹ́ẹ̀kejì yìí búrùjí wà lọ́wọ́ ẹ̀ ó náwó rẹpẹtẹ ẹ ló bẹ́bí ṣó ti jẹ omi ò tí ìjẹba rẹ gbaga ohun ló máa tẹ̀lé nínú àkáùntì. Eléyìí bìlíìvù yìí pé owó lobìnrin mọ̀ tí bá ti fún gbogbo ẹ̀ ti sẹ́tù.

0: méjèèjì ló ń kẹ́mi lọ́nà tó wù wọ́n bí ó ṣe yé wọn sí.
1: Èmi ò lóye o, kò sẹ́ni mọ́ kan tó dàbí ọlọ́mọ kéwà ní ọ̀sìn.
0: Eléyìí àkọ́kọ́ bó ṣe mọ ìtọ́jú ti ẹ̀ ṣe. Bó ṣe wò wí pé bóun ṣe lè fìfẹ́ hàn sí òun ló ń ṣe eléyìí ti ẹ̀ mọ gbogbo ohun tí mo fẹ́. Àwọn nǹkan tó wù mí tí mo láìkì tí mo fẹ́ràn gbogbo ẹ̀ ló mọ̀.

wọlé ọmọkùnrin yìí iye olówó ilé tẹ́jú dáadáa. Àwa wọlé ta ìwọlé lẹ́yìn ìgbéyàwó. Èmi wò pé wẹ́ is a normal thing. Mo ṣáà mú àwọn ẹrù mi. Mo bá ń yọ sílẹ̀ lẹ́yọ kankan. Mo gbogbo èmi ni kírímù. Èmi mo ṣáà ń tò sí ibi orí ṣẹ́ẹ̀fù. Nígbà tá láyé máa wọlé. Hello baby, èwo ló ṣẹlẹ̀ o? Kí ló dé? What do you mean? Pé wo ló ṣẹlẹ̀? Gbogbo àwọn nǹkan tó ń tò yìí ni. Ó ní ṣèbínú yàrá wa ni. Irọ́ o, ò ti ṣe mistake.

ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àlè jọsún yàrá kan náà ilé pọ̀ yàrá tèmi leléyìí wọnú gbogbo àwọn rúùmù ìwọ náà máa lọ mẹ́yọ kan tó máa lọ dúró ní àlè jọsún a máa ṣe ṣègbéyàwó mà ní ọkọ àtìyàwó mà oníwà ṣé o fẹ́ kí lé wéèsì ni ládùrú rúùsì tó wà èmi àti ẹ náà ní irọ́ téèyàn bá ti mélé yà kò jẹ́jẹ́ irọ́ o àlè jọsún yàrá kan náà sẹ́yìn.

à ń ṣèwò rí pé ọkùnrin yìí kò wá kọmọdé tì bí àṣà àwọn olóyìnbó gbogbo òpó ẹ̀ bó bá fọwọ́ kàn àfi bí ajá eléku bó bá ṣe léyìí à kò bójú mu ẹ ó tiẹ̀ wá wò lọ́jọ́ kan ó tiẹ̀ da mo wá sunú yàrá ẹ̀ mọ́jú mi ò tiẹ̀ rí kò tí ì lọ òun ò tí ì lọ sínú yàrá òun kò dẹ̀ sí búrọ̀ṣì lòun bá mú fọnu tiẹ̀ lòun fi fọnu ó ní wàhálà tá à ń wí kọjá bẹ́ẹ̀ ọmọkùnrin yìí pé òun ní ajá dánwò ó ní ìwà ìdọ̀tí ni kò yẹ kó wù ú ó hùwà bí ẹlẹ́dẹ̀ kí ló mú fọnu òun ó náwọn ṣàǹfà títí oríṣiríṣi nǹkan tí ò tiẹ̀ yẹ kí ó máa fa wàhálà láàrin ọkọ àti ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó.

àmọ́ ó ní lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì ayàn ọmọ òun yìí òun pé ọ̀gbẹ́ni yóò ti ẹ̀ ṣèṣì fúláàṣì òun kò ti ẹ̀ ní pé kóhun ti ẹ̀ gbé mọ́tò kọjá wájú lẹ́ táyà ti ẹ̀ ló bàjẹ́ mo ní kí n yọjú wẹ o kò sí ohun tó jọ ọ́ òun lọ ọbẹ̀ pé kóhun ti ẹ̀ lọ wo ọmọ kò mà jẹ́ kóhun wọlé o ó ní òun ti lọ nìyẹn ọmọ yẹn òun ò tún fojú bà á mọ́ ẹ jọ̀ọ́ kí ni kí n ṣe mi ò kọ́ o mo ṣakara lọ ni o àmọ́ tiẹ̀ ti gùn ún báwo ni kóhun ṣe ṣèrìn àjò òun báyìí.

0: alhaji o ka ma fe le se lo.
1: Hello ma.
0: Hello sir, hello sir.
1: Etale ma.
0: Yes sir.
1: Baba o le so. Ma ti a jo baba.
2: Okay.
1: Ati ko ro. Enu e o pe je ni, o be to ri je to ni mi. Pote sa kare. Ye ko su. To ba to mo. To ba to jo. Obele mi wa le oko. Ti bo wo to tu wa ri, ko tu wa njo.
0: Jo yo ni o wa nle oko won on soro si shakashaka bi ko lo ni ro pe ayawo mi ni sa ma jeun ni oni je eboko
1: afori ti ile oko epo ni afori ti
0: so okunrin yen
1: o lebi o
0: tai ko lebi koko
1: o lebi o te lebi o ye ko lo ma sori lepo ni.
0: Oda sa ese o ah to won ti lokunrin o lebi o gbogbo on to ba toju obirin ba ti ri le oko ko ma gba ni o ma lebe ni o to won ti gbo ani ke fi egun eto otolo kon fi to boja won agbagba ni e lo be the man pe ki the man ni ma binu kò ń ṣe pé o fẹ́ kó kúrò o kò ní kó ṣakara ni ṣakara ló ti wá fẹ́ bú lọ́wọ́ yìí bond lawa 92.9 eléyìí náà la máa fi ṣe lọ. Ẹ̀ka lẹ́sà ẹ bá a ṣe ní ṣókíṣókí ká máa ṣẹnu nílé síbí.
1: Kò ní
0: sùúrù náà ni. Ẹ sọ ẹ, ṣé nínú gbogbo ọ̀rọ̀ yẹn, ọkùnrin yẹn ò lẹ́bi kankan ọkùnrin ni yín?
1: Bẹ́ẹ̀ni mo mọ̀, mo tó bá ní sùúrù.
0: Ẹ sọ ọ̀rọ̀, kí ni nǹkan tọkùnrin yẹn ṣe tí ò da?
1: Ẹjú mo pè sọ, ó ṣe ẹ̀sẹ̀bẹ̀ náà, kí ni sùúrù
0: pé. Ó ṣẹlẹ̀ sẹ́, báwo ni ti yín ṣe ṣẹlẹ̀? Ma binu network yen gan o tu sa lo to awon tun ri pe iru e o fe fara pe ohun to sele si won bo ba ko waju si e ko ta bo keyin si e ko ta bo ku won nikan ko teru ara re pa adupe be se yo ile ise wa layo. Ilé ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa ò ní dàrú lágbára Ọlọ́run ọba. Gbogbo ilé tó kù díẹ̀ káàtó Ọlọ́run ọba yín tó. Orúkọ àwọn lọ́gàá giwa iléeṣẹ́ Bond FM Alhaj Abdulwahab Alade Akọ́ṣílẹ̀ ni à ń kí pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan iléeṣẹ́ wa láàyò. A fẹ́ lọ sùn báyìí lágbára Ọlọ́run ọba ò ní tojú orun dójú kó o ibùsùn wa ò ní dibojì láṣẹ Ilédùmarè. A ò ní rogun gbàmígbàmí lọ́gànjọ́ òru. Tó bá tún di aago mẹ́rin ìdájí a máa kíra wa kú ojúmọ́ níléeṣẹ́ Bond FM 92.9.